gbogbo fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹ̀yin alààyè ọkàn tá a tún jọ pàdé lóòrọ̀ yìí òkè ẹ̀kú iṣẹ́ ilé.

méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú gbogbo ọjọ́ sẹ́rí, ẹ sì kú ìmúra sílẹ̀ fún ìgbàlà. Mo gbàdúrà fún inú ilé yo lórúkọ Jésù. A ò ní pàdánù ilé, gbogbo wàhálà wa láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ohun tá à ń retí náà ni wípé ká lè mórí délé, ká lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, ká lè bá ọnú gbà, káwa ní olè bá Kristi Jésù olùgbàlà, ká lè bá jọba. Mo wá gbàdúrà lọ́jọ́ ìkẹyìn tí gbogbo èèyàn máa wọlé àánú, tí wọ́n máa wọlé olóde dádì ẹ̀yin mò ń bá wí o, mámì ẹ̀yin lẹ làdúrà yìí lọ́jọ́ ìkẹyìn ilẹ̀kùn àánú ò ní tì mọ́ wa. Lọ́jọ́ ìkẹyìn ilẹ̀kùn ò ní tì mọ́ wa. Ó lẹ́mi ó sọ fáwọn kan àtàpá kan wípé ẹ kúrò lọ́dọ̀ mi o, èmi ò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ́ẹ̀sì. Ó láwọn yóò máa sọ ń gbẹ̀yẹn pé ń bá mọ̀ fi dí òkú dìde. Orúkọ rẹ ń bá mọ̀ fi lagbó afọ́dù. Orúkọ lòun náà wà máa sọ wípé àní mi ò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ́ẹ̀sì yìí ẹ kúrò lọ́dọ̀ mi. Ó láwa gbé wọn sọ sínú òkùnkùn lóde, ilẹ̀kùn ọdẹ tì mọ́ wọn. Mámì ilẹ̀kùn ọdún àṣeyọrí ò ní tì mọ́ yín o. Lọ́jọ́ ògo ilẹ̀kùn ò ní tì mọ́ yín o. Àwọn nǹkan mẹ́rìnlá ó ní mo ṣàkíyèsí tó máa ń tilẹ̀kùn mí níyàn láyé. Gbogbo ẹni tó wà ń gbóhùn Olúwa lẹ́nu mi láàárọ̀ yìí, mo gbàdúrà bó ṣe wù kọ́nà ó há tó, bó ṣe wù kọ́nà ó le tó, ọ̀nà máa làfẹ́ ni. Ẹgbẹ́ ẹgbẹ̀rún ó ní ilẹ̀kùn títì mọ́, ṣùgbọ́n tí ò rọ́nà kọjá máa ń mì. Mo gbàdúrà ilẹ̀kùn ojú rere, ilẹ̀kùn àánú, ilẹ̀kùn yàrá ìgbéga lórúkọ Jésù. Mo gbàdúrà ilẹ̀kùn yẹn ò ní tì mọ́ yín. Bá a bá ń sọ nípa àlẹ̀kùn tó ń tì máwọn èèyàn, ẹ wò ó, ẹnìkan bẹ̀rẹ̀ gbèsè àgàtì ẹ̀nìlẹ̀kùn. Jésù lẹnu ọ̀nà, òun náà nìlẹ̀kùn. Ó ní èmi ni ọ̀nà, àtòtítọ́ àti ìyè. Ó ní kò sẹ́nikẹ́ni tó lè bí ọ̀dọ̀ bàbá bí kò bá ṣe nípasẹ̀ mi. Inú ìwé John chapter 14 ni a ti ń ṣe conversation òun àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Tẹ bá kà á láti verse 1, èdè àkọ́kọ́ rè é. Ó ní ẹ má ṣe jẹ́ kọ́kàn yín ó dàrú ẹgbẹ́ Ọlọ́run gbé ẹgbà mí lọ pẹ̀lú. Ó ní ṣe bí mi ò lè bàbá mi ọ̀pọ̀lọpọ̀ bùbí ló wà níbẹ̀. Ó ní ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá títí sọ fún yín. Ó ní nítorí pé mi ń lọ bí bàbá mi láti lọ pèsè àyè ilẹ̀. Ó nígbà tí n bá dẹ̀ pèsè àyè ilẹ̀ tán, wọn ó padà wá ń wàá mú yín. Ìfẹ́ mi ibi tẹ́mi gangan wà kẹ́yìn gangan kájọjọ wà níbẹ̀. Ẹ̀yin sì mọ ibi tí mò ń lọ, ẹ sì mọ ọ̀nà náà. Olúwa, àwa ò mọ ibi tó ń lọ, àwa ò sì wá mọ ọ̀nà náà. Jésù dáná, ó ní níwọ̀n bí mo ṣe bá yín gbé bẹ́ẹ̀ ti pẹ́ tó. Ó ní ẹ̀yin ò tí ì mọ̀ mí síbẹ̀. Ó ní ṣe bẹ́ẹ̀ mi ni ọ̀nà, àtòtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè dọ́dọ̀ bàbá bí ò ṣe nípasẹ̀ mi. Wọ́n wá tó dáhùn pé bí bàbá náà wà, ó sì tó fún wa. Jésù ni a ṣe láti tọ́ tẹ́ ti ń bá mi gbé yín sẹ́ wàá mọ̀ mí ni. Àìmọye ló lọ chọ́ọ̀chì o tí ò tí ì mọ̀nà. Àìmọye ló ń bẹnu ayé tí ò tí ì mọ̀nà. Àìmọye ló ń ṣe ẹ̀sìn kàtà bí òmíràn tí ò tí ì mọ̀nà. Àìmọye ni bíbélì wọn tóbi tí ò tí ì mọ̀nà. Àìmọye ni ń pariwo tó rò pé Ọlọ́run lòún ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé kò tí ì mọ̀nà. Ṣùgbọ́n bàbá mi sọ wípé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sẹ́nikẹ́ni tó lè bí ọ̀dọ̀ bàbá bí ò bá ṣe nípasẹ̀ mi. Mami, torí ẹ̀ ni mo fi ń gbàdúrà fún yín láàárọ̀ yìí wípé gbogbo ibikíbi tó wà, áńgẹ́lì tí máa fi ní mọ̀nà, ó máa fi ọ́ mọ̀nà. Dádì, mami, áńgẹ́lì tí máa fi ní mọ̀nà, ó máa fi ọ́ mọ̀nà. Mo sọ fún yín, Olúwa sọ pé kí n máa gba àwọn àdúrà mẹ́ta kan. Mo wà ní dàgbà lẹ́yìn ìlẹ̀ mi ń yẹn tọ̀ mi wá pé ó ṣe jẹ́ káwọn èèyàn gbà pẹ̀lú rẹ̀. Kí làdúrà ọ̀hún? Nọmba 1, Olúwa bá ń tètè fọ̀nà àwọn ọmọ mi. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ bí ó ṣe wàhálà. Ṣùgbọ́n ọmọ ọmọ rẹ̀ ò ní mọ̀nà. O ní òtún máa pọ ọmọ yẹn àdí ẹjọ́ 50 ká ẹ tó máa gbé owó oúnjẹ fẹ́ mọ. Ọmọ tó wà nílùú òyìnbó kan tó máa fowó ránṣẹ́ sí láti Nàìjíríà. Nígbà tó pé iṣẹ́ dé káàkiri rẹ̀, mo gbàdúrà orúkọ Jésù. Ọmọ yín àtẹ̀yìn ti kára yín. Ọlọ́run ó tètè fi yín mọ̀nà. Ọlọ́run ó tó fi èmi ti kára mi mọ̀nà. Ẹ mọyẹ iṣẹ́ tí mo ṣe láyé. Àbá ló sàmì, bàbá mi máa fi ọ́ mọ̀nà. Oh my God, mo àdúrà ni máa ń sí ọ̀dọ̀ gan. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí gbà tí ì tí ì mọ̀nà. Mo kéré.

1455. Jesus coming soon.

ìgbé ayé tó ní ìtumọ̀ Limit 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria. Olóṣòlúbọ̀ wí ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa. Instagram ọ̀rọ̀ àgbà 247. TikTok ọ̀rọ̀ dot àgbà 82. Facebook ọ̀rọ̀ àgbà. Bákan náà, lórí YouTube wa. Mr. GRATV and subscribe and like it. Can we go to London? Abdulrazak Abdulgani, Mr. GRA. You call me? You say MTN Nigeria. Look at the labo shita. Owo omode owo agbakan ki to. Look at lemon law.

0: Bàbá wa Adeniyi Olowopo Oku ni wọ́n fi oúnjẹ mi bọ́ wa lórí ètò ẹ pé ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí 0201-889-9999 kí Ọlọ́run kí ó bùkún fún yín Jésù l'Olúwa.
1: Only my daughter.

iléeṣẹ́ bọ́ọ̀lù 92.9 Makuda jí ní gbogbo ìjọba bá ti lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ wa lónìí tó jẹ́ ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọjọ́ kẹtàlélógún nínú oṣù keje ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n bí aago mẹ́fà ṣe ti ku ìṣẹ́jú mẹ́tàlá ẹ jẹ́ ká sáré mú ìrìn àjò ẹrìn káàkiri ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀yọ́ bó bá ṣe ṣe ká lọ sí àwọn ìlú míì fún ẹnikẹ́ni tó bá ń gbọ́ wa tó lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa bóyá ẹ̀ ń bọ̀ padà lẹ́kọ̀ọ́ ni àbẹ̀ṣẹ̀ ń rìnrìn àjò ẹ̀ ń travel lágbo ọlọ́run ẹ lọ rí ẹ bọ̀ rí o ibi ẹ lọ yẹn lágbo ọlọ́run ẹ bá rí pàdé ibi ẹ ti kúrò náà ó sì ní bàjẹ́ ẹ ní rí wàhálà lágbára ọlọ́run ìrìn àjò yẹn wá fà á lọ́lọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba mi ṣọ́ wa lọ yóò ṣọ gbogbo wa bọ̀ ìrìn àjò kékeré ò sí o à ń kúrò lé à ń lọ ibi

tọpọlọpọ wákàtí pé àgbà mélòó ni màá fi dé kẹjà àgbà mélòó màá fi dé ìdúmọ̀ta ẹlòmíín lọ àlọ́ọ̀dẹ́ ó lágbára ọlọ́run mi àti níbàá rìn ìrìn àjò àlọ́ọ̀dẹ́ lágbára ọlọ́run ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré apá kìíní pẹ̀lú ọmọ yẹn adé olúwa adéfọlárin okun adé mr pilot ìjọba worldwide làsífọ́ àtọ̀rẹ́ olúwa ògúnnáìkè lólóòtú ètò mo ti ń bá ọ̀gá àgbà fún àjọ lasma sọ̀rọ̀ láti mo fẹ́ wo àsìkò tí ọ̀gá kọ́kọ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi mo kọ́kọ́ gba mẹ́sẹ̀jì ọ̀gá ní 4:18 a.m. aago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìdínlógún 4:18 a.m. wọ́n ṣàtẹ́tẹ́tẹ́ di bí ọwọ́ aago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìlélógún 4:22 a.m. bẹ́ẹ̀ lèmi náà dáa padà fún wọn àmọ́ àwọn etí wọ́n tẹ̀ ní 5:18 a.m. yìí mo ṣe bẹ̀rẹ̀ sí ní rí wọn ni torí náà èyí tí ń bá lè kà lédè yorùbá ń bẹ̀ ńkà èyí tó wáyé pé gẹ̀ẹ́sì ló bọ́ sí ẹ̀dákun ẹ mọ́ bínú ẹ bá mi fi ọwọ́ mọ bẹ́ẹ̀ kẹ bá mi fara dà á nítorí ọmọ fẹ́ mo da mo bẹ̀ yín n tó ṣẹlẹ̀ rí arákùnrin kan ló kàn bẹ̀rẹ̀ sí ní pè mí ní aago mẹ́rin lọlù láago mẹ́rin kù ìṣẹ́jú méjìlá 3:48 a.m. nọ́mbà arákùnrin yẹn parí pẹ̀lú 6028002 ni wọ́n á máa gbọ́ mi báyìí nígbàtí mo á wo kọ́ọ̀lù wọn yẹn báyìí mo wo kọ́ọ̀lù kàkà ló lè máa pè mí lásìkò yìí tó dáa wọ́n wá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ àtẹ̀jíṣẹ́ mo á kà fún wa mọ ohun tí wọ́n sọ wọ́n ní this is to inform you that some trucks have blocked the bridge going to Alapere from Antony at 3:34 a.m. sir wọ́n ní this is to inform you that some trucks have blocked the bridge going to Alapere from Antony at 3:34 a.m. sir Alapere lọ sí Antony tó túmọ̀ sí pé tí wọ́n bá ń bọ̀ látòṣòdì nìyẹn Antony tó ń sọ ńlá jẹ́ pé Antony òkè láti Antony òkè tá a bá ń lọ sí Alapere ẹ ti mọ̀ pé oríta kan bẹ tá a máa kọjá Ṣálíbọ̀ Ìgbàgádà àwọn tó ń lọ Tọ́mìlán bridge ìyanu òrò wọn múrí ilé ọ̀kan àwọn tó ń lọ sí Alapere tó ń lọ Lagos Ìbàdàn expressway ọwọ́ àlàáfíà lọ́mọ àgbà ó dà pé ọ̀nà ọbẹ̀ ni wọ́n sọ ṣe nígbà tí wọ́n ka mẹ́sẹ̀jì wọn tán mo á tan dátà mo àṣẹ bẹ̀rẹ̀ sí ní rí ohun tí ọ̀gá àgbà fún àjọ lasma àsìkò tíṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ aago kan ku ogún ìṣẹ́jú ni 12:40 a.m. àsìkò tárákùnrin yẹn rí ni aago mẹ́ta kọjá àmọ́ aago kan ku ogún ìṣẹ́jú 12:40 a.m. ni wọ́n ló ṣẹlẹ̀ afárá yẹn gan orúkọ tá a máa ń pè bẹ̀ gan ni afárá olóòpó méjì torí àwọn àtàwọn dáadáa láti máa lọ sí car wash ìfàkọ̀ afárá olóòpó méjì wọ́n ní ọkọ̀ afárá ní ẹ̀yìn ẹ̀ kò gbẹ́rù kò gbé nǹkan kan àwọn ọkọ̀ afárá tẹ́yìn wọn pẹlẹbẹ yẹn ni flat bed truck nọ́mbà ara ọkọ̀ yẹn nọ́mbà ìdánimọ̀ rẹ̀ AGB 255ZT wọ́n ní wọ́n ní ó gbẹ́rù o wọ́n ní a fully laden flatback truck conveying wooden board ó kópa kó overturned ó dànù sí olóòpó méjì bridge láti máa lọ sí car wash ìfakọ̀ bóyá àwọn fúra ní o wọ́n ní with suspected brake failure wọ́n láwọn fúra sí ìjà lọ́kọ̀ ẹ̀ bóyá ó daṣẹ́lẹ̀ wọ́n ní the wooden board spilled across the carriageway resulting into 100% obstruction of roadway gbogbo ọ̀nà yẹn ló dípa lásìkò yẹn gbogbo tí mò ń sọ yìí láàrin aago kan òru yẹn sí aago mẹ́ta ni gbogbo eléyìí ṣẹlẹ̀ o wọ́n ní ìgbésẹ̀ táwọn ń gbé gẹ́gẹ́ bí ọ̀gá lasma rí wọ́n ní apá ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ yẹn àwọn ti ṣébẹ̀ pa kí ìjàmbá ọkọ̀ míì má ba ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn lasma dẹ̀ wà ńbẹ̀ ẹ má gbọ́ o nígbà wá yà lọ̀gá bá fi ránṣẹ́ sí mi ní aago mẹ́rin kọjá ìṣẹ́jú méjìlélógún 4:22 yẹn wọ́n ní traffic update olóòpó méjì bridge inward Alapere wọ́n ní another flat bed truck ọkọ̀ afarafa míì labourer àbí nǹkan kan ni wọ́n kọ sáré wọ́n ní and a highly capacitated truck wọ́n ní have been mobilized to the scene ìrọ̀lẹ́ ẹ̀jẹ̀ túmọ̀ ẹ̀ka wọ́n ní ọkọ̀ afarafa míì ńbẹ ńlá táwọn rán síbẹ̀ àti ẹkọ̀ ńlá míì tó lè gbé ọkọ̀ ńlá kú olẹ̀ wọ́n láwọn ti rán lọ síbẹ̀ láti lọ ṣiṣẹ́ yẹn wọ́n wá ní the spilled wooden board have been reloaded àwọn plywood tó dànù wọ́n ní wọ́n ti ń kó sínú ọkọ̀ afarafa míì táwọn gbé lọ wọ́n ní àmọ́ iṣẹ́ yẹn ń lọ lọ́wọ́ o wọ́n ní gbogbo ibẹ̀ yẹn àwọn ti síbẹ̀ pa àwọn ti ní káwọn ọkọ̀ máa gba ibòmíì wọ́n ní àwọn máa jẹ́ ká mọ̀ bó bá ṣe ń lọ nígbà wádìí aago márùn kọjá ìṣẹ́jú méjìdínlógún ń tọ́ga sọ ni wọ́n ní traffic open olóòpó méjì bridge inward Alapere temporary shutdown wọ́n ní motorists approaching from Antony gbogbo ọkọ̀ tó bá bọ̀ láti Antony Trem ẹ ti mọ bí Trem Antony òkè yẹn wọ́n ní ten lọ sí ọ̀nà olóòpó méjì bridge car wash Alapere old toll gate Alausa wọ́n láwọn gbà yín níyànjú kí ẹ gba ọ̀nà.

0: ẹyin ọba wọn rí ẹyin ọba ògo nígbà gbogbo orí ọlọ́wà ẹtújú ká ẹyin ọmọ ẹ̀mí ẹyin ọba wa pẹ̀lú ọ húlá ẹyin ọba wa kíkẹ́ aláìkòkò kí agbára ni jẹ́ fún ọlọ́run wa ọba tó pa wọ́n dè ní ọba tó ń ṣọ wa ọba tó ràn wá lọ́wọ́ ọba tó ọba tí ò padà lẹ́yìn wa ọba tó já tún lé máa mí ká máa mí ká sì tún láǹfààní àti wà lórí òkókó onúwé ìròyìn lónìí nílé iṣẹ́ bond fm92.9 tó wà nínú gbogbo jr ní lẹ́ni tí í ṣe ọjọ́ ọjọ́bọ thursday ọjọ́ kẹtàlélógún ọdún 2026 àmọ́ ẹ̀yin ọlọ́run wa lógo ni o bàbá ológo tí wọ́n máa gbogbo lọ tún jí ọlálékun ló kọ́ mi ẹ kú ojúmọ́ o.
1: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba torí pé ó ti wá lẹ́yìn àwásùn a sì jí pẹ̀lú làákàyè wa pẹ́ ni fún ọlọ́run ọba tí ń gba ni kí ìbùkún rẹ̀ kí ó máa wà lórí wa títí láéláé kíkẹ́ ọlásìkò kí agbára fún yín ọlọ́run bàbá sátìrà mọ́nàbà tó fún wa láǹfààní láti gbọ́ra wa ètò kókó onúwé ìròyìn iléeṣẹ́ bond fm92.9 láàárọ̀ tòní lẹ́ni tí ń ṣe ọjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2026 bó ti dẹrẹ́ kí n fọ ti ẹ̀ kó má dùn àtọyín àtàdùn ọlọ́run a sọ̀rọ̀ gbogbo wa láàárọ̀ tòní àníwáyé ìkàwáwòrán àníbá

0: 0948 4417 at Tajisha Letter 0088100154 Elephant Tajisha Singh.
1: 1,000,000 naira ìjọba àpapọ̀ ṣe taari àtẹ̀jáde ọ̀hún wọn ní ètò náà ètò wọn pè ní cred òní wọn sọ di mímọ ọni wọn ṣe ìfilọ́lẹ̀ nílùú Abuja ìjọba alákòóso fún ètò ìnáwó àti ẹni tó jẹ́ alákòóso fún ètò ọ̀rọ̀ àlàgbàtà wo Oyedele àwọn ni wọn sọ di mímọ wọn ní ètò tí a lẹ̀ yìí wọn ni ó fún àwọn olókoòwò kéékèèké tí wọn jẹ́ ọ̀dọ́ lọ́nà 500,000 yẹn 500,000 yóò fún wọn láàyè láti pé wọn ètò ẹ̀yáwó náà wọn wá fi kílọ́ọ̀sì sí o ǹjẹ́ kílọ́ọ̀sì wọn ni wọn fi sí láàárọ̀ wọn ní àwọn tó yẹ pé ọjọ́ orí wọn ó wà láàrin 18 years sí 35 years yẹn 12-15 aláǹfààní láti ya owó náà 1,000,000 naira sí 2,000,000 naira wọn ní ìjọba àpapọ̀ ni wọn ṣe ètò yìí láti pé àwọn olóko wọn láǹfààní sí ètò ìṣèjọba tó lọ lọ́wọ́ lásìkò wọn jẹ àǹfààní ètò tó lọ lọ́wọ́ lásìkò yìí fún ìdí èyí ìjọba àpapọ̀ ni wọn ṣe gbé kalẹ̀ ìwé ìròyìn the nation ròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀.
0: lójú ìwé kí ni ìwé ìròyìn the punch láàyè ìròyìn lọ́jọba lógún lójú ìwé ìròyìn tó ní pé kò sí ìròyìn tó tóbi tó jẹ́ mọ̀ pé wọ́n ní ẹ̀yìn gẹ́gẹ́ máa kọ̀kọ̀ máa fojú kan náà bọ̀rìṣà ògbódò yàtọ̀ ọ̀gbọ́n galagun jásì ń kọ́ fẹ́ náà sàrísà báwo lè fẹ́ ṣe ọ̀rọ̀ yìí tó jẹ́ pé yóò yẹ gbogbo wa pa lórí ọ̀rọ̀ nípa ilé iṣẹ́ tí wọ́n pè ní ayédèrú ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló jẹ́ pé wọ́n ti ń pè wá jẹjọba yìí wọ́n ní ìtọ́pinpin lórí ilé presidential foreign intervention promotion council eléyìí tí wọ́n ní ayédèrú ilé iṣẹ́ kọ́ nínú ìwé tí ń gbọ́ owó lọ́dọ̀ ìjọba òun náà ni ICPC tẹsẹ̀ wọ̀ ní àwọn ìgbọ̀n independent corrupt practice and other related offices tó jẹ́ pé wọ́n máa ń tọ́ṣẹ́ ìjọba lórí ìwà nàìjíríà ní àwọn ti fi ọwọ́ ṣìkú òfin gbé adéníyàdí tó jẹ́ pé wọ́n ní òun ló pera ẹ̀ ní olùdarí àgbà fún ilé iṣẹ́ ọ̀hún iléeṣẹ́ efipc náà lágbẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ yìí jẹyọ nígbà tí adéyẹmí tó fẹ́ra ẹ̀ ṣe olùdarí àgbà iléeṣẹ́ ọ̀hún tó sọ pé ẹ̀ka iléeṣẹ́ ìjọba ni tó yẹ kí olóòkọ nínú ìwé tó yẹ pé wọ́n gbé kalẹ̀ láti fi ṣètò ìṣúná owó àwọn nàìjíríà pẹ̀lú ẹgbẹ̀lẹ́mùkú owó wọn ní ìbéèrè tó yẹ pé wọ́n wá ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bèrè lẹ́yìn tí àwọn ọlọ́pàá ti lọ mú lọ ti wá sí iwájú àwọn icpc báyìí

0: fa ma pa ni la ko ya o oro lo wa fe ki ra bayi owo ro divon kings bo ye ko ra o ti owo isebe to poju owo o si ko fun eroja sara lori vitamin a owo o je ohun ti mo le yan layo fun emi ati idile mi
1: be ni o paro o ni re igun ba ti owo re ba ka ko si mo pe wa gbadu onje aladun to ba fi oro na si
0: o to lo so o se won re mi mo ri daju pe mo so fun gbogbo eniyan pe owo ro isebe divon kings ni owo ro isebe to dara
1: o dara be ore mi
2: Divon Kings, Omanu Aladun, Adun to ko ebi ati aramora. O wa ni gbogbo ile itaja jake jado, orilẹ-ede Nigeria.
3: Pẹ̀lú àwọn ọmọ ti fi ìfẹ́ mọ̀, àwọn pọ́ńkì àwọn gbọ́ngbọ́n, àwọn mìíràn fi hàn láìsàn.
4: Ṣùgbọ́n
3: tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ọmọ ṣara lọ́wọ́ ó kún fún fítámì, protein àti káṣíọ̀mù tó máa mú kí o ṣètò dáadáa.

0: won lo owo idada ko ye ki awon banditi ko tun ma kolu awon eyan lona eto awon legun ma sofin ipile kanu awon be sin ra webe si ijoba apapo ati lori pe awon eto abo godo gbopon ni awon ipile lo to la won sare o sawon ijoba ibile sugbon ojojumo bayi la won banditi ni won tun kolu awon eyan o wa ro gbogbo awon alaga ijoba ibile to wa ni ipile kanu o dabi pe won so nimo fun pe e wa salaye o lori awon kan ti e fi awon owo to ye pe o wa fun eto abo lati bi dabo bolu lori awon kan ti e fi owo na se bi ijoba ipile kanu awon legun ma sofin ipile be won se pase re fun awon alaga ijoba ibile to wa ni ipile kanu ni we Nigeria Tribune royan wa nbe laaro
1: loje rekni we o ni punch laaro yi won ni ori yeye ni mogun ta ise lopo ọpọ eyan lo je pe won be ni ọgbẹ eyan bayi to je pe ohun to gbe won de be o fu ye o jewe gugu oju omi lo won ni irin arin fese si nlo polopo mi ma irin arin fese si e ki se irin arin laun ko lo ba ko ma ja arin fese si o je je won pe won ni ni awon ọgbẹ eyan o le de wa Nigeria akunfaya na lokun o won ni osu keji odun 2026 ta wa yi won ni won jabo bi pe titi bi di osu keji la odun 2026 ko ja lo bi pe awon ti won je awon eyan tin be ni ọgbẹ eyan won ni won to je pe hey won wa ni ọgbẹ eyan ka kiri wa Nigeria won lo si bi egbe lọ́nà ọgọ́rin 80,000 tó jẹ́ pé ìdá mẹ́rìnlélọ́gọ́ta nù ọgọ́rùn-ún wọn ló jẹ́ pé ohun tó gbọ́n ọjọ́ ọgbà ẹ̀wọ̀n gan-an àti ìmọ̀tòrí pé wọn ò rọjọ́ wọn kọ̀ jù wọ́n sí ọgbà ẹ̀wọ̀n ni wọ́n nígbà tó bí ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2026 ta wà yìí wọ́n ní àwọn tó yẹ pé wọ́n jẹ́ alákòóso àti àwọn tó ń mójútó ọgbà ẹ̀wọ̀n wọ́n ní ọgbà ẹ̀wọ̀n tún ti kú ju ìta àwọn sọ tẹ́lẹ̀ lọ wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin làwọn pè tẹ́lẹ̀ ní inú oṣù kejìlá ọdún 2026 wọ́n ní báyìí ó ti wọ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin ó lé oko olelegberin o di mefa iyan 80,812 won nigba ti won si wa wo won ni awon to ye pe won wa ni ogba ewon to ye pe won reti pe ki won gbo ejo won won ni won je 1,111,000 edegberun ati 15,logota 51,955 ni won won ni awon kan to ye pe won ti da ejo won to ye pe won ti know that elewon ni wo ma jejo ma wa logba ewon won la won je 1,024 edegberun ati metala 24,913 won ni awon kan wa wa to ye pe won je 1,000,000 ati adota lelegberin 3,750 won lawo eyun won ni o je awon esun kan bayi to je pe o ko sa ko ti won si ogba won pe ko iwo o ti pari aye ti e so gbe won won lawo eyun won ni se wa ri awon kan to wa to je pe won tun wa ko won de ni e mo pe lati ori egberun lona adota edegberin ati meta to je pe won ni won ni akole ninu ogba won ni odun to koja pe awon eyun won o ti gbejo won won ni won se tun wa ko awon kan wa lodun yi to je pe won o gbo ejo won ko mu won lo si egberun ni won ejo won si o si wa ni ile ejo sugbon o ti lanfani ati gbo won lawo eyin je 1,250 ati meji 1,252 won ni osu die to tun wa tele iyen ni ojo keta logun osu keje odun 2026 wa en to je alakoso isele abele olubumi ti ojo wa nso dimo bi pe nigba ta won se eto yi pe apero loro nipa ogbe won pe ka gbiyanju lati ma lo awon imero ogba lode ati awon ilana to je pe a tole to je pe ogbe won o wi fuye nile adulawo won ni jeje mo pe nigba ti won se eto pinpin ida metaleladorun da ogorun awon to je pe won be ni ọgbà ẹ̀wọ̀n lọ jẹ́ pé òfin kò ti ẹ̀ sọ pé tòkún lọ sí ọgbà ẹ̀wọ̀n á ṣùgbọ́n àwa la wà ń bẹ̀ tí ń bàlújẹ́ ló gbé ọ̀pọ̀lọpọ̀ míì ni wọ́n di ọgbà ẹ̀wọ̀n torí pé wọ́n sọ fún ẹ fún wọn lágbára lórí ẹ̀ ńlọpọ̀lọ ni wọ́n ṣe fún ọ̀pọ̀lọpọ̀ tó kọ́lọ̀ ọba kọ́ dáhùn kọ́ ṣọ wa nílẹ̀ nàìjíríà àtàwé àti káàkiri àgbáyé ẹ lọ ká ẹkún ẹròyìn inú ìròyìn the punch láàárọ̀ yìí.
0: inú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ jẹ́ kí sí kọjá lọ sí ìjọba ìbílẹ̀ yaba ọ̀sídìyẹ lọ́dọ̀ ọ̀gbẹ́ni Báyọ̀ Adéfúye nígbà tí wọ́n sọ di mẹ́ pé láàrin ọdún kan táwọn ti wà gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ yaba ọ̀sídìyẹ ọ̀pọ̀lọpọ̀ ìfèrónílágbára làwọn ti ṣe o pàápàá jùlọ kí ìdàgbàsókè lè máa ba ọrọ̀ ajé fún àwọn olùgbé yaba o gẹ́gẹ́ bí ètò tí wọ́n pè ní yaba tuntun 2020 lọ́la wọn fi ń ṣe ètò náà wọ́n ní ètò bí káwọn ṣe àwọn ojúnà tó to ìdáminù káwọn máa kó àwọn ètò àtúnṣe sí àwọn ilé ìwòsàn kéréje tó wà ní ìjọba ìbílẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n tẹ̀ jáde wọ́n ní pégbà tí wọ́n ń jábọ̀ àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe láàrin ọdún kan wọ́n láwọn tún ṣe àwọn ètò ìrónílágbára tó yẹ pé ẹnì kọ̀ọ̀kan tó àwọn tó ń lọ síbi ẹgbẹ̀rún kan ní ìjọba ìbílẹ̀ yaba LCDA 200,000 naira làwọn fi ṣe ètò ìrónílágbára fún àwọn olókoòwò kéékèèké láti fi kí n ṣe wọn lẹ́yìn bákan náà lọ sọ pé àwọn tún ń ṣe ètò kan tó jẹ́ olóṣooṣù tí wọ́n ń pè ní oúnjẹ yaba wọ́n ní gbogbo ètò yìí àwọn ṣe láti fi kí ètò ìṣèjọba àti pé ìlérí tí àwọn ṣe fún àwọn olùgbé yaba LCDA ló jẹ́ kí àwọn máa gbé ìgbésẹ̀ yìí lórí pé owó aráàlú ọtọ́ yìí ni láti pé àwọn jábọ̀ iṣẹ́ tó dà fún yín bí dókítà Adéfúye tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ yaba LCDA ṣe ń sọ di mímọ̀ láàárọ̀ yìí.
2: Bank FM 92.9 That's the sound of
3: life, the rhythm of people on the move. And you remember every step, the side-stepping setbacks, and the glide through growth. And then there's ICO Insurance, made for the moves you make. Through life's rhythm, enjoy protection that moves with you. Connect with us today. Visit ICOPLC.com. ICO Insurance, made for the moves you make.
4: Sakani Carpenter, how you doing?
5: I do, Ogamio. This your roof don't taste small.
4: Mr. No, it don't take one of the blood to change your set. Now my daughter wedding will make it happen now.
5: Ogami, now correcting me that too.
4: I love it to say that you wonder this in Yama roof. Make a good thing for Christmas.
5: Yes, so my Ogam. I beg Biko, make her introduce solo extra roofing sheet from Nigerite.
4: What will be that?
5: Nigerite solo extra roofing sheet. Now the new correct roof from Nigerite with the very strong. You know the proof, it the last way well, Ogami. Nigerite solo extra roofing sheet get different colors. We give them fine patterns, and the patterns they sweet body well.
4: Saka, now that solo extra roofing sheet go. You go use them replace this roof.
5: Now cellulose, polyvinyl fiber, and cement only they take to make Nigerite solo extra. Make sure say the ones we get authority stamp and blue mark for site you buy. And they are available for all Nigerite distributor shop near you. Nigerite solo extra roofing sheet. Carpenters Association of Nigeria give them A1.
6: Family, are you ready?

0: digital driver.
1: It's a little bit of a little bit of a little bit of a little bit.
2: Kilo koko, kilo neti edu se kubo bole bayi.
1: Apo po si mo fun fun yin ni o. E fe se abi e.
2: Babi apopo yi. Oxygen natural charcoal whitening toothpaste tun tun ni o lo.
1: Beni, check eyin re fufu lona adaiba. Pelu ohun ifoyin.
2: Oxygen natural charcoal whitening toothpaste tutun.
1: Ase pelu eru adaiba.
2: Ti o check eyin re fufu.
1: Ati omi orun bo lemon mi ti o fo yin re jile.
2: Oxygen charcoal eru adaiba eri fufu dada.
3: Ajọ ètò ẹ̀kọ́ kárí ayé nípínlẹ̀ yìí la SUBEB kéde pé ètò ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ secondary ìjọba nípínlẹ̀ yìí sáà ìgbẹ̀kọ 2026-2027 yóò wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday 28 July ní dédé aago méje òwúrọ̀. Ìkéde pàtàkì:
4: gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba àti ti aládàáni gbọ́dọ̀ lọ ṣe àyẹ̀wò orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti ibùdó tí wọn yóò ti ṣèdánwò ṣáájú ọjọ́ ìdánwò.
3: Wọ́n rọ àwọn olùkọ́, òbí àti alágbàtọ́ kí wọ́n jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tètè dé ibùdó ìdánwò. Wọn yóò kéde ibùdó pàtàkì tí àwọn ọmọ tí ẹ̀yà ara pè níjà yóò ti ṣèdánwò. Àwọn ìdánwò tí wọn yóò ṣe ni English, Mathematics, General Studies àti Yorùbá. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ti wà níkàlẹ̀ láago méje òwúrọ̀. Bí ẹ bá fẹ́ àlàyé sí, ẹ pẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08023071055 08028288120. Alága àjọ La Subeb, Ọ̀mọ̀wé Akeem Babatunde Shitun, olùkéde.

0: 3-in-1 o mmiri kọlọkù pọfikun
1: àti kò bá ti dá tó nìkan ni kò ní bá wọn pé ìrìnlọ rí ara ìlọra àmọ ọrọ tó bá ti dá lójú dandan ni kì í kọsẹ létí ola travel medical healing home wọn dá tó ti gbọ níbẹ oríṣiríṣi onímọ nípa káfíńsì àti ìbùtọjú ara ló wà nínú àmọ ọtọ ni ti tọ lù ola travel medical healing home kì í bá wọn mú òmùú mú àwọn ni wọn ṣe ọṣẹ ìyá àjẹmú fún ìtọjú ara ọṣẹ ìyá àjẹmú tó lè lógun ti ọfà ara fẹyọnú àti ìṣẹgun àbùwẹ ìyá àjẹmú fẹmìtì ojú wa kí ṣe ló ṣiṣẹ bí gbogbo ṣe nígbà tó jẹ pé ibi tá a bá rìn nínú ọ̀nà àkúkú gbọ̀nàdé ọṣẹ ìyá àjẹmú kọjá àtẹnuròyìn kò sí wa ní nọmba 8 alhaja limota idera street off ìsàlẹ̀ àríyá dalemo bus stop sango ogun state tàbí kí o pè wá sórí 08036203932 08036203932 lẹ́ẹ̀kan sí 08036203932 ọṣẹ ìyá ìjẹ̀bú láti ilé iṣẹ́ ola travel medical healing home wo kò confam ni.
2: Ìpè ń gbìyànjú látẹnu àjọ àwọn ojúlówó ọmọ bíbí ìpínlẹ̀ Èkó Lagos State Prominent Indigenous Forum. Èyí ni láti kéde àpérò ẹlẹ́ẹ̀kejì tí àkòrí rẹ̀ ń jẹ́ ìrètí àwọn ojúlówó ọmọ bíbí ìpínlẹ̀ Èkó nínú ètò òṣèlú tó ń bọ̀ ní 2027-2031 ọjọ́ ọjọ́bọ̀ Thursday 23 July 2026 ni yóò wáyé ní Èkó Club tó wà ní Bọ̀dé Thomas Street sóhùn lérè láago mẹ́sàn-án àárọ̀. Ẹ wá fẹnu sí àwọn àlàálẹ̀ ètò fún ìjọba tó ń bọ̀ nípa àwọn nǹkan tí à ń fẹ́ àti àwọn ìbéèrè fún ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ọmọ onílé gẹ́gẹ́ bí ohun tí àwọn àgbà wa sọ. A gbọ́dọ̀ dúró lórí pé àwọn olóṣèlú ò gbọ́dọ̀ fárí wa lẹ́yìn wa mọ́ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ rántí pé àgbàjọwọ́ la fi sọ̀yà ó ti tó àkókò fún wa láti jùmọ̀ dìde pọ̀ kí wọn ó kà wá. Ìkórajọpọ̀ wa kì í ṣe fún dídúpọ̀ òṣèlú kí gbogbo wa kópa láti jàǹfààní ọmọ bíbí ìpínlẹ̀ Èkó ni. Ẹ jọ̀wọ́ ẹ má ṣàlàyé wa a ó tẹwọ́ gbà yín àti àbá yín à ń retí yín o. Ẹ ṣe púpọ̀ olùkéde àjọ ojúlówó àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Èkó Lagos State Prominent Indigenous Forum LASPIF LASPIF committed to building sustaining a stable safe vibrant and prosperous Lagos State.
3: Lagos the move. Lagos the shine. From mission to legacy. Legacy to continuity.
1: My father used to say, "Entubani inura, inulung gugu." And what could be better than a government that puts the health of its people first? Today, more Lagosians now have access to affordable health insurance. Through Inura Eko, children now have new home. Through the Mercy Children's Hospital at Adeniji Adele, families in Iba, Ojo now have quality health care. Through the new 280-bed General Hospital, expectant mothers and newborns are receiving quality care through mother and child centers in Ekpe, Aja, Badagry, Surulere, and Igbo. In fact, new health facilities in Ikorodu, Ikotun, and Ebe, because when people have good health, they truly have everything. That is the legacy Governor Babajide Olusola Sanwo-Olu is building for every Lagosian. Because, after all, in Mira Loro, Babajide Olusola Sanwo-Olu living in last.
4: Bẹ̀lẹ́ o, kí ló fa tó kọ́ni?
5: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun, àti ẹran ara yín jẹ́.
4: Bàbá ògbà tẹnudẹ́gbẹ́ gbogbo.

0: padà nípínlẹ̀ Èkó.
1: Yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Sátidé tó bá gbẹ̀yìn oṣù láti àsìkò yìí lọ.
0: Àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀
1: lẹ́tọ́ gbani gbàtà ọ̀hún
0: wáyé. Àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n rí i pé wọ́n ń kópa nínú ètò ọ̀hún dáadáa.
1: Gbogbo wa la ni ojúṣe kíkún gọ́tà iwájú ilé wa. Gbígbọ́ àyíká wa ká sì tún rí i pé à ń gé gbogbo oko tó bá wù láyìíká ilé wa. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí i dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀. A dì wọ́n sínú ọ̀rá, a sì gbọ́dọ̀ máa gbé gbogbo ìdánẹ̀nu wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí. Àwọn òṣìṣẹ́ ọba ló máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè lásìkò tí ètò ìgbàlè ìgbà kan lò lọ́wọ́ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kó máa yé eyín o. Gbogbo wa la gbọ́dọ̀ pawọ́pọ̀ gbé gidi náà tọ̀kálẹ̀ àrùn àti àìsàn láwùjọ wa. Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ìgbéga ìpínlẹ̀ Èkó, ajumọ̀ṣe ni o. Iléeṣẹ́ ètò àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde. Àyíká ìpínlẹ̀ Èkó, olùkéde.
2: Gbajúgbajù àríǹkà àjọ̀dún ọlọ́dúnmọdún ẹ̀rùnkúnmọdún ẹ̀ láreere.
3: Àjọ̀dún ìkórè ọmọ ìlú òro tọdún ìtútù kò.
2: Gbogbo ènìyàn lápè láti wá bá wa yọ̀ lọ́jọ́ Sunday ọjọ́ 17 oṣù kẹjọ August 23, 2026 ní St Patrick's Car Park tó wà ní nọmba 18 Adeniji Adelero Lagos Island bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán 12 noon. Aṣọ ọ̀pá mẹ́fà ₦6,000 la máa wọ̀ lọ́jọ́ náà. Ẹ máa pe Chief Michael Ekundayo oníjàlá òro sórí 08023205960. Chief Adeniji Oyeyiola Ẹlẹ́rìí Oro ni Gaju Goran sorry 0703485-0941. Mrs. Omolara Oni Iya Jide ni Ebutero sorry 0802829-4546. Mrs. Juliana Adewuyi Iya Junior sorry 0803346-0161. Mr. Adeniyi Adeniran lati Adeniji Adele sorry 0803429-6985. Ati Honorable Oriyomi Aro nilu Oro sorry 0706092-5452. Jo pataki lọjọ náà ni Olóyè Anthony Adeyinka Adeboye tí wọ́n jẹ́ olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ eré ìdárayá. High Chief Raphael Sunday Ọlátẹ́jú Afọlábí ní baálé ìlú Òro. Ọ̀jọ̀gbọ́n Babọ̀dé Bojúwòye ní National President. Sir Thomas Babatunde Adeyemi ni Chairman Oro Community Lagos Zone. Gbogbo ọmọ bíbí ìlú Òro nílé lóko àti lẹ́yìn òdì. Ẹsẹ́ ríwálé kájọ yayọ àjọ̀dún ìkórè tọdún yìí. Àlálẹ̀ Òro á gbé wá o. Olùkéde ni Olóyè Matthew Adeyinka Oyeyiola Ẹlẹ́rìn ti ìlú Òro.
4: Ọpẹ́ o! Sínẹ́tọ̀ Gbẹ̀ngà Bàríwá Àṣàfàtún lé lọ́dún lókè pẹ̀ gbogbo òlú ló ń fò fáyọ̀.
5: Ọ̀dọ̀ tó yí ni mo bá yọ, ọba tó tún ṣe fò
4: Israel Majesty, Ujuan Aremu Osholale Akiolu the First, Olowo Eko Baba Fuad, Oba of Lagos, loruko lori won, gbogbo Oloye oni fila funfun, Ipinle Eko, ati awon honorary chiefs latori Baba Ijebu Keshintin, ni won ni ka ma ki olojo bi osu July, Senator Gbenga Bariwa Shafa, Lagos East two-time senator, Futi Popo Shishin, ayeye ojo bi 71 years eleyi to gbode kan, Oba of Lagos won ni ka ma ki yin wi pe, ododun ni saporuwe, ododun ni mariwo njo lagba, ododun le wa wa, ododun le o ma be ninu owo omo alafia aiku ti se bale oro e se odun odun eyi laye e o se mi si happy birthday to you happy birthday to you senator Bariwa Asafa happy birthday to you
6: long life and prosperity obariluan aremu osuolanle akeolu the first loruko awon olori won awon oloye oni fila funfun white cap chiefs ati awon honorary chiefs latori baba Ijebu Keshintin nani kama aki yin Senator Gbenga Bariwa Asafa wipe igba odun iseju kan ni
7: e sa ma tele wa ka lo o
8: be la be sa ba wa ile ni je
9: koko nu we royin te si wa je ma tele wa ka lo gere lagba agbe gboto oko re leyin ninu we ni punch la re loju we kin oko apole royin si o won gbe si arihun weri na ki lara ti won se won ni awon igbon to je pe won talking latok do wo lori awon eto ba je pe won se owo ijoba basibasu yen independent corrupt practices and other leader of ethics commission ta mo se SCPC won ni won ma ti won ti se ito pipo ninu to pipo won ri pe ile ise olopo ile wa nigeria ta won si nigeria police force ati awon ile ise ijoba to je ka ijoba marun mi to je pe awon ni won le waju ninu awon ayedero ise ati awon emi ere osise to je pe ngowo osu lowo ijoba ẹ̀ntọ́ jẹ́ alága ICPC Musa Adamu Ali USAID ànátọ̀ rí mọ̀ wípé inú tọ́ pípẹ́ àwọn wọn láwọn rí pé ìwájẹ́bánu lọ rẹpẹtẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà nígbàtí wọ́n ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí ìgbìmọ̀ náà tọ́ yẹ kí wọ́n gbé kalẹ̀ lórí ìtọ́ pípẹ́ nípa bí owó ìjọba ṣe lọ àti pàápàá jùlọ àwọn tó yẹ pé wọn ò ṣiṣẹ́ ìjọba tí wọ́n sì ń gbowó ìjọba wọn ni wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀

0: ibi bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ wo ó mọ́ gidi gan ni
1: ó lè wọ́n lójú lóòótọ́ ṣùgbọ́n lílo Hypo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀
2: bẹ́ẹ̀ ni o má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́
0: ó mọ́ gidi gan ni
1: ó lè wọ́n lójú lóòótọ́
0: ṣùgbọ́n lílo Hypo toilet cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀
2: bẹ́ẹ̀ ni o má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo toilet cleaner.

0: John Vans 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtọ̀. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí ló máa fò tẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa kó dọ̀tí yín. Ká sì máa sọ owó ilẹ̀ kíkó déédéé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀tí Lọ́mà ló nílò. Bèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. Máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé Lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 Lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020. Email info@lọ́mà.gov.ng. Ìkànnì àjọlò @lọ́mà_gov. Lọ́mà. Wọ́n mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.
2: Ó yá ìtẹ̀lé ni ká lọ sí GC Furniture Emporium. Ilé iṣẹ́ kára ọ̀tọ̀ níbi tí wọ́n ti mọ̀ ti fi tẹ̀dán tá ń pè ní Furniture Works àti Interior Decoration lóní ìrọ̀rùn. Báwo lẹ ṣe fẹ́ sí nínú ilé ni tàbí lọ́fíìsì? Executive chairs, royal and modern sofa lóríṣiríṣi, dining set tó jiná, TV stand, TV console, center table, executive bed àti wardrobe lọ́lọ́kan òjọ̀kan, office tables and chairs, kitchen cabinet tó fi mọ́ interior decoration lóríṣiríṣi ti mú kílé tàbí ọ́fíìsì ó rẹwà kó dàbí àfin ọba. Gbogbo tó bá ní ṣe pẹ̀lú Furniture Works tàbí interior decoration pátápátá, GC Furniture Emporium ló lè ṣe é lówó tí ò gara rárá bó ti wù ọ́ mọ́. Confirm onítọ̀. Mo sọ fun ni pe GC Furniture Emporium àwa náà ni God Covenant Furnitures 30 mọ̀ bí ẹni mowó. 32 Abeokuta Express Road Onílékere lẹ́gbẹ̀ẹ́ NNPC Filling Station Cement Lagos State Lawa. Àti wà ní number 30 Lagos Abeokuta Express Road Cement Bus Stop. Ẹ máa pè sórí 09037437308 09037437308. WhatsApp number ni 09037564735 09037564735. GC Furniture Emporium. Iṣẹ́ ti wa o lọ́fiwé ẹgbà bẹ́ẹ̀.
3: Àmọ̀pé kí ló fẹ́ ra yẹn? Olówó ìṣègùn ni fẹ́ràn fún mi. Olówó àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀pé wọ́n ti pè ta máa fani lápò ya o. Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí? Owóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Òróró ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
4: Òótọ́ ló sọ.
3: Ó ṣeun ọ̀rẹ́ mi, mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Adúgbálọ́ lọ́rọ̀ bá ṣe ń tẹ̀síwájú lórí ètò kókó inú ìwé ìròyìn láàárọ̀ yìí bẹ́ẹ̀ la kí gbogbo ẹ̀yin màmá yìí bàbá yìí ọ̀jọ̀gbọ́n tẹ wà lọ́ọ̀dẹ̀ gbogbo ẹ̀yin tẹ wà létẹ̀ gbàdúrà ẹ̀ tẹ̀ ń kúrò ọjà yín àtàjẹ́rẹ́ gbogbo máa ta o ẹ̀jẹ̀ àwọ̀ àbàlàgbé ọ̀rọ̀ báyìí bí ọdún ọ̀sán ló ń bẹ́lẹ̀ ẹ̀rọ tó ń tẹ̀ tún jí ọlálékan ló kàn sí.
6: Daniel Bello Ashiru lorúkọ tèmi, ẹ jẹ́ kí a wo abala àgbéyẹ̀wò wa báyìí.
5: Evangelist Ajísáfẹ́ Ayọ̀mídé Agege, ó máa rí bẹ́ẹ̀ nítorí àwọn ìjọba wa tí wọ́n lọ sílùú òkèrè, wọn ò kọ́ ìwà tó dára nílùú òkèrè yìí o. Gbogbo àwọn yẹn nílẹ̀ òkèrè wọ́n sì náwó kéékèèké yìí, òun ló jẹ́ kí gbogbo ọjà wọn sí o. Ọwọ́ àwọn ìjọba wa ló wà àti àwọn báǹkì, gbogbo báǹkì fi owó wẹ́wẹ́ san owó.
6: Ìmáàmù ọpẹ́.

0: Ago méjì ọ̀sán ló ṣẹ̀ṣẹ̀ lù. Ó sì dàbí ẹni pé ó ti ń ṣiṣẹ́ látàárọ̀. Iṣẹ́ rẹ ò tí ì parí, àmọ́ agbára rẹ ò gbé mọ́. Gbogbo ìṣẹ́jú ló ń wo ago. O lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ. Bẹ́ẹ̀ni, bó ṣe máa rẹ ni lọ́sàn yẹn. Gbogbo wa la mọ̀ nípa ẹ̀. Àsìkò tí agbára rẹ ò gbéṣẹ́ mọ́, tí ìwúrí ò sí mọ́. Ta jọ bí ẹni pé ọjọ́ ò sáré bó ṣe yẹ. Àmọ́ nǹkan ẹyọ kan lè yí ohun gbogbo padà. Viator Energy Drink. Nítorí tí agbára rẹ bá gbéra sókè, àfojúsùn rẹ á ṣe déédé. Viator Energy Drink. Ìpàṣẹ rẹ á padà. Wà á parí iṣẹ́ lásìkò. Àwọn èròǹgbà rẹ á wá sí ìmúṣẹ. Wà á ṣiṣẹ́ rẹ lójú ọjọ́. Nítorí náà, tí ìkáàárẹ̀ ọ̀sán yẹn bá fẹ́ dá ọ dúró, rọ ara rẹ sókè. Tí ìdíwọ̀n rẹ pẹ̀lú Viator Energy Drink. Viator Energy Drink. Tí ìdíwọ̀n rẹ. Ohun púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan fi hàn ní gbangba, àwọn mìíràn fi hàn láì ṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig, ní ìfẹ́ orí pig. Reach for your peak.
1: Nigeria has gone digital. Don't get left behind. Join millions already enjoying the benefits of digital television with Free TV. You get over 100 crystal clear channels for movies, sports, and news. All with zero monthly subscription. Just use any free-to-air decoder. Point your dish to NigComSat or stream live on the Free TV NG mobile app. This message is from the National Broadcasting Commission. Don't wait for your signal to go off. Switch to digital TV today.

0: ọjọ́bọ̀ Thursday. Ọjọ́ kẹtàlélógún oṣù keje ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Aago méje kọjá ìṣẹ́jú mẹ́rìnlélọ́gbọ̀n 7:34 a.m. Kí má pé ọ̀rọ̀ epo orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáyé. Amọ̀ eléyìí, ìṣòro owó epo ti léwó nítorí wàhálà ìjà Amẹ́ríkà àti Iran náà ni. Ọlọ́run bá dẹ́kun ìjà yìí. Kódà ìrònú la fi ń wọlé epo, ìrònú la fi ń jáde. Olúwẹ̀kọ́ mi kan lẹ̀ ni. Àwọn tí ò bí tèmi báyìí tí ò képo mọ́nú ọkọ ẹ̀. Káà tó wọlé epo, olúwẹ̀ ó wọ́ṣe. Níṣẹ́ là ń kanra máwọn àtẹ́ńdáǹsì báyìí. Olúwẹ̀ bá máa jáde. Yóò máa wá ronú jáde, kò ní mọ́ pọ̀ kan bọ̀, yóò jà náà. Ọlọ́run máa jarí láburú o. Bó o bá jẹun kánú lásìkò tá a wà yìí, o ò lè yálé epo. Ṣé máa gbóò tọrọ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi? Ṣé ẹ ti wà lára wọn tún máa ń ra epo ẹgbẹ̀rún márùn-ún epo 5,000? Ṣé ẹ bá kò lé epo tán yẹ̀yẹ́ ni àwọn àtẹ́ńdáǹsì yẹn máa ń fi ṣe àtọkùnrin àtòmíràn olójú tán máa ń fúnra wọn. Tó o bá rí epo 5,000 ó ní bóyá máa fojú sọ fún kejì ẹ̀. Tó o bá rí epo 10,000 olójú ó ní bóyá máa sọ. Ìwọ lè má mọ̀ wá kàn rí pé ìkejì yẹn ń ṣàpọ́nlé ẹ̀ ń wù ẹ́ níwù ẹlẹ́yà pé ẹlẹ́lẹ́yà epo 10,000. Àwọn tó bá rí epo bí epo 40,000 àbí fill-up wọ́n á tún ṣàpọ́nlé ẹ̀ dáadáa. Bó o tiẹ̀ fún ọ̀ kankan wọ́n máa fojú rewu ẹ̀. Kò gbé mọ́tò jákujàku wá. Àmọ́ ìwọ tó wá ló ń lu ọkọ̀ gidi. Ó wá rí epo 10,000. How many liters? Bàbá àwàlà sábà náà wálé ọmọ balógun. How many liters ni 10,000 bàbá? Kílẹ̀ bí àlájá Akin Bògúnmọ́lá. How many liters? Ìrọ̀ ẹja aṣẹ 1,300. Kò pé 7 liters gan. Tọ́ bá bí ẹ̀rẹ̀ tán èsì. Ẹja aṣẹ 1,300. Kò pé 7 liters gan. Tọ́ bá bí ẹ̀rẹ̀ tán èsì. Olówó ló tán èsì. Ẹyin obìnrin bẹ́ẹ̀ bá ti rẹ́ni tó gbé sínú ọkọ̀ tó tọ́ èsì. Ẹ ṣá máa pè lọ́wọ́ orí mi ẹ máa kí. Ẹ máa pọ́n sára sí o. Wọ́n á pọ́n mọ́ má ti jọ bó bá jẹ́ ó tó ṣe kó tó ní kó gbà ẹ̀ ò ní lákàyè lù sí bọ̀bọ̀ ẹ̀. Èsì tó tọ́ ẹ̀rọ fòstìn fòstìn. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà pa kejì iléeṣẹ́ Bond 9209. Ọjọ́ àgbéyẹ̀ wà lónìí. Ẹ jẹ́ sáré fi ohun alukoro àjọ LASMA. Wọ́n fẹ́ gbẹnu ọ̀gá àgbà fún àjọ LASMA Dr. Ọlálẹ̀ Òkè. Wọ́n fẹ́ gbẹnu wọn sọ̀rọ̀ láàárọ̀ látàrí ìjàmbá ọkọ̀ tó wà lọ́lọ́. Gbogbo ẹni tá a ní kẹ́ lọ ṣẹ́nà gba ẹ lọ gba tsunami ẹ lọ gba gbá ẹ lọ gba àwẹ̀ bàbá sátun ẹ lọ gbóso ni. Ẹ kìlọ̀ pàtàkì rèé ẹ ti lè gbó méje o. Aago méje ku ìṣẹ́jú mẹ́tàlélógún. 6:37 ni wọ́n ṣe tán. Gbogbo pátákó gbogbo ọkọ̀ àfojúdi olóko méjì làwọn LASMA lábẹ́ Lékan Bákàrè Òkè General Manager LASMA ni wọ́n kó kúrò mú kọ sára sí LASMA Adéọ̀sùn pẹ̀lú gbogbo àwọn ikọ̀ wọn. LASMA Adéọ̀sùn ẹ fún mi lórúkọ ogun. Alukoro àjọ LASMA ẹ jẹ́ kí Alhaji Taofeek Adébáyọ̀ kí wọ́n bó ti tó àti bó ti yẹ. Alhaji Taofeek Adébáyọ̀ ẹ gbọ́ bó o lọ̀nà olóko méjì sá.
1: Ẹ kàrọ̀ sá, èmi ní ká fi tó yín létí ni o, ìpè ojú ọ̀nà olóko méjì bridge láti máa lọ sí Alápẹ̀rẹ̀. Tí ọkọ̀ kan ní ta mọ̀ sí plywood tó dà sí gbogbo ojú pópó tó jẹ́ kí jìyàn pé àwọn àjọ LASMA wọn ti kó gbogbo ẹrù yẹn kó lójú pópó báyìí wọn dẹ̀ ti ṣí ojú ọ̀nà yẹn padà. So gbogbo àwọn tá a ti kọ́kọ́ bí wọn pé ní kọ́ máa lọ gba ìkòròdú ròdù kọ́ máa lọ gba kọ́njọ́ntúrọ̀ lọ́kàn padà sí normal route wọn ojú ọ̀nà yẹn ti wà ní. A dẹ̀ dúpẹ́ fún ọmọ àjọ LASMA tí wọ́n ti ń ṣiṣẹ́ láti bí aago kan títí di àsìkò yìí. Ẹ ṣe sá.
0: Kò tọ́ síbẹ̀ ohun ọjọ́ Adébáyọ̀ tàbí tẹ̀síwájú.
1: Mr. Pilot, ní àfikún ti olóko méjì bíríjì tí àwọn ọmọ LASMA tán ṣiṣẹ́ takò títún ṣe padà fún láti máa lọ bíbọ ọkọ̀. Oríṣi tó tún jẹ́ ìyàlẹ́nu pé a tún ní ọkọ̀ kan Mercedes Benz truck tó tún ṣubú sí Bitrem láti máa lọ sí gbàgà. Ìta dúpẹ́ fọlọ́run ẹgbẹ́ bíi service lane nìyẹn ṣubú sí. So àwọn ọmọ àjọ LASMA ó wà ń bẹ́ báyìí tó ń tún ṣiṣẹ́ takuntakun. A tún wá ní mọ́tò míì yẹn tipa tí yẹn náà tún ní ìjà ní orí NEPA ní NEPA intersection láti máa lọ sí CMS. Ẹlẹ́kẹta tó tún bàjẹ́ lọ́wọ́ báyìí sínú ní òkè Afá láti máa lọ sí Jákọ́ndé. at only 40 feet lo de kon betin yen o tun ni isoro so gbogbo awon nkan ti won se je ko pe

0: mẹ́sàn-án àwọn mọ́tò tó ṣubú ooru mọ́jú mẹ́rin táwọn ọmọ àjọ lasma tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ẹ ṣe sá.
1: mẹ́sàn-án kí ló dé ṣe fẹ́ pa àwọn lasma yìí ni alhaji adébáyọ̀ tàfíìkì mo rí pé ẹṣẹ́ nuku torí ẹ̀ bá wa fẹ̀mí dọ́gba lórí ètò bọ́nà ṣeré àkọ́kọ́ ni kọ́ mọ̀ yan wa tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ olókùn méjì wọn jẹ́ ká mọ̀ pé ọ̀gbẹ́ni lasma tù sílẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ fi tó wa léṣe kí ṣe pé ó gbẹ̀mí mi kí ló ṣẹlẹ̀ ó gbẹ̀mí mi kí ló lè fa kó o lasma nígbà ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lasma ò sí lójú bó torí aago kan kú ogún ìṣẹ́jú ni general manager sọ pé ìjàmbá ọkọ̀ plywood yẹn ṣẹlẹ̀ ṣé lẹ́yìn tí wọ́n wá ń darí ọkọ̀ lọ́kọ̀ míì lọ́kọ̀ lu ni àbí ṣẹlẹ̀ pẹ̀lú lasma tí wọ́n ló sùn sílẹ̀ àṣàlẹ̀ pé bóyá ó mọ tí yóò àbúrò wá sùn sílẹ̀ ńlẹ̀ láàrin ibẹ̀ yẹn dákun ẹ̀ tó wa létí ẹ jẹ́ kí n sáré fi eléyìí náà tó wa létí ní kíákíá ká tó bọ́ sí àgbẹ̀ wa ẹgbẹ́.
2: Hello sir, ẹ wo ní abárajẹ wa ní Alongode custom bus stop? Ya inú gáàsì kan gbiná ń bẹ̀ o, ya gbiná ń bẹ̀ o, àmọ́ bọ́ ṣeṣe o, ọ̀nà gbóná switch lálọ́gba jáde sí custom bus stop o, ẹ bá sọ nínú ìrònà ọkọ̀ tẹ máa ń ṣe tán o.
1: Abájẹ ní agbègbè òkè rúgbè ní ìjẹgun nìyẹn o gbé ìjẹgun abáranjẹ wọn ní gáàsì gbin nọmbẹ o bàbá mi dada alhaji perfect place àdúgbò yẹn níbẹ̀ yẹn o kí ló ṣe o ẹ tí wọn ní gáàsì kan gbin nọmbẹ afẹ́fẹ́ gáàsì gbin nọmbẹ o ẹ sọra ẹ yánbẹ pẹ̀lú ọkọ o mrs temitope de traffic from ikorodu garage to fade yìí láti garage ikorodu egun ọ̀ẹ́tì láti garage ikorodu dé fade yìí. Àjẹṣẹ́ sí aláàgọ́ méjì àbọ̀ gérégé pé ọ̀nà ìkòròdú jágerere bí pé ìkòròdú road láti ìkòròdú garage kìí ṣe ìkòròdú road ìkòròdú garage débá ọ̀nà jágerere kí la rí kẹ̀ alàgbàfà táì ẹ̀jẹ̀ sáré gbọ́ ohun ọdún tó lọ́jọ́ ń lọ.
3: Ọ̀nà Mr. Pallet ẹ̀ka ọ̀rọ̀ ìkó ni òye fún iná bí tẹ̀sẹ̀ láti àdí àlò ìdílé zinc very good to go bẹ́sẹ̀lẹ̀ àjàyè fa mọ́ papọ̀ mọ́ kẹjà lọ ìrẹ̀ máa kọ́ kí ló dẹ̀ mú to Adashana, the very good to go. Balade, Brown, Sunda Bridge Shodi, Kosimunch, we move. Kosimunch, let me put it that way. Kosimunch, come away, my boy. So, the mini Olupesi, cut that tree on our machine. We were calm, so I'll only.
1: Má bínú sá kò sí àsìkò púpọ̀ 2:35 ní ohun tẹ̀ yìí ó gùn gan ó gbọ́ ẹ má yẹ kó máa gùn tó ẹ mọ́ torí àsìkò wa ìgbà lásìkò púpọ̀ ẹ̀jọ̀.

0: Olorun
1: se. Mo fẹ́ sọ accident tẹlẹ n kujẹ sọ.
0: Yes, ni keja ni.
1: Bẹ́ẹ̀ni, ẹ mọ̀ pé accident jẹ́ ṣẹlẹ̀ lánàá.
0: Yes,
1: kujẹ sọ ni keja.
0: Yes, sir.
1: Truck kan oko ẹrù.
0: Yes, sir.
1: Oko ororo. 3,000 liters oro lo load.
0: Yes, sir.
1: Mo ṣe gba delivery van niyan. Àwọn bicycle tó máa ń deliver.

0: headed by Akimadi Osun yen ise takutaku yen lati ale ago mewa titi ago mefa aro won sun omo mado ka ti ru egre ni olo ba ko fi seyin won ko de ba wa gboyin fun bakari oki to je olutari gbogbo wa na
1: ami ami lado ola ese sa ese ese ese
2: e gabo tori eto bona oseri apa keji ojo agbe wa ile ise bon 92.9 mo fe si ojo ago eyin baba wa eyin momo wa ascorate le pe o ile igbimo asofin ni olu ilu wa ilu abuja ta mo si senate won sise lori ofin kan chinchin bayi loku bo ba ti buwo lu tan yo di ofin pe eni ba ti polowo oja ninu oko akero abo wa sun ninu oko akero ba je fighter iba ja afa iba je afa iso yoruba ibo abi hausa mi pa so hausa wa sha o se se o si ti o si o wa duonu oko watch in Jesus' name. I pray for everybody in this way. Fire! Largely fire! Lay to our suit to support this ministry. Any amount you have, pass it. One pass here. Monitor back to buy mu. I call some wool tunnel. Egg bill. No, no, I got a naira 50,000 pali. Abi ewe yin mi lo kan be yen en te wa ni boys quarter lapa bi en te wa ni 2 bedroom flat 3 bedroom flat ati boys quarter lo we yin eyin standy association seri be mi se fufun pelojo ori mi gbogbo to je keyin mi fufun ohun logun te wo lo mi ki se o to ma bi fo ile meta ko torise to ba tin lo le kan soso wa ti rise eyin e ma fufun balawo ni nigba mi de kere eni to gbin fun fun gan eyi ti egun apon ko tun ta kin rinu molu e pe o taja nu molu e o taja nu moto eko awon masterati to ma ko eko odumota ton ma gba aye so pe iwo to ba lo se si joko se gbe oni tete fura pe elomi fe taja ni to ba lo joko si center e gongo atet itoro ma wiwe de mi to tete mo pe obirin to awaju e yabokunrin fe taja ni ah ah Oma Drago, Tobo, why you fish on Spariway? Papa, don't go down Colonia Numoto. Monday, who follow a dialogue, Larima, Polama, won't cause your ah, all over Jacabamo. Elect the mass of me. No, Lulu, I love just send it. Money was so, the way turn out to Moma so. Show Fito Danny, Abi, of Fito Niara, Lulara, 081-8150-9290. And you read the letter, Bama Creo. 081-8150-9290. Hello. Mommy, why caro ma o?
3: Papu shele ya dara mu yo.
2: Ohun ijo won to taja nu molu e mommy wa o.
3: Rara ma o, evangelist mi mi ejo sa. Ejo ma de kan da work ni yen duro.
2: Kilo de?
3: Awon mama ti won kiri ogun yen. Awon baba ti won kiri ogun yen. Wa ni ona mi ati je ati mu ni o. Ọpọ àwọn ọmọ wá kàwé wọn oríṣẹ́ o. Iṣẹ́ náà ló bà jẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ o. Wọ́n fẹ́ farúgbó ara ṣé nǹkan tó ń ṣe láti ọjọ́ tó ti pẹ́ ni o. Nǹkan tó ń rí mú jáde níbi Made in Nigeria Products ni o. Ẹ má jẹ́ kán dá wọn dúró o.
2: Ẹni tó àwọn tó wàásù bíi tọ̀dọ̀ yín bá evangelist ńkọ́.
3: Bẹ́ẹ̀ ni wọ́n lè dá àwọn yẹn dúró.
2: Kí ló dé? Àwọn náà rí nǹkan bẹ́ẹ̀. Wọ́n ti lọ sílé ẹ̀kọ́ ìtẹ̀bọ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a lọ́jú wọ́n ọ̀dẹ́ sí lágbára àtìrálẹ̀ ó lè lọ àtàtì mọ́ pásọ̀ kan ọ̀rọ̀ jẹ̀rọ̀lá ayẹ́kẹ́bí náà máa ṣe mobile pásọ̀ tí wọ́n fà wọ́n yẹn lẹ̀.
3: ẹ fi wọ́n lẹ̀ sí ọwọ́ onídàájọ́
2: ìjọba láwọn ò fẹ́ tẹ bá ṣàṣẹ sínú ọkọ̀ BRT wọ́n kọ́ síbẹ̀ ni no ọkín no preaching.
3: Torí pé wọ́n ti sọ débi àwọn onítàn kéde onídàájọ́. Ẹ fi wọ́n lẹ̀ sí ọwọ́ onídàájọ́.
2: Ìjọba láwọn ò fẹ́. Ẹ bá ṣàṣẹ sínú ọkọ̀ BRT wọ́n kọ́ síbẹ̀ ni no ọkín no preaching.
3: Bẹ́ẹ̀ni torí pé wọ́n ti sọ débi àwọn oníkéde náà pé kán má káàkiri mọ́ olúkálukú jókòó sáàyè
2: ẹ̀. Ọkọ̀ ni wọ́n ti ẹ̀sọ́ wọn sísọ ìkẹ́ mákàdé ìyẹn náà ariwo yẹn ò gbọ́dọ̀ pọ̀ jù. Àwọn lọ́wọ́ ẹgbẹ́ máa ó dá 081-815-9290 081-815-9290 Hello, sir.
4: I can't roll with Bolinko.
2: I'm happy to lie. I don't feel like that.
4: I'm new.

0: ìpínlẹ̀ Ogun ṣùgbọ́n gbogbo wọn wọn máa kọ ìtì ikú sáwọn tí ìbáwọn ṣe nǹkan kan lórí ẹ̀ bákan náà ni ẹni tó jẹ́ ajábọ̀ ìròyìn fúnwé ìròyìn the punch ó tún wòye pé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹyọkan ṣoṣo eléyìí tó wà ní agbègbè náà wípé ọdún 19th náà ni wọ́n ti dá a sílẹ̀ kò sí àga kò sí tíṣà kò sí ẹran gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ youth leader ìyẹn ebenezer adékúnlé ṣe ń fi bí ó ṣe ń fi léde ó sọ ní mímọ̀ yìí pé àwọn tíṣà tó mọ́ ń bẹ̀ pàápàá àwọn ará agbègbè ọ̀hún làwọn dáwọ́ jọ láti sọ fún àwọn tíṣà ọ̀hún kó má bàa jẹ́ pé àwọn ọmọ àwọn kàn ń lọ kíláàsì lásán ni wípé wọn ò rí nǹkan kan ṣe wọ́n máa ń fi àsìkò ìrawọ́ ẹ̀bẹ̀ síjọba ìpínlẹ̀ Ògùn ìjọba ìbílẹ̀ Ifọ̀ àti ìjọba àpapọ̀ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bojú àánú wo àwọn ní agbègbè tí wọ́n pè ní gómìnà ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí o pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bojú àánú wo àwọn.
1: Nínú ìwé ìròyìn Niger Tribune tó jáde láàárọ̀ tòní tẹja ní ojú ẹlẹgba bàbá Títí Láyọ̀ atọ́kùn ètò ṣe ọ̀rọ̀ tó ní òwe nínú rẹpẹtẹ a máa sọ̀rọ̀ kan a ní ẹni tí a dì lọ́wọ́ tá a dì lẹ́sẹ̀ kí ló fẹ́ di gbẹ̀sọ ìgbájú ètí àfùn ó máa ní ti ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers Alàgbà sí fún bàárà tó yẹ pé sáà wọn ló ṣìṣe o wọn ní gómìnà náà lánàá òde náà ló ń sọ pé ẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu lòun wà o ipe kí ààrẹ tún ṣe sáà kan sí fíìsì ó wá ní iṣẹ́ rí ẹni tí alàgbà yẹzọ wípé má ipe kó wá gba ipò gómìnà lọ́wọ́ òun Kingsley Chinda ipe òun faramọ́ tọwọ́ tẹsẹ̀ òun òun lòun faramọ́ o ipe ẹ̀yìn báyìí ló wà gbọ̀ngbọ̀n o wọn ní ọ̀rọ̀ yìí tí wọ́n sọ lánàá òde ìfilọ́lẹ̀ ilé iṣẹ́ kan tó jẹ́ ti ètò ìlera ní agbóhùnmọ́sí obìọ apọ̀ local government ní ìpínlẹ̀ rivers ló mú kọrẹ̀ sáré gé abala bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí tarẹ̀ lórí fídíò pé pé àgọ̀ tó ń gbé ọmọ ẹgbẹ́ tó ń sọ sókè tó ń gbẹjọ́ ojú rọ̀ kí ẹni tó fẹ́ du ipò tí a sì ní kó jókòó kó gbọ́dọ̀ kópa nínú ìfọwọ́sọ pé tọwọ́ tẹsẹ̀ lòun fún ẹni tí wọ́n gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ òun pé òun faramọ́ wọn ni bẹ́ni tó bá ju ni lọ à ń gbà fún ni ẹni tó bá ju ni lọ ó lè ju nínú o gómìnà ti ìpínlẹ̀ rivers fúnbàárà ó ní tapá tẹsẹ̀ lòun fi sí ọ̀rọ̀ òkè chinda láti di gómìnà ní ìpínlẹ̀ rivers.

0: gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀ nù lọ́nà àbìkítà. Àjàkálẹ̀ àrùn máa ń fa. Ó máa ń dí àwọn kòtò ìdáminù. Ó sì máa ń ba àyíká jẹ́. Torí náà, ṣiṣẹ́ PSP tí lọ́ máa fò tẹ̀lú nìkan ni kẹ́ jẹ́ kó máa kó dọ̀tí yín. Ká sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wọ mọ tónítóní. Àpò ìkólẹ̀ kó dọ̀tí lọ́mà lo nílò bèrè fún ti báyìí lórí ẹ̀rọ ayélujára www.lovins.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu ẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtanràn pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 00000lọ́mà 0800005962 tàbí 0708060120 email info@lọ́mà.gov.ng ìjọlù @lọ́mà_gov lọ́mà wọ́n mú ìpínmọ́ tónítóní.
1: Kókó olówó ìròyìn ìfẹ́sowọ́pọ̀.
2: Kókó olówó ìròyìn tẹ̀jú láti iléeṣẹ́ Bond FM 92.9. Inú ìwé ìròyìn Bengal ni mo wà báyìí o níbi tó jẹ́ pé àwọn àjọ NAFDAC wọn ti ní pátápátá lọ́jọ́ kùbọ̀kùbọ̀ ládétẹ̀ o. Ojú àfọ́fọ́ tó báyìí ìjà náà ló ń dálé. Bí ó ṣe jẹ́ pé àwọn àjọ NAFDAC yìí àjọ tó jẹ́ pé wọ́n ń rí sí ìdílé oúnjẹ àti àwọn oògùn àti ohun mímu ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní àná òde yìí òun ni wọ́n tún yáyá tí wọ́n tún yàyà síta jáde orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe ìfimúlẹ̀ ṣinṣin eléyìí tí ó sọ wípé kí gbogbo àwọn oògùn àwọn ọtí líle tí wọ́n ń ṣe sínú náílọ̀nù àwọn fẹnuja àwọn bá mu oníke wẹ́wẹ̀ẹ̀wẹ́ tó 200 ml tí wọ́n ní pé gbogbo wọn kí wọ́n kó wọn lẹ̀ wọ̀n sì gbọ́dọ̀ ṣe wọ́n. Wọ́n ní ìgbésẹ̀ yìí ó tẹ̀lé òfin tí ìjọba àpapọ̀ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lórí àwọn ohun tí wọ́n sọ pé àwọn gbẹ́sẹ̀ lé pé wọn gbọ́dọ̀ ṣe wọ́n jáde ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ mọ́ nínú ìwé ìròyìn Vanguard sọ pé nínú ìwé ìròyìn òun náà ló wà láàárọ̀ tòní pé lásìkò tó yẹ kí ní ṣe ìfi òfin yìí múlẹ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo àwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà ti ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ẹsẹ̀ kan náà o. Wọ́n ní ìgbésẹ̀ yìí ó tẹ̀lé títì gbọ̀ngbẹ̀ eléyìí tí wọ́n fi àgádágbodò gbàǹgbà tí wọ́n fi ti iléeṣẹ́ kan eléyìí tí wọ́n ṣèlérí pé wọ́n ń pọn àwọn tí inú náílọ̀nù àtàwọn ọkẹ́ kóńgbẹ́ kóńbẹ́ kóńbẹ́ wọ́n ń pọ́n lóní tìkẹ́tìkẹ́ ni o tó sì jẹ́ pé ìjọba ti fòfin yìí pé wọn ò gbọ́dọ̀ ṣe wọ́n mọ́. Bákan náà ni wọ́n sọ pé lẹ́yìn tí wọ́n fi àgádágbodò gbàǹgbà ti iléeṣẹ́ yìí ni àwọn àjọ NAFDAC ni wọ́n tún yáyá tún yàyà síta o tí wọ́n gba àwọn páàkì àwọn mọ́tò páàkì àwọn ibi tí wọ́n ti ń tajà àwọn ilé ọtí àwọn ilé ìtajà ìgbàlódé ìyẹn supermarket àwọn míì tó jẹ́ pé àwọn náà ń pin káàkiri tí wọ́n ń gbé mọ́tò eléyìí tí wọ́n lẹ̀ nǹkan mọ́ àtàwọn tí wọ́n ti dọ́gbọ́n sí tiwọn tí wọ́n lẹ̀ nǹkan mọ́ ṣùgbọ́n tó kó àwọn èròjà yìí tí wọ́n ń kó wọn sínú mọ́tò wọn tí wọ́n fi ń kó wọn kiri. Wọ́n ní gbogbo àwọn wọ̀nyí òun náà ni wọ́n náwó gan o tí wọ́n sì gba gbogbo ọjà yìí tí wọ́n kó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìbàjẹ́ nítorí pé wọ́n ń sọ ọ́ nítorí ìlera àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ààbò ẹ̀mí àti dúkìá àti ìṣọ́ fún àwọn ọmọ kéékèèké tó yẹ ti ń rán wọn níṣẹ́ níjà káwọn náà ti ń fẹ́ mọ nǹkan tó wà ní ẹ̀ wọ́n ní ìdílé fi gbé ìgbésẹ̀ yìí o. Wọ́n tó lọ́mọ oníbẹ̀rẹ̀bẹ̀ sínú ìwé ìròyìn gáàdì láàárọ̀ tòní balance ó wà nínú ìwé the punch gbogbo ìwé ìròyìn ló gbé ìròyìn láàárọ̀ yìí.
3: Nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòní wọ́n ní bí nani bá nani tí nàyànnàyàn bá nàyàn tó nígbò bá sọ̀rọ̀ ajé olóní kí ànàyàn o. Ó máa ní ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Kóká Àgùdà ìyẹn alàgbà tí ó jẹ́ pé òun náà ni alága wọn tó ń sọ dímọ̀ ọ̀nẹ́bù Ògìdán Assis látàrí kìnìún. Látàrí bóyá pé wọ́n gbọ́dọ̀ máa rí pé ìdájọ́ òdodo ó fẹsẹ̀ múlẹ̀ fún olùgbé tó wà ní ẹsẹ̀ kùkú àti ní agbègbè ìdàgbàsókè wọn ni torí àwọn olùgbé pàápàá àwọn tó jẹ́ pé wọn ò rí nǹkan láti lè béèrè ẹ̀tọ́ wọn náà ni wọ́n ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú agbẹjọ́rò kan tí wọ́n pera wọn ní African Women Lawyers Association ALLA ti Nigeria chapter. Wọ́n ní ètò yìí náà ni wọ́n gbé kalẹ̀ ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn aráàlú alálejẹ́ kí wọ́n mọ ẹ̀tọ́ wọn kí wọ́n sì lè ṣe ìrànlọ́wọ́ fún wọn nígbà tí wọ́n bá ní ọ̀rọ̀ nípa ti òfin Know Your Rights Legal Aid Program. Wọ́n ní níbi ètò ọ̀hún náà ni alága ẹrú Ògìdán Assis ti jẹ́ kó dímọ̀ pé láti oṣù kejìlá ọdún tó kọ́lá wọn ti bẹ̀rẹ̀ ètò yìí wípé àwọn wà lára ìjọba ìbílẹ̀ àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí yóò gbèrú ìgbésẹ̀ báyìí kalẹ̀ kí àwọn bàjẹ́ àwọn aráàlú. Wọ́n ní àwọn ẹjọ́ tó ń lọ bí 100 kan lọ ti gbé wá sọ́dọ̀ àwọn táwọn bá wọn yanjú 80 ní tùbí-ìnùbí. Àwọn tó ní àwọn onígbà tó ń lọ bí 20 làwọn taari lọ sí ilé ẹjọ́ tó jẹ́ pé àwọn tó ń ṣèrànlọ́wọ́ fàyà jẹ́ pé ẹ lè fìyà jẹ ẹni yìí.

0: nígbà tó ń sọ̀rọ̀ ẹ tó gbóso fún ọ̀rọ̀ òfin níjọba ìbílẹ̀ kóká àgùdà barista kádíjà tìjàní ó jẹ́ kó dímọ̀ pé àwọn máa tẹ̀síwájú láti máa rú àwọn aráàlú lágbára láti má lè jẹ́ kí àwọn èèyàn kan fi ìyà jẹ wọn ó ní àwọn tó máa ń dààmú àwọn èèyàn níbi ìtajà wọn àwọn ò ní gbà fún wọn bákan náà àwọn jẹ nínú ilé àwọn ò ní gbà fún wọn àwọn máa rí pé gbogbo ọ̀rọ̀ ló pé ẹnu àwọn máa bò bíyàn bá ní wàhálà àwọn ò ní máa jẹ́ kí àwọn òṣìṣẹ́ àwọn sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òfin tó bá ní síta bákan náà ni ó jẹ aṣojú àwọn àjọ African Women Lawyers Association ìbéèrè Obiora ó jẹ kó dí mọ̀ pé àwọn máa tẹ̀síwájú láti rí pé wọn ò payàn nípa ìfọnáfọṣu tàbí dẹ́yẹ sí ẹnikẹ́ni kókà àgùdà wọn ní àwọn èèyàn tí ń rántí kẹ́kẹ́ látàwọn ìjọba ìbílẹ̀ míì láti wá ìrànlọ́wọ́ jẹ́ pé ọ̀fẹ́ ni nípa kí òfin ní kókà àgùdà láǹfààní ti alága wọn tí ó ṣí sílẹ̀ fún yẹn ọ̀rẹ́bù ògìdán àgùdà.
1: kókó onúwé ìròyìn tẹ̀síwájú inú ìwé ìròyìn vangard òun oṣù wà láàárọ̀ tó ní o nínú ìwé ìròyìn yìí náà ni wọ́n máa ti mọ̀ pé àwọn agbófinró wa wọ́n máa ti ń ṣe gudugudu méje àti yàyà mẹ́rin orílẹ̀-èdè wa nàìjíríà bí ó ṣe jẹ́ pé àwọn nàìjíríà civil defence wọ́n máa ti ń jẹ ti ẹ̀ka ìpínlẹ̀ kwara wọ́n máa ti ń jábọ̀ ìrìnjúṣe wọn láàrin oṣù kìíní ọdún yìí sí oṣù kẹfà ọdún tí àwọn ń sọ di mímọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà ní agbègbè ló ṣe ń sọ di mímọ̀ ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn òun náà ló jẹ́ pé àwọn ti gbà wọn wọn ni pé ẹ̀sùn mẹ́rìndínlógójì lórí pé à ń fìyà jẹni lábẹ́lé òun náà ló jẹ́ ìgbà láti oṣù kìíní sí oṣù kẹfà ọdún tí a wà yìí o bákan náà ni wọ́n súnmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn míì eléyìí tó dá lórí à ń fìyà jẹ obìnrin lábẹ́lé òun náà làwọn náà gbà jákèjádò ìpínlẹ̀ ọ̀hún wọ́n tún sọ mọ́ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n taari síta lánàá ní ìlú ìlọrin láti ọwọ́ alūkkóró àjọ civil defence ní àlá ní ìpínlẹ̀ kwara nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí àṣeyọrí wọn tí ó jẹ́ ọ̀gá àgbà ní ìpínlẹ̀ náà fún àjọ civil defence abbas mohammed ó sọ di mímọ́ pé àwọn ti gba ìdájọ́ ẹ̀wọ̀n gbé fún ẹnìkan tó jẹ́ pé ó fi tipátipá bá èèyàn ṣe pínkópínkó ní àsìkò tí a fẹnukọ ìyẹn láàrin oṣù kìíní oṣù kẹfà ọdún tí a wà mohammed tún tẹnumọ pé àwọn mímọ ẹjọ àgbọmọ sọdọ èmi ni wọn gbọmọ èwo ni mo gbọmọ látàrí wàhálà tó ń ṣẹlẹ láàrin ọkọ àtìyàwó ẹ̀ẹ́dínlógún òun náà ló jẹ́ pé àwọn ti tẹ́wọ́ gbà tó sì jẹ́ pé àwọn ti yọjú ológun nínú ẹ̀ mẹ́rin tó kù wọn ló wà ní ilé ẹjọ́ ibi tó jẹ́ pé wọn ti ń bá ẹjọ́ wọn lọ bákan náà ni wọ́n tún sọ di mímọ̀ pé àwọn ẹjọ́ míì tó jẹ́ pé méjìdínlógójì ni àwọn tó jẹ́ pé wọ́n gbé ọmọ jùlẹ̀ wọ́n gbàgbé ẹ̀ wọ́n gbé ọmọ jùlẹ̀ àwọn ọmọ tí wọ́n sá lọ ní tiwọn òun náà làwọn ti gbà mẹ́fà òun náà ni wọ́n ti yanjú tí ìyókù tó sì wà ní ilé ẹjọ́ níbi tí àgbẹ̀ ẹjọ́ lọ́wọ́ lórí ẹ̀ wọ́n ṣàlàyé lọ́lọ́kọ̀kọ̀ gbọ́ láàárọ̀ tó nínú ìwé ìròyìn vangard ṣùgbọ́n kókó là.
2: My father used to say, "Enter the era. Only the people, and what could be better than a government that puts of its people first?" Today, more Lagosians now have access to affordable health insurance through Imiraiko. Children now have new homes through the Messengers Hospital at Abimidi Adele. Families in Iba, Ojo now have care through the new 280-bed General Hospital. Expectant mothers and newborns are receiving quality care through mother and child centers at Aja, Badagry, Suruleri, and Igodo. In fact, new health facilities could do Ikotu and Dere because when people have good health, they treat everything. That is the legacy Governor Bajide Olusola Sanwo-Olu is building for every Lagosian. Because after all, Imira Loro, Babajide Olusola Sanwo-Olu, leaving a lasting legacy.
3: Fọ́lẹ́jọ́ fọ́kùnrin gbọ́kọ̀ sọ́fẹ́bìnrin fọ́kùnrin gbọ́kọ̀ sọ́fẹ́wọn àgbàlagbà gbalẹ̀ ọgbàtà bẹ̀rẹ̀ padà nípínlẹ̀ èkó ló sì máa wáyé ní gbogbo ọjọ́ sátidé wọn gbẹ̀mí oṣù láti àsìkò yìí lọ àárín aago mẹ́fà àbọ̀ sí aago mẹ́jọ àbọ̀ àárọ̀ lẹ́tọ́ gbani ọgbàtà ọ̀hún wáyé àárọ̀ gbogbo olùgbé ìpínlẹ̀ èkó kí wọ́n rí i pé wọ́n pa nínú ètò ọ̀hún dáadáa gbogbo wa la ni ojúṣe kíkún gbọ́ta iwájú ilé wa bá àyíká wa ká sì tún rí pé à ń gé gbogbo kò tó bá wù láyìíká ilé wa bẹ́ẹ̀ náà la gbọ́ dájú pé a yọ gbogbo ìdọ̀tí wa sọ́tọ̀ọ̀tọ̀ a dùn wọ́n sínú ọ̀rá àwọn agbègbè ìdálẹ̀ ni wa síbi táwọn òṣìṣẹ́ àjọ ọlọ́mà pàṣẹ pé ká máa gbé sí aṣọ ọba yìí máa lọ káàkiri láti ṣàbẹ̀wò sáwọn ìjọba ìbílẹ̀ àtàwọn agbègbè ìdàgbàsókè ṣe ní ọ̀pẹ́ ẹ̀tọ́ àyíká ìpínlẹ̀.

0: 15 atayta ana ma file fun
1: le ori awon eyin do metu le
0: ti mo ti do meta se ribiribi nipa pe approval lori o
1: o se bo le
0: ben so everybody do ba so say we are on we takes ke on sure how to go
1: le
0: no pisa because government yen se ribiribi lori oro le so I need approval lati lowo family ka to din pe ara see I see your phone lo lowo bye
1: the family receipt lowo
0: ben lowo ben ka de tora da approval of Ogun State Government.
1: You want to do the assignment to be survey plan,
0: sir? And it's survey plan. Because survey plan no magic amo. You are men. Shape, size, ile.
1: You are not going to listen. You are going to be a good
0: answer. You are going
1: to be a good answer.
0: WhatsApp number wa OJ plus 234 in Nigeria 234
1: plus 234
0: 7076 207 2 9 2 4 4 9 2 4 2 0 7 0 6 0 7 0 6 0 7 0 2 0 7 2 0 7 9 2 4 9 2 4 4 at plus 162
1: plus 1862
2: láti lè ṣe bond 92.9 abala ọrọ̀ ajé la wà mọ́ ìpè pàjáwìrì kan wọlé tó wà tá lápè fún ìrànlọ́wọ́ látòjọ ìjọba ìpínlẹ̀ èkó ẹ̀ka tó ń rí sí bá a ti ń pọn fire service lagos state fire service ní kíákíá ìdákun gbọ́jọ́kọ̀ méjì gbọ́jọ́kọ̀ mẹ́ta ẹ má jẹ́ kó jẹ́ ẹyọkàn ìdákun joshua tó wà ní jimọ̀ ní orodò ń jóná gidi gan lọ́wọ́lọ́wọ́ báyìí ipa àwọn tó ti wà níbẹ̀ ò karán paná kan ọ̀tẹ̀ dídé bẹ̀ joshua tí ò tí ì pé ọdún méjì tí wọ́n kọ́ jimọ̀ bus stop ní akúnwọ́jọ́ road lọ́nà ẹgbẹ́ dá láàrin dọ̀pẹ̀ musí ẹgbẹ́ ló ń jóná gidi gan lọ́wọ́ ìró ti pọ̀ rẹ́pẹ́pẹ́ ní agbègbè bẹ̀ ẹ̀dákùn ní panápaná lẹ́kọ̀ọ́ ẹ̀dákùn ẹ̀ bá lọ ṣe ìrànlọ́wọ́ tó yẹ mọ́ ń ṣe máa ṣe dáadáa ẹ̀dákùn ẹ̀ lọ́wọ́ àṣẹ pé iléeṣẹ́ tẹ̀ sí ní ọkọ̀ panápaná tẹ̀ wà ní agbègbè ẹ̀dákùn ẹ̀ bá gbégbé ṣẹlẹ̀ lórí ẹ̀ka bọ̀ lẹ́ẹ̀kan sí ìpele tá a ti máa ń polówó iléeṣẹ́ tí ọlọ́run bá sì ń fi àmì sí ohun tá à ń polówó gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tòní mú ní kú tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pé wọ́n ní big sam wọ́n lówó lọ́wọ́ ni bí wọ́n bá lówó lọ́wọ́ ayé burú àpọ́ bá tiẹ̀ pé big sam tó rò lọ́kọ̀ tó tó wọṣọ gidi bó bá lọ tó wá yan òkun ni ẹbí kí small sam ni ẹ àmọ́ tó bá dé ayá orúkọ gidi fún ẹ ẹni tó kú àkú yẹjọ ẹni tó ga àwọn alágùntàṣọ lówó ni lọ́wọ́ ẹni o pé òwò lọ́wọ́ wọn ni agùn má nìyẹn ni o bó bá dẹ̀ kú wọn ni àbẹ́ ìrírà rà ṣe rí owó ni máa ń gbé ni ga àmọ́ kò ṣe ìrìn àjò òjijì wọn ò dẹ̀ ṣe sókè ṣe ìrìn àjò ọjọ́ kan torí pé wọ́n mọ̀ ni ọ̀nà tí wọ́n wá mọ̀ ẹ òun ni wọ́n wá fi látọ̀ láàárọ̀ tò ní pé ọ̀nà ọlọ́run gbà tí àwọn fi là àwọn kan ló mọ àwọn tọ̀nà yẹn wọ́n sì lù ú ó ń tọ̀hún ẹ̀yìn ní òfin rin tó túmọ̀ sí pé ọ̀nà táwọn lù ú táwọn fi ṣàṣeyọrí táwọn bá mú ọ̀nà ọ̀tọ̀ inú ọlọ́run àti ni wọ́n fi pe gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi lónìí òun oníṣẹ́ lọ́wọ́ gbọ́ mi oníṣẹ́ lọ́wọ́ gbọ́ mi iṣẹ́ yẹn wà àmọ́ kò ká kò lá gbọ́ mi owó lọ́wọ́ o fẹ́ kó dúró tiẹ̀ ní ọdún mẹ́wàá ogún ọdún sáà kò ta wà àdídíkì
3: bẹ́ẹ̀ni
0: ṣé wọn pé olówó lẹ́rù máa ń bà jù
3: bẹ́ẹ̀ni o
0: torí ọjọ́ àìní ọlọ́mọ jàre lábọ́ ẹni tó ti lẹ́rù máa ń bà ẹ mọ̀ pé ẹni tó ṣubú sílẹ̀ kò bẹ̀rù àti ṣubú wọn ẹni tó ń bẹ lókè tó ń náà tó ga pápá owó ló ń bẹ̀rù àti ṣubú.

0: ku dede asiko yi gbogbo bi ti e ti lanfani ati mo gbo mi oruko mi la kan o ti gbogbo aye pe ni baba gbe ora olotun mi sara ti mo se wa wa ni number 13 Akinwale Street of Thomas Alako ogba bus stop ogba ni keja ni mi ofundi ile se wa arun sara ni kan le mi moju to ati mu odogun ati bere kodi jogbon ka duro ka mo le duro ka bere ka mo le bere gbadun paja paja owo paja paja ese ti ba to si bo lesi elomi ikunmi mo elomi a ma rin tage tage bi eni to se sibu tabi bi omode to se nko iyinrin tabi ara kuku tai tai tabi ko tabi to ko si eje ninu ese tabi gbogbo ara mo arun sara yi ti se elomi bi arugbo ose gbogbo tabi ko ri egbe ara kan kudele tabi ko ri die ko mo wa bi ti lo fi dire be ni arun sara yi le fa ayere nisin tabi apele bi ara tita ara jijaje tabi ki nkan ma rin kaakiri ago ara elomi ti e ti o ma pariwo tabi tegbe ara kan wuwo o ri fifo abadi ni te elomi tabese wuwu tete dide fuya bayi ko ma bo wa si ofisi wa ni number 13 Akinwale Street of Thomas Alako ni ogba bus stop ogba tabi ki e pe sori 08 0 3 6 3 9 2 6 1 1 Tí ẹ bá dé, a fún ní ajẹ́gùn. Bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé tí ó máa sọ ibi táwọn nǹkan wọ̀nyí gbogbo sí inú àgọ́ ara rẹ. Ọ̀pá máa ṣe ẹ̀yọ́ lásìjù tàbí kí ẹyọ yìí máa jáde dáadáa kó máa ṣe ṣeré. A ti ṣe àwárí lórí oògùn ìṣètọ̀ tó jẹ́ pé láàrin ọjọ́ márùn-ún ẹ ti máa dúpẹ́ fún Ọlọ́run lórí ààrùn ìṣètọ̀. Ọ̀tọ̀ ni ìṣètọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìtọ̀ ṣúgà èyíkéyìí tí ò bá jẹ́ ọ́ dúpẹ́ fún Ọlọ́run. Ìsan ara ni Ọlọ́run fi gbé omi àtẹ̀jẹ̀ káàkiri àgọ́ ara ọmọ ènìyàn tí ó bá lágbára tán ó lè kó bá èmi rin ènìyàn tí ó mọ irúkúrukùrù tàbí rí bí ọwẹ́ tàbí kó fa ìdákọ́lẹ̀ fọlọ́mọkùnrin ṣe é kán sun lọ sídásídá tàbí kó má lè ṣe rárá tàbí kí nǹkan tiẹ̀ kéré òtítọ́ inú àti òdodo tá a fi ṣe iṣẹ́ nílé iṣẹ́ wa ló sọ wá di aṣíwájú tí ọ̀nà bá dọ́dọ̀ ní àkànwó bàbá gbọ́ra owó tu sara ọ̀ọ́dúpẹ́ fọlọ́ tàṣí ní nọmba 13 Akinwale Street of Thomas Alako ọgbà bus stop ọgbà ní kẹjà rílẹ̀ èkó ń bí tàbí kọ kò ní sórí 08 0 3 6 3 9 2 6 1 1 ọlọ́run kò ní fi àrùn ìdò wá mọ́lẹ̀ o a ó máa retí ní ó dàbọ̀.
1: 92.9
2: Band FM.

0: gbogbo ẹyin tẹ fẹràn ìbẹ̀ṣẹ́kù bí ètò tá a mọ̀ sí boxing mo láti bèrè lọ́wọ́ yín pé tó ẹgbẹ́ lóòótọ́ ni ìjàkú akádá máa wáyé láàrin Anthony Joshua ọmọ ìjẹ̀bú fúnra ẹ̀ àti Tyson Fury pẹ̀lú àwọn ìjà tí àwọn méjèèjì ti jà sẹ́yìn ta lè rò pé yóò borí nínú àwọn abẹ́ ẹ̀ṣẹ́kù bí ètò méjèèjì Tyson Fury Anthony Joshua eléyìí máa le gan torí pé àwọn méjèèjì wọ́n jọ ń lé fùrù dòdò tí wọ́n jọ ń lé síra wọn ta lè rò pé yóò bọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀rù ń bà mí o ara ń fún mi o nítorí pé kí ni ó dá o ìjẹ́ jẹ́wọ́ pé ikọ̀ tí wọ́n jẹ́ olùgbàlejò agbábọ́ọ̀lù Lionel Messi ò jẹ́ ìyàlẹ́nu fún ọba yìí o nítorí pé fún ìdí kan tàbí òmíràn lẹ́yìn tí wọ́n fi ọ̀tá rẹ̀ ṣẹlẹ́yà kúrò ní ìdíje ife ẹ̀yẹ àgbáyé world cup Lionel Messi ó láti lọ rọ́kúnlé fúngbà díẹ̀ náà kí ló ṣẹlẹ̀ tí yóò fi lọ rọ́kúnlé ẹ̀yẹ fi ẹ́ lẹ́ o ẹ̀yẹ sábà wa dọ̀rẹ́ lórí ètò àìtò yín lórí pápá bọ́ọ̀lù 92.9 ẹ wo ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ń bá ọ̀gbẹ́ni Pep Guardiola sọ̀rọ̀ lọ́wọ́ ṣé Pep Guardiola yóò fẹ́ gbaṣẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Italy ṣé orí rẹ̀ gbé nítorí pé oríṣiríṣi òṣèlú ló ń bẹ lórí ìṣàkóso gbígbá bọ́ọ̀lù ní orílẹ̀-èdè Italy pàápàá jùlọ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yẹn lóòótọ́ wọ́n láwọn ẹ̀bùn àmọ́ sí orí rẹ̀ gbé Pep Guardiola ṣé yóò gba iṣẹ́ yẹn ẹ má gbàgbé ó kéde pé òun fẹ́ lọ sinmi díẹ̀ kó lọ fara mọ́ àwọn mọ̀lẹ́bí òun ẹ sì má gbàgbé sáà tó kọjá ló ṣe kéde ẹ̀ sáà tá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú yìí òun ṣùdẹ̀ tí ò tí ì sinmi kankan ni wọ́n ti pè pé aláwọ̀ nílùú ẹ ẹ má gbàgbé pé Jurgen Klopp òun ti lọ gbaṣẹ́ gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Germany Jurgen Klopp akọ́nimọ̀gbá Germany Pep Guardiola akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Italy legit Pep Guardiola akọ́nimọ̀gbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Italy legit kí ló ń wá ṣẹlẹ̀
1: ṣé wọn padà gbàṣẹ ìṣàṣùgbọ́n bọ́n ṣe ń kùn sí létí yẹn
0: ó pọ̀ kọjá bẹ́ẹ̀
1: ó ṣe ṣe kó wò ṣe pé á bí akóhùn tó
0: tẹ̀síwájú ṣùgbọ́n
1: kò tí ráyè sinmi bí tí ń wò mọ́ rárá nínú ìtọ́jọ́ rẹ̀ fílẹ̀ yìí ṣé wọ́n yẹ kò wá ní bá kan fún
0: un àmọ́
1: ó yẹ kókó sinmi díẹ̀
0: ó máa dùn bọ́n
1: orílẹ̀-èdè spain tó máa ń gbá wọ́kọ̀ àríwó ṣe ń lọ sí germany tó máa ń gba àwọn náà tí wọ́n ti tuntun báyìí òun náà tó náà padà kò mọ́ italy sáà tó ń bọ̀ ẹni world cup tó ń bọ̀ lẹ́yìn bí ọdún mẹ́rin sẹ́yìn sí síwájú sí yóò fẹ́ nira díẹ̀ fún gbogbo ikọ̀ tó wá pàdé torí pé ẹ gbàgbé ọ̀tá mọ̀ tíkìtàkà yìí ìwà tiẹ̀ ni
0: lẹ́yìn ganasho alejandro ganasho ó máa dúnra pọ̀ mọ́ asọ́fìlà
1: jackson náà tún wà lára tí wọ́n tún fẹ́ package kan lajá rí yẹn tó kó máa lọ wọ́n ra player kan ní 150 million wọ́n fẹ́ kó méjì kan ibi 80 million àwọn méjì yẹn àwọn tó sáyé ná
0: jẹ́ ká kọ sára sí àwọn tó wà nídìí ìṣòwò wọn
1: àwọn tó wà ní business
0: iṣẹ́ gidi
1: ni wọ́n ṣe
0: asset of transfer
1: torí pẹ̀lú bí wọ́n ṣe fìdí rẹmi ní sáà tó kọjá
0: kò yẹ kí agbábọ̀
1: kọ da ó yẹ kó bá àwọn agbábọ̀lù wọn gan ni nígbà wọn táwọn da
0: àwọn ọjà
1: ní pọ̀ntọ́ bí auction lọ ẹ̀kọ́ lọ́wọ́n já sí àmọ́ wọn ló mú jáde
0: bẹ́ẹ̀ làwọn agbábọ̀lù náà sì fẹ́ ọ́sùn darapọ̀ mọ́ wọn náà
1: àmọ́ kí asọ́fílà kórí rẹ o alisandro kìnìyàn alisandro kìnìyàn agbábọ̀lù gidi tó bá kó sọ akọ́nimọ̀ bá tó mọ̀ lò gbà gbé
0: sọ́fún ẹ̀
1: chelsea tún yí ọtún lábẹ́rẹ̀ wọ́n fẹ́ já gbà lọ́wọ́ arsenal ní ìmọ̀ tí arsenal ń pẹ́ lórí mi wọn fún ó ti ń pẹ́ jù lórí ẹ̀ ń fún ọ̀ṣẹ́ fáá títí lórí morgan rogers tó fi kó nbẹ̀
0: darapọ̀
1: mọ́ jà gbà ní ẹ̀ pẹ̀lú £150 million wọ́n fẹ́ £100
0: pé
1: ó ti ń pẹ́ jù lórí ẹ̀
0: síbẹ̀
1: ẹ̀kọ́ ni bí a ti jà gbà mọ́ wọn lọ́wọ́ o. jẹ́ ká tẹ̀síwájú ká sọ fún àwọn èèyàn pé sáà ọmọ agbábọ́ọ̀lù ikọ̀ crystal palace yìí kódà mo wà lára agbábọ́ọ̀lù tí mo nífẹ̀ ju tẹ́nígà
0: ló sì dábọ̀ fún
1: kódà tí máa ń bá yàrá
0: fún ọ̀nà
1: kábàámọ̀ ó sì máa sọ nípa ìjà akọ akátá tó ń bọ̀
0: kódà
1: Anthony Joshua Tyson Fury ṣé kámúkò lọ ọjà àbí tabati ṣé wà sáré mu
0: ṣé wà sáré mu ṣá nípò ìkòrò ńlẹ̀ gan
1: ló báyìí ṣá sáré mu sáré mu lẹ́jì
0: ó dá lórí ìjà Anthony Joshua ní ìtò ń bọ̀ sátidé náà ni lókè ọ̀sẹ̀ yìí tó jẹ́ pé ó máa lágbára gan tó bá kojú akẹgbẹ́ tó bá sì ráyè lù ú yóò láǹfààní láti kóun fẹ́ kojú Tyson Fury ní ọwọ́ november asco november bákan náà sọ fún mi pé oyè kọ́lá read one scorpion ọmọ ìbàdàn lé olú ọ̀lẹ́ òrò náà oníyà tí ó jà
1: pe yo koju Exile Escobar Justin ni August 8 gangan ni e mo bayi pe orilede Mexico na ni arakunrin tin ja ija ti e to si n gba mi eye wale ngori to po daada labada be na oni ju be yen lo ni ti oro awon ti elese ku en tori asuko na ni ka ma fi eleyi dagbe ka se ma se ora ese oku yen saye mu ni won ba die akoko ti lo en da ko ma binu yen ara ile ni papapa ni ana ode na ni oro waye laarin ifeson se ti o waye lori opin ose yi ni to je pe bamofin under 16 ni to se lo lowo lowo won se gba en sugbon ti under 15 won lowo opin ato obirin won yo waye lopin ose yi ni Saturday na ni o bere laso olohun baye won to yorin to ale ti ni ana ode 32 boys na ni team 32 teams pa won okunrin 24 teams fun awon obirin won ojo ni sports center lojo Sunday na ni lojo Saturday na ni o wa waye ni sa awon obirin 15 ta ma fi yi se lo o wa ke lo tun jale kan olooto wa kan lo botin ni wa anigboya emi na tin to lonu rin so lo within legit ni e ke bi asha ni
2: alaafia wa se pataki o se koko to ba wa ri be ti eyin ti gbo nipa awon ibugbe to jade lati ile ise itinetayo tabi medical nigeria limited ti won se lona igbalode ti ajo nodax si fowo si ọkan lara ibugbe bẹẹ ni brc capsule ti okike rẹ nkageye kari aye to n gbani lọwọ ara to n ta ni bi eni fi omi atapara nkan to rin tabi binu jẹ kaakiri ara pajapaja to rin lọwọ tabi lẹsẹ bi ati ẹrin ba di wahala brc capsule naa mo n da ifunpa to ga pada tabi kaya maa le pepe ati airun mo sun dede yo tun je ki oju mole kedere brc capsule ni egbege to yan le lo ti yo tun royin e fe lomi o wa ni awon pharmacy ati chemist ladugo yin
3: ore mi won le nkan ma n le kaakiri ara ebi kokoro tabi bi aran ara tun ma n yan leyin iwe egbe kan ara e ma n ku taitai ija fara leyin o
4: ore mi pajapaja n ko iṣan ara fifa so owo adese to n ku riri ku taitai
3: gbogbogbogbo oogun teyan le lo ko royin e fe lomi ibise dara to ni brc capsule yo mu okun deba ara to n ta ni ara to n yun ni iṣan ara to ti re aji pepe arugbo atakebe pajapaja wa gbigba nkan to n buni je tabi rin kaakiri ara yoo pora ojú amọ́lẹ̀ kedere pààrọ̀ oorun sùn ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe brc capsule jáde àjọ nọ́dà sì fọwọ́ sí iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ tribe medical nigeria limited ló ṣe brc capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì kàn sí dókítà rẹ o.
2: ìgbògi míì ni morphine capsule tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ bí egungun bá ń sán ni tàbí ro ni ìbàdí tó ń fani so àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń lò ni morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
4: a bí wọn fọ pàyẹ àjọ àárẹ ò lọ abiru kí tiẹ ní gbọn ẹni gbogbo wá ń di ọrọ mi orí ara rẹ ni ó fi wọ.
3: ẹgbọn mi ẹnìkan ò ṣe yín àárẹ ara ló ń ba yín jà ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ.
4: ẹgbọn ọrọ mọ sọ mi ìṣọra ń fà mí sọ oríkèéríkèé ara ń dùn mí ìbàdí tòun ìparùkù jẹ tèmi ìlérí ògbóná kan ṣe kejì mọ.
3: àárẹ̀ ara ni oògùn téèyàn lè lò kó ròyìn.

jáde láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ pé 08103369434 ẹ̀yin olùgbọ́ mi egbògi Veratrum herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́n kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn Veratrum herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti kẹ́mí.

0: ojú ṣépọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ló ń tẹ̀lé. Afravite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Fún òye ṣẹlẹ̀ mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní àmì àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ọ̀wà sóyà, àlùbọ́sà abẹ chili àti pẹ̀lú fìrì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star.

0: John Vance 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́.

0: jẹ́ kí ó tún jọ lálékọ̀ọ́ rẹ̀ yìn orí gbogbo wa ò ní rẹ̀yìn láṣẹ ìdùnàrẹ́ ẹ kójú ọlọ́dẹ yẹn adúgbò lọ́dọ̀ náà ba tó tún wa pàdé lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ lẹ́ni àdágbére lọ́sẹ̀ tó kọjá pé ká fi pàdé sí èní ọlọ́run bá sì lórí ọ̀sẹ̀ fún wa aláǹfààní àti wàá bí ẹ rí pé ọpẹ́ yẹ ọlọ́run ọba wa kábíyèsí elédùnmarè àtúndé o yẹ mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà mú gbogbo ẹyin tẹ ń gbádùn wa lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ iléeṣẹ́ bọ́ndẹ́ fm 92.9 rédíò ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé mo dúpẹ́ o lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́tí ọlọ́run kó ti wà lórí ètò èyí tí wọ́n jẹ́ kí ètò èyí kó láǹfààní àti máa lè yẹ lórí atẹ́gùn pàápàá jùlọ iléeṣẹ́ sustainable and solution ẹ̀ màṣe o lágbára ọlọ́run ọba iwájú lápá ajá máa ń gbé iwájú lẹ́ máa lọ ẹ ní ṣubú ẹ ní dẹrùnù láṣẹ ìdùmàrè ọlọ́run ọba ló gbé iṣẹ́ lé lọ́wọ́ ẹ̀ ń ṣe iṣẹ́ yìí dójú àmì ọlọ́run ọba tó ń fèrè síṣẹ́ á fèrè síṣẹ́ yín o ẹ̀ṣẹ̀ rẹ̀ kó àdúró tìmí o gbogbo aláṣẹ olùdásílẹ̀ àti ọ̀gá níléeṣẹ́ sustainable and solution lágbára ọlọ́run ọba omi tí máa sun owó fún ni kò ní kúrò lọ́ọ̀dẹ̀ yín láṣẹ ìdùmàrè mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ ṣe o mo dúpẹ́ olówó iléeṣẹ́ ablat company nigeria limited tó ń ṣe yóò bí tàṣẹ ṣe o presi paint company jẹ́ ẹni tẹ́tẹ́ ṣé o lábẹ́ dókítà olábẹ́rẹ́ adìrẹ ògúnmọ̀ṣọ́ ògúnmọ̀jú gbogbo àfògbójà bàbá bára ta fògbókù gbogbo ògúnmọ̀ṣọ́ ń ṣe ọ́n bọ̀ṣọ́ mọ̀ ìpè ọ̀rọ̀ ajílẹ̀ tí ọkọ̀ tó ṣe ṣe o mo dúpẹ́ o lọ́wọ́ alàgbàṣẹ́ náà fánìyàn tí wọ́n jẹ́ ọ̀gá ẹ̀ka ṣẹṣin iléeṣẹ́ presi paint bẹ́ẹ̀ náà mo dúpẹ́ iléeṣẹ́ bay lord tí wọ́n ń ta fóònù tó yẹ pé wọ́n tún ta sólà tó oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ mọ́ ohun tí ó mú ayé dẹrùn pátá ni wọ́n ń tà ní iléeṣẹ́ bay lord limited ẹ ṣe o number two ìjẹgun road ìkọ̀tún roundabout ní oríta àkọ̀tún ibẹ̀ náà níléeṣẹ́ bay lord wà ẹ wá máa bọ̀ wá gbogbo ẹyẹ èèyàn sí sustainable and solution ẹ̀yin wo ẹ̀yin tó bá dàbí ẹni pé ẹ ní ìṣòro tó jẹ mọ́ dúkìá dúkìá ilé ni o ilẹ̀ ni o iléeṣẹ́ ni o gbogbo tó jẹ mọ́ dúkìá tó yẹ ti ní ìṣòro báyìí ẹ sábà wá sí sustainable and solution wọ́n sì bá yín sustain ẹ̀ ní number four bíi akin taylor close off bamisire sitalẹ nìkẹjà ibi ọ̀ gan ni sustainable and solution ló jẹ́ pé wọ́n fìdí rìn lẹ̀ sí ẹ máa bọ̀ wá sí ọ̀dọ̀ wọn àbí kẹ́pẹ́ 0904872415 sustainable and solution náà ni mo dúpẹ́ o lọ gbogbo alátìlẹyìn wa lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ pátápátá ẹyin bí ìṣe wa ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ alàgbàyẹmí olóyè èdè tí wọ́n jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò tí wọ́n ń ṣojú iléeṣẹ́ sustainable and solution ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n ní fún wa bí wọ́n ṣe máa ń bá wa sọ ní gbogbo ọ̀sẹ̀ ẹni tí ò tí ì gbọ́ kí ẹyin náà kàbá láǹfààní àti gbọ́ ẹ já lọ pàdé wọn láàárọ̀ yìí.
1: Ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ o ṣàlàáfíà gbogbo wa wà o.
2: Àdìgbẹ́sà ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé.
1: Yẹmí olóyè dé lórúkọ tèmi láti sustainable land solution ẹ ṣe o.
2: Ẹ ṣeun sà bó lẹ̀ jẹ́ pé kì í ṣe tuntun mọ́ tá a bá ń sọ pé ajá bù yàn jẹ kò jẹ́ ròyìn àmọ́ tí yẹn bá bu ajá jẹ lọ́jọ́ ògbólógbó ròyìn kì í ṣe ròyìn mọ́ pé ẹ ti máa ń wá sí orí ètò ìtẹ̀sí máa ń ṣàlàyé fún wa nípa iléeṣẹ́ sustainable land solution ṣùgbọ́n torí àwọn míì tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé táwọn máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti bọ̀ wá mo fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé nípa iléeṣẹ́ sustainable land solution àti ojú àánú tí ọlọ́run gbé sustainable land solution kalẹ̀ láti máa ṣe fún gbogbo ọmọ ẹ̀ dáadáa rí fún un.
1: Ẹ ṣe gan ni sustainable land solution àwa wà láti bá àwọn èèyàn tó ní wàhálà tó ní issue lórí dúkìá wọn whatever the issue kò bá jẹ́ anything tó bá ti ní iṣu ẹ lè yọjú sí wa ẹ jogún lẹ ni wọn ń ba yín dun lẹ ni ẹ ṣilẹra ni ẹ ń wá compensation ni nǹkan kí nǹkan tó bá jẹ tó bá lè jẹ pé ẹ fẹ́ ta property náà ẹ lè yọjú sí wa a ò bá yọ̀ kọ́lé o ṣùgbọ́n a ní àwọn developer a ní surveyor a ní engineer a ní àwọn ọlọ́pàá tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ láti rí i pé a máa resolve any issue tó bá wà lórí dúkìá ẹ ṣe gan ni.
2: Tó bá yẹ pé èèyàn bá ní iléeṣẹ́ ńsìn tí iléeṣẹ́ òun ó dàbí pé wá ní ìṣòro bóyá àwọn nǹkan ni wọ́n bẹ̀rẹ̀ sí dàyàn láàmú pé iléeṣẹ́ òun ibi téèyàn kọ sí kò dáa àbí ilẹ̀ téèyàn kọ́ iléeṣẹ́ òun sí àwọn làwọn ní àwọn fẹ́ gba padà tí wọ́n bẹ̀rẹ̀ sí dàyàn láàmú kan ṣe lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀.
1: A lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀ tí wọ́n bá ti wá yọjú sí wa ní ọ́fíìsì wa àbí tí wọ́n pè wá ìwé-kíwé tí wọ́n bá ní lórí ilẹ̀ wọn á mú wa nǹkan kí nǹkan tí wọ́n bá ní wọn á mú wa wọ́n á ṣàlàyé tiwọn ṣùgbọ́n àwa náà máa lọ ṣèwádìí tiwa tá a bá dẹ̀ ṣèwádìí tán a lè fún wọn lámọ̀ràn pé ibi báyìí báyìí báyìí ni wàhálà wa òun ìṣòro wa ṣàlè bá yín ṣe àlè bá yín ṣe tá a bá dẹ̀ lè bá yín ṣe à á sọ fún yín torí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni ó ṣe é ṣe lẹ ṣe.
2: Ẹni tí àwọn èèyàn bá ní property tó bá fẹ́ tà ẹ lè bá wọn ṣe alágbàtà ẹ̀ nípa bíbá wọn wá ẹni tí yóò bá wọn rà á ṣé ẹ dẹ̀ sọ pé tẹ́lẹ̀ bá fẹ́ wá sọ́dọ̀ ẹ̀yin ó máa gba fọ́ọ̀mù ṣé ẹni tó bá fẹ́ ta property náà ó ṣe máa gba fọ́ọ̀mù lọ́dọ̀ yín ni.
1: Ó máa gba fọ́ọ̀mù nítorí pé à ń láti ní rẹ́kọ̀d pe won ti e wa sodo wa a ma ngbo lati se wadi ta ba de se wadi ton bo ba se je afun won lamoran ton ba de fe ka se ma te si waju a so fun won po iye bayi lo ma na yin o ta ba de se a ma se yori lagbara olohun ti o ba de se se na tori kon se gbogbo e lo se se o kon se gbogbo e lo se se ti o ba se se ta ba ti se wadi ti wa a ma so fun won a ni je kon waste time won
2: Emma Bisa, kilo so je pe eyin lawyer gbogbo ron yin o gbe form form lo nga gbogbo kilo sele form form tori be yin soro form nsin ko ma je pe ero tun ma ba won eyan se ki se ko ba yan owo ta ma ti gba form ma po
1: fowo gba form o fowo gba form iwadi ta ma se investigation ta ma se toro ma na awa na lowo la ma ngbowo fun aye ta wa nsin form form na ni aye ta wa nsin eyan lati ni record gbogbo nkan ko le je pe o so bayi lawyer ni wa an lati le fi han pe not to le pe o so bayi proof e lele pe
2: e
1: rire o yes
2: so e ba mi so address ile ise sustainable solution le kan si
1: ile ise wa wa ni number 4B Akin Taylor Close off Bamishile Street off Allen Avenue Nikeja number 4B Akin Taylor Close off Bamishile Street off Allen Avenue ni Ikeja ero bani soro wa de je 090-487-2215.
2: Yemi
1: Oloyede Loruko Temi Lati Sustainable Land Solution.
2: Eshe
1: ba mi ki o gba agbagba to wa nbe o. Mo agbo o eshe. Eshe o. Ami eshe.

0: àyè bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú bọ́ndẹ̀ fm lawa 92.9 rídíò fẹsọ̀wápọ̀ ọ̀dọ̀ kárí ayé jẹ́ máa kí àwọn tèmi àwọn lọ́balọ́ba lóye lóye àwọn baálé ọkọ̀ ẹ̀ ṣe o bàbá wa olójókòrò ti ọba òfojókòrò bàbá wa kábíyèsí ọba rúlé wàn olúwa làǹbẹ̀ taiwo jp akànbí ogun wa mo kì í o kárólé bàbá o kábíyèsí o kájẹ́ pẹ́lú nígbà tó pẹ́lẹ́sẹ̀ ẹ jẹ́ máa kí baálé alákòókò ẹ ṣe o bàbá wa sókèyẹ mo kì í o àwọn tèmi nìyẹn mo kí gbogbo yín pátápátá ọ̀rọ̀ ẹjẹ́ àtẹ̀síwájú lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ láàárọ̀ 08132377749 lẹ́ni ìbéèrè èwo nìdáhùn náà látún lò lẹ́ni ìfẹ́ ká lọ́ra wa nífùjú ìbéèrè èwo nìdáhùn bá ṣe máa ń ṣe ẹtì mọ́ náà látún lò ní àárọ̀ yìí lọ́gbọ̀nà náà bá 08132377749 o bẹ ṣe ń pè mí náà mò ń gbọ etí mi ò jí ẹ kú ojúmọ o.
1: ẹ káàárọ̀ ẹ kú ojúmọ ẹ pé tó.
0: yẹsà orúkọ yàtọ̀ tí ń pè wá.
1: láti sẹ àyàn pọ̀ jù láti mú sí
0: ni. láti mú sí ẹ̀yin ara mú sí ara ṣógúnlẹ̀ ara ṣòdì ẹlẹ́ ń gbádùn wa báyìí ọlọ́run pè kárí o.
1: ó kì í ṣe àwa náà rí àwọn tó ṣe náà tó ọ̀rọ̀ tí wọ́n náà bí yá.
0: àmì ọlọ́run pè kárí.
1: ìbéèrè
0: kìlú ìbéèrè àkọ́kọ́ orúkọ mìíràn fún ẹ̀yẹ ajorúkọ òun ni a ẹ̀yàn aṣàfihàn b ẹ̀yàn arọ́pò orúkọ d ẹ̀yàn aṣòǹkà a ẹ̀yàn oníbàtàn.
1: ẹ tọ́ ẹ̀kọ́ mi lẹ́lẹ́kejì sáré má bínú sá.
0: orúkọ mìíràn fún ẹ̀yàn ajorúkọ òun ni a ẹ̀yàn aṣàfihàn b ẹ̀yàn arọ́pò orúkọ d ẹ̀yàn aṣòǹkà a ẹ̀yàn oníbàtàn.
1: ẹ̀yàn arọ́pò orúkọ ni.
0: tó bá di ọjọ́ mi ọjọ́ rí ẹ̀yàn oníbàtàn òun ni orúkọ mìíràn fún ẹ̀yàn ajorúkọ. ẹ ti gbọ́ sà. 08132377749 àlàyé bàbá ọ̀rọ̀ ní bọ́ndẹ̀ fm 92.9 rédíò fẹsọ̀wápọ̀ tó kárí ayé rédíò fẹsọ̀wápọ̀ tó ń nẹ̀yẹ́ gbò. ẹ wọ́n kí ọ̀rọ̀ wà lájọ tó wà níwájú sábàánà balógun àti màmá murayọ̀ balógun mo kí yín o ẹ kú ìgbádùn bẹ́ẹ̀ o ẹ kú ojúmọ́ o. orúkọ yẹn ti ń pè wá. ayọ́bọ̀ adéwálé kẹ́hìndé olùkọ́ èdè yorùbá.
1: àpò ìpàdé ọlọ́run
0: gbọ́dọ̀ gbà ọ́. láti bo.

ṣeyẹ bí rẹ wọ́n tọ́ ṣe é yanjú owó ohun ló àbúlé nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdà mú ìbọ́ràn ń dáàbò bò mí ẹ̀ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ń pariwo ara ẹ o.

ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ ká yí aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di àlò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó

0: ṣàlàyé bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú bọ́ọ̀dẹ fẹ̀m náà láwà 92.9 rédíò fẹ́ tó wá pọ̀ tó kárí ayé ṣẹ́ gbàgbé pé sustainable solution number wa sustain ètò yìí tí wọ́n ràn wá lọ́wọ́ tó ń ti wá lẹ́yìn tó sì jẹ́ pé kìí ṣe pé ètò yìí nìkan ló jẹ́ fún wọn ń ṣe lóore wọ́n yẹn ń ṣe gbogbo ara lóore ni o èmi ṣe máa ń gbàdúrà pé iṣẹ́ tẹ́ ń ṣe yìí ọlọ́run balẹ̀ ń ṣe fún kìí ṣe èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jẹ́ pé owó onírúurú oníyòwò owó aláta náà ni wọ́n papọ̀ tí wọ́n fi di ẹni tó ní dúkìá àwọn kan wá dé lọ́sọ̀kan orúkọ wọn bá ní ọkọ̀nà tí wọ́n tọ̀ pẹ̀lú dúkìá yìí sustainable solution ló ń gbà wọ́n lẹ̀ sustainable solution ẹ̀ ṣe o iná ò ní tan owó yín o iwájú láyọ̀ máa lọ́jọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe eléyìí tó yẹ pé ẹ̀ ń yọ àwọn mẹ̀kúnù àwọn tálákà ọlọ́run àwọn èèyàn tó yẹ pé ìrètí ti pin tẹ́yìn ọwọ́ kúrò nú ọ̀fìn ọlọ́run bá lọ́jọ́ èní kò ní jẹ́ kí ọ̀fìn kankan kò tiẹ̀ lanú lẹ̀ dé pé kò sí lágbára ọlọ́run ọlọ́run ó dùn yín mú o sustainable solution bí ẹ dọba fọ́ bí akin tẹ́yìn lọ́ọ̀ close off bàbí ṣeré síta lẹ́ẹ̀ níkẹjà ẹ lè pè wọ́n 0904-872-2415 sustainable land solution ẹ kú ojúmọ́ 081-323-77749 ẹ kú ojúmọ́
1: ẹ káàárọ̀ sá o
0: orúkọ yẹn tẹ̀sí ń pè wá. Ìbéèrè kejì ló ní kí n fún yín.
1: Ìbéèrè keje.
0: Wọ́n ti mu ohun lẹ̀mí lójú mú tọ̀hún wọ́n sì láwọn ọ̀rẹ́ ni àmọ́ bí wọ́n ṣe rẹ́ tó náà wọn ò rí gbà. Ìkẹjọ. Ìbéèrè kẹjọ. Wọ́n ní ajá òjò jẹ ẹja màmá olú. Èwo lọ jẹ́ ọ̀rọ̀ orúkọ àbọ̀nú gbólóhùn yìí. Ajá òjò jẹ ẹja màmá olú. A ajá bí olú bí ẹja e ejò. A ajá bí olú bí ẹja e ejò ewo nu wọn sà. Wọ́n ní ajá òjò jẹ ẹja màmá olú. Ajá òjò jẹ ẹja màmá olú. Ewo nínú ló wá jẹ́ ọ̀rọ̀ orúkọ àbọ̀nú gbólóhùn yẹn. Ajá òjò jẹ ẹja màmá olú. A ajá bí olú bí ẹja e òjò.
1: Ajá.
0: Ẹja.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti gbà á. Ẹja ló jẹ́ orúkọ àbọ̀. Nítorí pé ẹja ni wọ́n jẹ tẹ bá wo ọjẹ ẹja. Ẹja ni ajá òjò jẹ. Ẹ ti gbà á. Káàdì pé tí ń dúró dẹ̀ náà láti ọ̀dọ̀ Baylord. Ẹ ti gbọ́. 081-323-77749 àlàyé bàbá ọ̀rọ̀ náà là ń gbádùn mọ́dẹ fm láwà 92.9 Baylord ń bẹ ní oríta àkọ́tún nọmba 2 ìjẹ́gùrùbí ìkọ́tún roundabout ní oríta àkọ́tún níbẹ̀ wọ́n ti ń ta fóònù wọ́n ti ń ta gbogbo nǹkan tó bá jẹ mọ́ ìtumọ̀ ìbánisọ̀rọ̀ pátápátá èyí tó wá tún wá ṣe bámbá làkàtà kí ni ìbàlóge lọ́dọ̀ Baylord náà ni ti sólà bó bá ṣe mọ náà lóògùn ọmọ bó bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lóògùn ṣe pọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe lágbára sí ẹ̀rí sólà rẹ̀ lọ́dọ̀ Baylord ìdí ni wípé ó jẹ́ yàrá kan lè ń lò Baylord ní sólà tó yẹ pé ẹ máa lò tí wọ́n yẹ pé ẹ dojú ti iná nípa tó yẹ pé ilé ńlá alágbolé lẹ́yìn bá ní tẹ́ ń wo pé ẹ fẹ́ kí iná tán bẹ́ẹ̀ tí gbogbo wọn máa ń ṣe jìmjìmjìm agbára yẹn bá ti ka ó wà lọ́dọ̀ Baylord bó ṣe jẹ́ nìyẹn. 081-323-77749 náà lẹ̀rọ bá ṣètà fún ṣètò ní àárọ̀ yìí lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ ní bond fm 92.9 ìlú ìfẹ̀sùwápọ̀ tó kalẹ̀ ẹ̀yẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn àtẹ̀sí ń pè wá.
1: Ìyàwó Sàlámì ló ń pè mí láti ìgbàfọ̀.
0: Láti ìgbàfọ̀ ìbéèrè kí ló mà.
1: Nọmba one nǹkan ìbéèrè kínní.
0: Wọ́n ẹ̀kọ́ ti mú wọ́n ti mú.
1: Ìwé
0: ló tún kẹfà yìí ní ìjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà yẹn wà ńlẹ̀ ìbéèrè kẹfà yìí rí o níbo ni èémí tí a ń lò fún ìró ìfọ́ ti ń wá níbo ni èémí tí a ń lò fún ìró ìfọ́ ti ń wá a ẹ̀dọ̀fóró bí àfàṣe bí kò mú òkun a gògóńgò.
1: àfàṣe
0: tó bá dé ọjọ́ mi ọjọ́ rin màmá ẹ̀dọ̀fóró ni ìbéèrè jẹ yọ lọ́sẹ̀ tó kọjá náà tí mo ṣàlàyé fẹ́ni àlàyé bàbá ọ̀rọ̀ lọ́wọ́ ni gbogbo àlàyé òun mo ṣe àwọn ẹ̀yà ara tí a ń lò fún ìró èdè pípè ẹ ṣeun ma bàbá fẹ́ sọ̀rọ̀ wádé ìyìn tó wá máa sọ 081-323-77749 kí n máa gbìyànjú láti máa ṣẹ́nu dédé síbi níbi tí a dé ní ìró ètò yìí láàárọ̀ yìí mo dúpẹ́ lọ gbogbo ẹni tí ẹ pè ẹni tẹ́ ń gbìyànjú tẹ́ ń tẹraka láti wọlé tẹ wọlé ẹ má bínú ẹ wọlé ní ọjọ́ mi wọ́n dàbí pé a rí àwọn èèyàn bíi mélòó kan tí wọ́n gba ìbéèrè wa ní àárọ̀ yìí ayúbàdíwálé kẹ́hìndé àti olùdọ̀tún ẹkún dayọ̀ Ayuba Adewale Kende ati Olúdẹ̀sùn Ẹkún Tayọ. Ẹ̀yin méjèèjì ni ẹ ní káàdì tí ẹ gbà. Ẹni tí wọ́n rẹ̀ pé ẹ̀mí lójú sọ pé àwọn ò tí ì rí káàdì àwọn àbí àti Ṣubu Ali Morufu ẹ máa rí lágbára Ọlọ́run. Ẹ jẹ́ àná lẹ́nu ká tó padà lọ́sùn bọ̀ sórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ Mọ́dúpẹ́ lọ́wọ́ olóòtú mi Gani Atibelu Aṣeun náà ní ń sọ̀rọ̀ lábẹ́mílẹ̀ ń gbóhùn ẹ̀. Mọ́dúpẹ́ lọ́wọ́ Ọláyínká Nígboyà tí ó ń kéde ètò. Tunjí Ọlálékan ló kọ́ mi. Ẹ wá kúrò ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ 08094447107 0708 100154 07 08 100154 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ bá tún jẹ́ ọ̀lànìkan sọ̀rọ̀ láti wá polówó ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ràn ètò ìtẹ̀sẹ̀ kí ẹ̀mí rẹ̀ tún bọ̀wọ̀ sí a pàdé lọ́sẹ̀ tó bọ̀ láti ṣe ìgbàre tún jí ọ̀lànìkan ló kọ́ mi the charismatic reason center ló dágbére pé ayọ̀ àdìdún láti fi pàdé láti ṣe ìgbàre ire o.

0: palla, ogni guardo per ruota sosso. Ogni guardo per ruota sosso. Ogni guardo per ruota sosso. A palla, vedete, e poi ti guardo per ruota sosso.
1: Bẹ́ẹ̀ni bó ṣe máa jẹ́ gangan nìyẹn ètò yìí ti wá dọbẹ̀ ó ta sánsán orúkọ ọlọ́run ni àánú ọlọ́run ni ìfẹ́ ọlọ́run ni ojúrere ọlọ́run náà ni ló tún jẹ́ kó fẹ́ ta sánsán fún wa lónìí yóò sì máa ta sánsán fún wa ní gbogbo ọjọ́ ni láṣẹlódùmarè ká máa dúpẹ́ fún ọlọ́run gbogbo ògo àtọ́lálóye bàbá lókè tó tún jẹ́ kọ́jọ́ òní kó ṣojú wa òní tí ń ṣe ọjọ́ kẹtàléníogún oṣù keje ọdún 2026 adúpẹ́ o torí pé bàbá fún wa lórí ọ̀fẹ́ láti dè wá sórí ètò lónìí gbogbo ọpẹ́ fún ọlọ́run ọba lórí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa náà tẹ́ẹ̀ lè má tẹ́tí sí wa dúpẹ́ torí pé olúwa ló lo gbogbo ẹ̀dá kan lè máa tiraka ni.
2: Ọlọ́run ló ṣeun gbogbo ẹ̀dá lè máa tiraka. Ọlọ́run ló ṣeun gbogbo ẹ̀dá lè máa tiraka. Alábíà.
1: Alábíà. Lórí ètò dọbẹ̀ toró máa tún dọbẹ̀ fún wa lórí
2: láṣẹlódùmarè
1: ọba ambassador Fẹ́mi Abánimọ̀lẹ́ ó ní a máa kí gbogbo ilé pé ìwádìí ńlá ló ṣe lọ kó lè dáná ni láṣẹlódùmarè yóò sì bá wa láyé omi nìkan kó mo wá wà lórí ètò lónìí màmá ṣe kónú nìkan kọ́ ló wà nbí lónìí àwọn èèyàn mi náà wà nbí tájọ máa tukọ̀ ètò ẹ máa gborúkọ tiwọn princess Ọláyinka nígbà lórúkọ tèmi.
3: Adémọlá Bankole lórúkọ tèmi bàbá ọ̀rọ̀ àgbà.
4: Àgbẹ̀nìkẹ́ àìsàrọ̀kọ̀ tèmi MC Aizozo.
1: So orúkọ wọn náà lẹ ti gbọ́ yẹn adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ BS Media tí wọ́n fi tán kì í já wa ní tàn mọ́ lórí ètò yìí
3: dáwàlágara
1: dúpẹ́ lọ́wọ́ yín lọ sí iléeṣẹ́ wọn lónìí ohun tí wọ́n ní fún wa lónìí ẹ̀ tún máa gbọ́ ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ wọn ẹ má jẹ́ ká gbàgbé pé lórí ètò yìí nǹkan tá a máa ń gbé sọ jù n tó jẹ wá lógún jù òun ni pé oúnjẹ tá à ń jẹ láti lè máa sọ fún ẹ̀yin ara lé pé báyìí ló ṣe yẹ ká jẹun bó ṣe tọ́rẹ̀ ẹgbẹ̀gbàbí ohun amóbẹ̀dùn lẹ fẹ́ fi sóúnjẹ kò gbọ́dọ̀ pọ̀ jù iyọ̀ ni kò gbọ́dọ̀ pọ̀ jù irú ni kò gbọdọ pọ ju irú ti ẹjẹ wa le pọ irú n ṣe rara láǹfààní ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ pé kò ṣara láǹfààní irú àwọn ata gbọdọ jẹ bá a ṣe lè rata lọjà àwọn oúnjẹ ta gbọdọ jẹ lásìkò ọjọ orí tó ṣe oúnjẹ tó ṣe nípa ọjọ orí bẹẹ ni gbogbo ẹ náà lẹ mọ pa n gbé sọ lórí ètò ó dọbẹ ní tó bá tẹ ti di ní abala ọbẹ
2: làwọ
3: àṣàyàn fọnfọn láìpẹ ata
1: gbogbo ẹyin olólùfẹ wa pé ẹjọ abala yìí ṣe pàtàkì ó ṣe kókó lórí ètò ó dọbẹ ó ta sánsọ ẹ bá wa ṣe onígbọwọ ẹ jẹ ká jọ gbé lárugẹ kó jọ dára fún gbogbo wa
4: 08 3 8 4 2 0 6 0 6 4 9 4 9
1: ojúòpó tẹ́ fi pè wá ní ẹ pé abala ọbẹ̀ làwọ̀ ní orí ètò dọbẹ̀ yìí o ilé iṣẹ́ wo lẹ́yìn náà ní bóyá ẹ̀yìn tó ń jẹ lọ́dọ̀ yín ni àbí ẹ̀ tí ẹ̀ ń ṣe nǹkan kan tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn máa jẹ kó lè máa fún ara lálàáfíà
3: ẹ pè wá
1: bẹ́ẹ̀ ni ẹ pè wá 08 3 8 4 2 0 6 4 9 kó tó di pé a lọ sí ọ̀dọ̀ ilé iṣẹ́
4: BS Media
1: ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá ọ̀rọ̀ làgbà tán ní fún wa níbẹ̀ yẹn torí aláwọn kan tá a fẹ́ kí ó yá.
3: ní pápápá
4: mi
3: tọ ọlọ́run ṣe alọ́mọ ti gbàgbé iṣẹ́
4: rẹ
3: ilé ìwọ̀n máa rò pé kọ́mẹ́dì ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni
4: ó súnmọ́ kọ́mẹ́dì
3: bàbá kan ló mú ọtí yó
4: ó
3: mú àmupara ńgbà tí ìyàwó rẹ máa gbọ́ nílé àti bàbá ìta ó ta tẹ́tẹ́
4: ó ta púùlù
3: ó mọ̀ jẹ owó gidi o
4: ó dẹ̀ ti lè máa ta tipẹ́ kó máa jẹ
3: ó ti ń ta
4: tipẹ́
3: 480,000 mo gbọ́ kó jẹ
4: lọ́dún yẹn lọ lọ́dún náà lúgbẹ́ni
3: pàápàá ọgbọ́ ó yóò digbí wọ́n bá gbé délé àṣẹ àti lọ́mọ bàbá kó o sùkú.
4: Oh,
3: owó adijọ́ kejì wọn fọwọ́ lu àpò.
4: ó kẹ fẹ́ sanwó skul fí sanwó ọjọ́ kejì
3: wọn fọwọ́ lu àpò.
4: pé kí nǹkan kó owó tó kù bọ́ta.
3: nígbà tí bàbá máa wà pò wọ́n ti palẹ̀
4: owó ti lọ.
3: ọmọ tí gbàgbé iṣẹ́ kò dá o ẹ mọ̀ mu ọtí yó ẹ kọ́kọ́ ṣẹ́tù lé ẹni tó bá tọ́mọ òun ni ó jèrè ọmọ.
4: bẹ́ẹ̀ni ó dọ̀bẹ̀
3: ó ta sánsán.
4: ẹ jẹ́ ká sáré kí àwọn
3: lọ́ba kí àwọn bàbá wa tí wọ́n jẹ oyè ní àìpẹ́ yìí káàkiri òkè tí sàràfàdé àlàdé elégùsì baálẹ̀ ìmọ̀ra of ìmọ̀ra oníkò ìlànà pẹ̀lú baálẹ̀ rilwa àdìo elégùsì baálẹ̀ ọbalẹ̀ sọ̀rọ̀ of ọbalẹ̀ sọ̀rọ̀ land won ni ka ki baba wa kabiyesi oba Patrick Ibikunle onikoyi fa fun wa wa baba won la bi ape lori bata pe lese won se ni ka ki gbogbo awon eniyan pataki pataki ti won wa si bi ode na to ilu aroju o
4: ase
3: ilu atuba
4: ase
3: ilu oda
4: ase
3: lasoko ti yin te gba opa ase eyin bale mejeji e o ni pade agbako
4: ase o
3: ese dada o yo si dun yo la rin nigba ti yin olukede olusesi ku foriji awon ni won ni ka ki yin o ka ki kabiyesi ka si ki awon bale mejeji bakan na ka sare se happy birthday to Ezekiel Ezemu long life good health
4: yes
3: abundant grace more wisdom, more blessing, in the mighty name of Jesus. To Bangwa, greeting from your mother, Mrs. Oluwa Tobi. God bless you more.
4: Happy birthday to you. Long life and prosperity.
3: I'm going to let me go. I'm
4: going to let
3: you go. I'm going to let you go. O ti mo pa so yi be lara won.
4: E je ka sai doke lon
3: na,
4: sai doke lon.
3: Ka do.
5: True strength. What defines it? The brilliance of a player or when a team comes together to win. A solo beat or the rhythm of many. The flair of one dancer or the art of a truth. One distinct voice. Or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
6: Guy, we don't need talk things to. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, even me now. Make myself a follower like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
8: Duro na ku tura multifilter ni yen de lo wara re nje o fun awon mo re ni asara lori to pe pere

0: Band FM
1: 92.9.
2: Iléeṣẹ́ Band 92.9. Agbogbo ẹjẹ́ ń gbọ́ mi ní àsìkò tá a wà yìí. Mo ní ìránṣẹ́ olóore kan nílé agbára. Bó lè jẹ́ pé àwọn mẹ́ta ni wọ́n wá. Àmọ́ mo pé àwọn mẹ́ta ní orúkọ kan torí nǹkan ẹyọ kan làwọn mẹ́ta, àwọn fìlìgbọ̀n mẹ́ta ni wọ́n wá o. Bẹ́ẹ̀ bá sì bẹ̀rẹ̀ wọ Èkó, ẹ rí àpẹẹrẹ ńlá mẹ́ta kan tó tọ́ka sí Èkó tó túmọ̀ sí pé Èkó aromisa lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ Èkó là wá ń gbé. Ò ń gbé sọ́ngbó owó kọrin Èkó là ń gbé. Ìwọ náà sọ pé Èkó ló ń gbé. Ò ń gbé mọ̀wé ọkọrin ò sọ pé Èkó ni wọ́n ń gbé. Èkó ló ń gbé lóòótọ́ àmọ́ etí kò ló ń gbé o. Etí Èkó ni mọ̀wé Ìbàfò. Etí Èkó ni gbogbo ẹ̀jẹ̀ ń gbé ọ̀fadà o. Ẹ má ṣe gbọ́ omi ò bóyí o. Ìgboro lẹwà lóòótọ́ o. Mo dẹ̀ kan sára sí nítorí kò dẹrùn. Àmọ́ gbogbo ẹ tó ń gbọ́ mi tó fẹ́ rí lélẹ́kọ̀ọ́. Gbogbo ẹ tó jẹ́ pé àláàrẹ ìran rẹ pé àní èmi náà gbọ́dọ̀ bá wọn nílé nígboro Èkó. Ìwọ ni wá jíṣẹ́ fún làárọ̀ tòní. Àwọn oníṣẹ́ mẹ́ta wọ́n ń ṣe eré o. Àmọ́ àwọn ni bí Áńgẹ́lì Èkó, Ànọ́bí Èkó, oníṣẹ́ Èkó, ó fẹ́ nílé Lẹ́kọ̀ọ́, ó fẹ́ ní ilẹ̀ Lẹ́kọ̀ọ́, méjì ni o. Ó fẹ́ ní ilé Lẹ́kọ̀ọ́, ó lè fẹ́ ní ilẹ̀ Lẹ́kọ̀ọ́. Ìwọ ò fẹ́ ṣe wàhálà ń kọ́lé rárá. Ó fẹ́ mọ ẹjọ́ ta sìmẹ́ǹtì. Ó fẹ́ mọ ẹjọ́ ta kiní tá à ń ṣe gbọ̀nsẹ̀ sí mu. Kò pẹ́ iye wọn bá ta tó lórin kò sí tó pẹ́ ń bẹ̀. Ó fẹ́ mọ bàbá Rúkà tó ṣe bíríkìlà. Ẹ̀wọ̀n gbé tábú plọ́mbà ó kó ọ̀pá omi rẹ lọ. Kò pẹ́ ń bẹ̀. Eléyìí rẹ́dí méjì ni àwọn kan ń bẹ bẹ́ẹ̀ wọn fẹ́ wà lára. Wọ́n fẹ́ràn bọ́n máa láṣọ fún wọn ń gbé sọ fún tẹ́lọ̀. Wọ́n gbé bàtà fẹ́ràn kó ṣe ohun tó ti ṣe tán tó ṣe tán. Wọ́n ìfẹ́jà ẹlẹ́dàá wọn ò bá tó sọ bá gbéṣẹ́ fẹ́yàn ó máa ń padà dìjà ni. Kọ̀ ni máa ń sábà já sí. Àmọ́ ẹlẹ́dàá wọn rọ̀ mọ́ nǹkan tó ti ṣe tán tó kí n sọ owó kíní yìí kí n dẹ̀ lo ohun tó bẹ́ ẹlẹ́dàá wọn rọ̀ mọ́ nù. Irú yín gangan ni mo níṣẹ́ fún láàárọ̀ tòní. Ẹ̀gbọ́n mi láti lè ṣe Frontier House ẹ bá ń kí gbogbo ara lé sá.
3: Ẹ kú dédé wòyí ẹ̀yin ara lé láti ilé iṣẹ́ Frontier láti wá orúkọ tèmi ni Olúwatosìn.
2: Láti Frontier.
3: Láti Frontier.
2: Ẹ̀yin kọ́ sá.
4: Orúkọ tèmi ni Ọlámilékan Sunday láti Frontier House.
2: Ọlámilékan Sunday àti Olúwatosìn láti Frontier House. Mẹ́ta ni wọn ẹran létí orúkọ gágẹ́ta yìí.
4: Akọ́láwọlé.
2: Akọ́láwọlé Frontier. Ó dáa. Ṣé mo sọ fún yín pé àwọn mẹ́ta ni wọ́n wá? Bàbá mo ní àwọn tó bá fẹ́ ní ilé Lẹ́kọ̀ọ́ àwọn là ń pè sínú ọkọ̀ bàálù ọkọ̀ òfurufú yìí. Ṣé ẹgbọ́n mi tó sa ẹ́ ṣé mo parọ́ sà.
3: Ẹ parọ́
2: ilé Lẹ́kọ̀ọ́ mo sọ mi ò sọ ilẹ̀ o.
3: Bẹ́ẹ̀ni
2: a máa bọ́ sórí ilẹ̀ o.
3: Bẹ́ẹ̀ni
2: àmọ́ ilé Lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wàá kọ̀ kó ẹrù ẹ wá síbẹ̀ pé December ọdún 2026 o inú ilé tuntun ni mo ti máa ṣe.
3: Mo ti máa bá
2: ṣe two bedroom ni àbí three bedroom.
3: Three bedroom bungalow.
2: Ó dà torí pé èmi ti lóye ibẹ̀ mo mọ bẹ̀ àbí mo mọ tá à ń sọ ló yẹ kí mi máa sọ̀rọ̀ torí pé mo ti mọ̀. Torí àwọn tí wọn ò tí mọ̀ tí wọ́n máa gbọ́ pé ilé Lẹ́kọ̀ọ́ lákòó tá a wà yìí tó dẹnu báyìí sá ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ilé tó rà ń lẹ́kí tómi ń dà ẹ́ láàmú o òjò mọ́ ọdún sí olùkó ti bọ́nú ẹ̀ ọlọ́mọ ajá wọ̀ lásìkò omi burúkú nǹkan burúkú lómi kí ọ̀n jí láàárọ̀ kò gbẹ́ gbẹ́sẹ̀lẹ̀ àbí tòun ló bá bá wọn yẹ mẹja ṣe ibi tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí níbo níbẹ̀ wà irú ilé wo là ń sọ̀rọ̀ ẹ̀ bó la ṣe lè gbónílé lórí níbi tá à ń sọ̀rọ̀.
3: Láì fi àkókò ṣòfò ibi tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fi lọ́lẹ̀ ní ọjọ́ Saturday on the 25th.
2: Saturday
3: on the 25th.
2: Ọ̀túnlá ni o.
3: Bẹ́ẹ̀ni ó wà ní Ìkọ́lá adẹ̀ ń pe orúkọ estate yìí ní
2: mainland heritage.
3: The mainland heritage. Ẹ ti máa rí lórí ẹ̀rọ amóhùnrán, ẹ ti máa rí lórí online.
2: Wọ́n
3: ti
2: ń polongo rẹ̀
3: ní social media. Ìkọ́lá wà ní after Ìpájà, láàrin Ìpájà àti Command. Bẹ́ẹ̀ ti máa rí Ìkọ́lá. Ọjọ́ Saturday, òun la fẹ́ ṣe ìfilọ́lẹ̀ àwọn ilé tuntun tí a ṣe kọ́ three bedroom bungalow with a big queue.
2: Three bedroom bungalow àti yàrá kan fún boys quarter.
3: Bẹ́ẹ̀ni
2: yàrá máa le jù
3: àdé. Bẹ́ẹ̀ni fully finished. Fully
2: Frontier
3: finished. Bọ́lá ti ń sanwó yín ẹ̀kọ́ ìròyìn wọlé ni.
2: Just like that.
3: Kò sí pé ẹ̀ ń ra nǹkan kan.
2: Ẹni sùúrù Clayton fi àyè ìgbọ́pọ̀ sí parking space bẹ́ẹ̀.
3: Ó wà bẹ́ẹ̀.
2: Mo mọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́
3: parking space two parking space.
2: Fún mọ́tò
3: méjì. Comfortable.
2: Ó dẹ̀ tún ní a room boys quarter.
3: Bẹ́ẹ̀ni.
2: Three bedroom flat fún bàbá olówó àti ìyá olówó àti àwọn ọmọ wọn.
3: Bẹ́ẹ̀ni.
2: Ìyàrá màmá rèé.
0: yara baba ri yara omo ri tabi da pe okunrin ato obirin pe won kin separate yara awon omo yen fun abi
3: beni
0: awon omo okunrin awon bu yara kan awon obirin family ti grow
3: beni
0: e sa un ke so yi e ma binu o se o to ma o che ma pari ni 2030 ni abi ta le ko won ni se bayi ni
3: ile te le ko pe ba tin sanwo ile te ma ko won ni lojo yen gba awon to ba wa won a ri awon eta ti koton awon to ba de sanwo lojo yen won a mu yi to ba fe
0: esa red meat
3: yes in about that wa se gege bi ile ise ni pe ni da ti ko gbogbo owo yen sile te ba ti san 30%
0: down payment
3: e le wonu le yin because a ti se to awon mortgage bank ti a ti ni ibasepo pelu
0: e ma bunsa pe mo ko san ida 30 kapi ninu mewa mo so ida meta
3: beni
0: ida meje to ku mama so die die
3: beni
0: mewa e mo ti di landlord
3: e ti landlord e gba koko yo le yin
0: ma gba ko mi le ko wole
3: e ko wobe
0: iyawo atomo
3: gbogbo e ko wole
0: iyawo mi na tele mi
3: beni
0: ma de re ba yo sere
3: with 30%
0: owo go
3: e ko e de ma ni anfani lati ma so wo yen die die fun odun marun
0: 5 years
3: beni sir
0: eni zuru ade jo mama rira mama wole mama jade
3: beni
0: ti ba lo moto kokon yin
3: frontier ati sayedero
0: e sayedero e sa to wole yan foju
3: fun awon to ba fe san owo won lekan na outright payment la man pe 100 million ni
0: ko poju o
3: fun awon to ba fe
0: san ile ta so ni si ofo sa o
3: beni sir oni si ofo oni deed of assignment o de ni register survey
0: en to de ni lero ni le
3: beni
0: sir o de si di wa permanent forever awon modon mo wa jogun e lo ni 100 million
3: beni
0: sir ta ba san 30 million a ko wole
3: e ko wole e de ma san
0: a ko wole ni december yi
3: ese kese
0: ni
3: saturday e ba ti san 30% e ma gba kini
0: olohun o e de so pe ali wa to wa fun die die
3: beni sir
0: ka san 30% ka ma san yoku die die en ba ni 100 en ta meji meta fa awon to ba lowo e lowo
3: bo ba se won bo ba se won
0: en ta ma run pa olohun ti anu mi fun lo eni suruta ko itan sibe e ga lo sori ile awon kan be je pe nkan te ko sibe yen ko lohun won fe fi ile e da awon fe ko baba la duplex tun ma ni park street meji ba kan na
3: beni
0: baba un to mi ohun yi lori oro le yen creator ta le fa won so pe leki ko ni collection be
3: ni bi ti mainland heritage wa ta n kole si awon eyan ra le na nbe
0: o de
3: a de nta ile nbe ile ta de nta ile ti a ti se gate si o de ti ni fence
0: olohun
3: ko je ko ko fe ba le lasan
0: ile yi full plot plot kon ni
3: beni
0: 500 square meter
3: plot wa half plot wa
0: e ti fence
3: ati fence
4: full plot a de ti fence half plot
3: o ba de gate si
4: lagbara e ka
0: wa ra plot
3: pelu gate
4: to ba pe full plot ni wa ra full plot a de ti gbe gate si ki la fin sha location kon se
0: e ti gbe gate si
3: beni
0: to fun pe ifo kon ba le akoko ti o kokoko jogun be ni pe ile yo yato si ponisi ofo o ni deed of assignment o ni gbogbo we to ni pe won ti fin face wa be gate wa me an ka fin ti ba lo le kon ba le elomi o le jori le mi
3: beni
0: o se le te ba ma ba ni pe omo ni le gate is wa me se le yun
3: half plot lo bai anta ni 25 million full plot anta ni 50 million
0: ti so di de wa fun no baba
3: beni
0: anfani
3: anfani lati san fun osu mefa
0: esa ko lasiko ojo saturday otun la eni afẹ se ibi lole se e ti fi pe awon te fe ka wa talaka ma wa be ni abi gbogbo wa la pe
3: gbogbo eniyan lo ni anfani lati wa nbe ni saturday
0: ki la ba se ta ma wa nbe
3: fun eyan ara le ti e ba fe je alabapin ninu
0: ka te ko lo so boya lo le panu
3: Non, but they must be wasi. They must be full in that. They must be full. They must be reserve entry ticketing only. 080-581-9220-7. Mark will let us see. 080-580-581-9220-7
0: lo pare
3: tun le pe wa si 090-090-71-61-61-02-02-99
0: e ja pe elekan si
3: 090-070-71-61-02-02-99
0: 99
3: number keta
0: yes sir
3: 081 081 49 45 4507 0791 91.
0: Ẹja pe ele nkan sita
3: 081 081 49 45 4507 0791 91.
0: Ni number ele keta number meta wa lori WhatsApp sir.
3: Bẹẹni
0: a device wa lori WhatsApp.
3: Bẹẹni sir
0: ta ba fe se video ele se video e si wa.
3: Bẹẹni sir
0: baba ta ba fe wa service nkan sir
3: te ba fe wa service office wa wa ni number 3 Gbenle Street off Raleigh Avenue Orelope bus stop
0: Egbeda number
3: 3 Gbenle Street off Raleigh Avenue Orelope bus stop
0: ni wa do Olorun Adala Dola tun se oga mi Olamilekan se ta wo ba wa ba yin fun adehun to yato si nkan te so lori afefe se fa yin ba mu eyan kan wa
3: aye wa
4: aye wa
3: aye wa boya awon eyan ara le boya ile awon eyan ni
0: ilo
3: yibo ti won tin foju sona furu nkan bayi
0: e wa ba won wo
3: e wa
0: saturday ya go mewa pa pade
3: la go mewa
0: ka pe number yan
3: oni program ma bere gbogbo to ba fe wa lojo yen kon ti pe number yi
0: o ye ka pe number le kankan si le kankan ni o
3: number wa be 08058192207 number keji 09071610299 number keta 08149 45 0791 I'm a rating

Band FM. Band FM.

ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa orin barista lélẹ̀ tẹ́ fi ń ṣararin dín kódà àwọn iṣẹ́ táwọn bàbá ẹ̀ ti fi sílẹ̀ ni ẹ̀kọ́ lọ́n kó dákun kó forí jìn wọn kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rí má bínú sí wa ìkàtọ̀rọ̀ gáfárà pẹ̀lú ètò yín ètò bó ṣe ń lọ tí o lè ráyè wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa lónìí lágbára ọlọ́run tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ó máa pàdé bàbá túnde ọmọ gisan ní lórí ètò bó ṣe ń lọ adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ ṣeun.

0: Action Vans 3-in-1 Chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bíbí tàwọn ṣe máa ń tètè ojú tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ síbi ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì lè. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oyún bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ló ní a máa refresh ní tèmi o tó fi dúró àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
1: ṣé mi ò sọ fún ẹ
2: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogún ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
2: jẹ ìgbádùn data rẹ ní gbẹlẹmù limit 100 mtn.
3: Because it goes stronger.

0: àìrẹ́wọn jẹ́ olóbìnrin kọ́ ni kò jẹ́ kó dájà torí pé bí wọ́n ti mọ níran bàbá wọn nù ohun tó bá jọra wọn ló yẹ ká fi wéra wọn. Jíjọ́ formula alternative therapy a kì í tún sọ fún olóye ènìyàn bí kò ṣe jẹ́ láwùjọ òkúta. Jíjọ́ formula alternative therapy kẹ́dùn àti kíndìnrín ṣiṣẹ́ déédéé kọ́pọ̀lọ́ ìdá ṣiṣẹ́ bó ti yẹ ìṣètò dohun ìgbàgbé àlódìgbò ṣe fọ́gbẹ́ inú ìfẹ́tù àwọn gbígbà jíjọ́ jìlò atato iyọ̀ dùn ìmọ̀ ìjìnlẹ̀ tó fa kíkí la fi gbé kalẹ̀ ló jẹ́ kó pójú òṣùwọ̀n èyí náà lò kẹ́ lè kàn fáfẹ́ lómi kò sí aláṣẹ àtolùdarí ilé iṣẹ́ tó ń pèsè jíjọ́ jìlò ajẹ́bí iná egbòogi tó kàn fà Dr. Ojo Olajide ní gbogbo ọjọ́ Monday sí Friday aago méje àárọ̀ sí méje alẹ́ number 8 Amúbíọ́yá street òkè Àró bus stop ẹ pè wá sórí 08037383879 08037383879 lẹ́ẹ̀kan sí 08037383879 Jíjọ́ formula alternative therapy ìròyìn kò dáfojú bá.
1: Band FM
2: 92.9 Band FM 92.9 tẹ bá wojú aago yín báyìí rí pé aago mọ́kànlá ààbọ̀ ti lù ní ọmọ onígerege nílé iṣẹ́ wa níbi adúpẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tètè sí wa ní báyìí ká máa lọ sórí ètò tí ọpọ́n sunkàn òun náà ni ètò yín ètò wa ètò Èkó onígbọ̀wọ́ mi eléyìí tí ilé iṣẹ́ ìpínlẹ̀ Èkó LSTEF tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ wá nǹkan fìdílé ká tún jọ gbádùn ètò náà pẹ̀lú ọmọ yín Adeolu Okunade Mr. Pilot oya ẹ jẹ́ ká wá nǹkan fìdílé láti gbádùn ètò ọ̀hún.

0: I am life, I have life. Emi funra mi aye ni mo wa. Mo de tun ni aye to dara. Nitori pe mi o ni gba kaye mi o baje. Mi o si ni gba ke eyan o ba temi je. Mi o ni se ole. Gbe tin ma toro je lowo en keni. Tori pe baba mi o toro je ri. Iya mi o toro je ri. O wa ni boruko molebi mi je. Kolu eyo olokan kun ni alagbe ni nbo yen. Boda e fun mi ni 500 naira. Se mo ri 200 naira lowo yin. Oruko buruku ni so ni. Te ba sakesi bo se nbere ni bi ole. Ah Eledumare oba. E ta ba pe ladura o to be. Ta ba pe loran yanju o to be. Ni to sa se pataju lo ni pe Olorun ma se mi lole. Olorun ma se mi lole o tori pe ibi ni pa ole lojo ale. Olorun ma ikebi o pa emi ati e lojo ale. Ise ta ba jo se loni lagiri e lojo ale o. Ya so pe a ri nkan to ka si. A le fe ti je ise owo wa. Adura telomi o le sami si ni pe Eledumare oba ise tin ba fi owuro ojo mi se je ki fi ojo ale mi feyin ti kin je o adura ni adura ni amo en ti o se nkan kan kan kini o feyin ti je eko ni gbowo mi leto ta kin ka bo si loni ojo bo Thursday ojo keta le logun ninu osu keje egba odun o le merin di logbon eto te n gbo yi Lagos State Employment Trust Fund ile ise ijoba ipinle Eko ti won se opolopo iran lowo eto eyawo irori lagbara eto ifunilowo eto igbaniyanju eto itonisona eto iranilowo eto ekose fun gbogbo olugbe ipinle Eko ki mu pe gbogbo olugbe ipinle Eko gbogbo en to ba je olugbe ipinle Eko se Yoruba ni Hausa ni Igbo ni agbogbo eya yohun to ba ma je abede to njade lenu e Olorun lo da o Eko lo fi se gbogbe ta ba wonu en nine ni address ibe to nbe nbe Eko ni ta ba wonu last try to ba ti e ti ni last try Eko la pe bi ke Eko ajo nini e ma si mi gbo o mi o so pe Eko na no mass land o un te mi ko so ni pe ta ba ti jo nje ku ara isafara a jo je mudumudu Eko ni ara mudumudu Eko la gbede lori eto loni ta pe ni Eko onigbowo mi Lagos State Employment Trust Fund on wo se agba teru e ah fun idi kan tabi omiran alejo mi loni ori ero obari soro ni ti ma ba won soro anu won be to wa sona lori bi a se le se atupale awon anfani ti ile ise ijoba ta so pe won se agbateru eto yi Lagos State Development Trust Fund ti won gbe kale bi eto ekose eto iroyin lagbara owo lati dale ise kereje ati ile ise nla nla sile tori pe ibi pele bayi lati mole jeko tawon agbalagba so to tumo si pe okokan bayi la yose leku gugun ta ba fe se a ma bere ni pele ni pele ni idagbasoke ore to ti gunle lori yen Lagos State Development Trust Fund won fe run e lowo won ni eto kan ti won fe se amo enu olofa bayi lo e ka ti gbo mu ta o ma ki alejo mi sin tin ba ti pe won won a salaye fun wa gbogbo eto ti won ni fun wa pata ni Lagos State Employment Trust Fund bawo ni won se fe ran wa lowo ni di oko wa kilo nta ki nkan to nta so lo nje ni e alaso elepo oniworobo awon pa se ma lo oniworobo ewo lo oniworobo provision ni provision je o po dura won ni eni ta switch provision ni ta abi abi iwo to ta sachet miliki ateni ta miliki alagolo adota miliki ni o dura won lo ni iye o to atumo si pe eni ta sachet ko ma ni lari to eni to nta alagolo ajo ni lari ni lagboro lohun mo ma ki pe ku yale ta nbe o
1: eka so
0: anti mi je wa pa ma
1: fa dupe
0: owo owo run ninu ohun yin oda oda pe ti gbo da ni te be ya wa irun ni ohun yin era ma
1: eka eka eka rata
0: e je ki gbogbo olugbe ipile eh e je ka mo in to n ba wa soro
1: Oruko mi ni Omotayo Akinwumi. Imi ni Business and Project of Support Officer ni Lagos State Employment Office.
0: Chance Tayo ti mo mo na ni.
1: Then.
0: Ah! And that was the one we ni.
1: Then.
0: Let's go di ohun yi. Ah, oh, let me di abepo. La ga ni boya. Se wa pa ma di Tayo. Ati Tayo. Eje ta so nipa awon eto ti Lagos State Employment Trust Fund ti won ni fun wa lasiko ta wa yi nje le ba mi sise loju egun e ma
1: o po pọ ita so nigba ta wa ni ori eto ni ke
0: ijo si
1: yen ti training awon ton se fashion yen na si wa o si for me si wa sisi then next week lati ojo thursday si saturday amani trade fair ni jeje si park yen ti mo se pe a ma mu awon orisirisi awon àwọn oníkòwò a máa kó wọn jọ pọ̀ a máa kó wọn jọ pọ̀ sí ojú kan láti fi lè gbé àwọn ohun tó ń tà ní ojú kan láti fi lè rí tà ìyẹn máa fún wọn ní opportunity láti
0: ipatẹ́ ọjà tẹ́ ń sọ yìí
1: bẹ́ẹ̀ni
0: ipatẹ́ ọjà yìí ṣé gbogbo olókòwò ló láǹfààní àti wà ń bẹ̀ àbí agbọ́n àwọn oníṣòwò oníṣẹ́ ọwọ́ ti won se nkan orisirisi e mo pe Lagos State Development Trust Fund orisirisi awon eyan le ti ko lise to ti tara yin koja lo to ti tara yin dide lati jaye elomi orisirisi nkan to se awon aladire la fe so ni aba awon to se bata awon to se igbanu beli ti orisirisi nkan awon yen nikan lo ma lanfani ati wa nibi ipa ti oja te fe se ni abi gbogbo olugbe ipinle ko so ba mo ko to hun ta o da hun loju o leto ati wa nbe
1: bẹ́ẹ̀ni gbogbo àwọn tí ẹni tó bá mọ̀ pé nǹkan tóun tà ní service tóun rẹ́ndà ó ṣe é tà fáwọn ará èkó ó ní opportunity láti wà bẹ́ẹ̀ so kò ń ṣe fún àwọn kan nìkan gbogbo àwọn tó bá ti ní tó bá ti jẹ oníkòwò ní èkó ni wọ́n ní àǹfààní láti wà bẹ́ẹ̀.
0: ìpàtẹ ọjà yìí ìgbà wo ló máa wáyé.
1: ó máa wáyé láti next week thursday yẹn 30th of july. Ama ojo meta ni ma fi se 30th to 31st ati 1st of August yen next week Thursday Friday ati Saturday
0: iwo yo se to bo lagba Olorun ipate oja laye ati wa ati bere
1: ati bere then
0: ojo bo Thursday ojo eti Friday ati ojo kokan ojo ojo abameta abi Saturday
1: abameta then
0: ma e je kin bere lowo yin se nbo eto kon be te gbe kale fun odidi osu mefa gbako ètò ìròyìn lágbára ni ṣe lè dára lẹ́kọ̀ọ́ lórí ẹ̀mà.
1: So bí ṣe ti sọ tẹ́lẹ̀ ìdáni training yìí ta gbé kalẹ̀ yìí ó wà fún àwọn tó rí wọ́n bá fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ bí iṣẹ́ ọwọ́ aṣọ ríran.
0: Fashion design ni nàbí.
1: Fashion design ni bẹ́ẹ̀ni.
0: Yes, ma'am.
1: Àwọn tó bá mọ̀ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fashion design ni wọ́n ní ẹ̀wọ̀ pé tí bá lọ sí kinní tí bá ní mo fẹ́ lọ kọ́ńtà iye owó tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ mi máa pọ̀ wọ́n ní àǹfààní láti fi àǹfààní fashion design ni ọ̀fẹ́ dẹ̀ ni àgbowó kọ̀ọ̀kan lọ́wọ́ wọn tó bá ti register fún wọn á pọ̀ wọn wọn á sọ fún wọn ìgbà tó máa resume training wọn wọn á dẹ̀ kọ́ fún odidi oṣù mẹ́fà àtàkọ́.
0: Ìyẹn 6 months. Ṣé fashion design nìkan ló wà níbẹ̀ ni mà.
1: Fún ìsinmi fashion design ni ó wà ní fún training tó ń lọ lọ́wọ́ yìí.
0: Àwọn tó fẹ́ forúkọ sílẹ̀ fún iṣẹ́ fashion design nìyẹn kí ni wọ́n máa ṣe.
1: Wọ́n lè lọ sí orí social media platform wa ìyẹn tó bá jẹ́ pé orí Instagram ni àbí orí LinkedIn àbí orí Facebook. Wọ́n á ti rí ń dẹ̀ but mo tún lè pe líǹkì yẹn fún àwọn tí bóyá wọn láǹfààní láti lè lọ sórí platform wa láti sọ pé ok àwọn fẹ́ lọ register fún program náà mo lè pe líǹkì náà jáde fún un so that wọ́n á lè ní lọ́wọ́.
0: Oye ẹ sáré pe líǹkì yẹn kí wọ́n á bèrè ìbéèrè kan lọ́wọ́ yín tó ṣe pàtàkì.
1: Ok. Máa pè jáde ń sìn.
0: Yes, ma.
1: So link yẹn jẹ bit.ly/upliftcreative ìyẹn ti ń jẹ bit.ly/upliftcreative.
0: Tàbí kí wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ yín káàkiri ìjọba ìbílẹ̀ àti ìjọba ìdàgbàsókè.
1: bẹni to ba lo si awon local government pe o wa lo e to sumo won to lo office wa to tori gbogbo local government to wa ni pele ku da won na ni office sibe to ba lo si local government to sumo pe won beere fun office LFTF awon officers wa to wa on ground ma wa o ma won lowo lati apply fun training
0: anti tayo ibere kun oye mi o mo n gbo pa catalyst now nje le salaye fun wa kini je catalyst now
1: yen o pa na programs ti a ma gbe kale fun awon ti won fe benefit lare na so
0: odama
1: o wa na awon ko to ma apply fun na
0: odama e se ma anfani to wa le fun awon to be kose aso riran fashion design yi lona igbalode fun osu mefa yi o wa fun eyan ton lo si bi igba 200 slots se mo gba
1: ben sir
0: iru awon wo ni e reti ko ye kon wa kopa nbe kini awon ohun ti eni to fe kopa to gbodo ni to da loju pe ohun ni awon kan bayo ko ohun to so pon fe kopa
1: alakoko ti oke ti o le ti eniyan ni pe ki
0: won je olubeku bo le se ma won olubeku ni to ba sa wa lati boya songo ababekuta abi ba don ko
1: ni lasa lowo lasa yen lo ma fi han pe eko lo ngbe so o gbodo je eni to ngbe ni eko mi so pe o gbodo wa lati eko but o gbodo ma gbe ni eko so o ba ma je ausa o ba je ibo o ba je yoruba o ba je ni oda tribe do ani ni orilede
0: Yeah. Akoko ni e ma.
1: O ni opportunity lati ja nfani. Ni e je kan. Elekeji, awon to ba wa ni between the ages of 18 to 35.

0: mọ owó àwọn òṣìṣẹ́. Ìyẹn ni a fi wò pé ìyẹn ni ìjọba Èkó fi wò pé báwọn ni a ṣe lè ran àwọn èèyàn lọ́wọ́. So ìyẹn a lọ fi gbé grant sílẹ̀ pé òkè o, àwọn tí ọba tí wọ́n wà fẹ̀fẹ̀ tó àwọn èèyàn púpọ̀ lọ jẹ́ àǹfààní grant mi nígbà yẹn. Àtúnṣe grant náà ẹni adékèé náà táwọn èèyàn náà fi jẹ àǹfààní ẹ̀. Lẹ́yìn ìyẹn náà àti àwọn loans wa àti láwọn èèyàn tó yẹ pé tó ṣe gbà fún àwọn tó bẹ̀rẹ̀ láti owó kékeré àti ibi tó ti gba grant náà àti tó ti gba loan náà wọ́n ti fi jẹ́ kí business wọn tó kó grow débi tó yẹ pé wọ́n tún wọn ò ṣòwò kékeré lọ tún wá gbà pé òkè mo ti business mi ó ti lọ síbi gíga mo nídìí owó sí tàbí fi yá wọn lówó tọ́lẹ̀ ti fi build business wọn. In building this business very wọ́n ní opportunity láti fi gbé ni láti fi dá iṣẹ́ sílẹ̀ fún àwọn èèyàn púpọ̀ náà. So ara àwọn nǹkan tí a ti fi ran àwọn èèyàn lọ́wọ́ ní NSTF yẹn lónìí wa o, grant wa o, business registration wa o, even àwọn asset market wa náà èyí tá à ń níbọ̀ a ti ṣèkan sẹ́yìn èyí tá a ṣe ń last year ìyẹn jẹ́ ti fún àwọn tó wà ní agric àwọn tó ń ṣe ètò oúnjẹ ìyẹn ni a ṣe ní last year táwọn èèyàn dẹ̀ wá ní pẹ̀lú táwọn èèyàn ní àǹfààní láti fi tẹ ọjà wọn sílẹ̀ fáwọn èèyàn láti rà ìyẹn náà jẹ́ ara àwọn àǹfààní táwọn èèyàn fi jèrè lára wa ní
1: ẹ ṣe máa arábìnrin ọmọ tayo akínwùmí tẹ́ ẹ bá káwọn èèyàn ṣẹ́ tán akínyàn ọ̀hún ní lstf máa ń ṣe láti rí dájú pé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ọ̀kan kọ́ṣẹ́ yẹn tán ẹ̀kọ́ kan ṣáà máa lọ fi sùn tàbí kọ́ máa lọ pọ́ sọ́ra wọn di yàwú kínní kan lẹ́yìn wọn ti kọ́ṣẹ́ tán lọ́wọ́ yín tírú ẹni bí àfi di oníṣòwò táyé ń fẹ́ oníṣòwò táyé mọ̀ àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé látọ̀dọ̀ yín mà.
0: Lẹ́yìn ìgbà tó bá kọ́ṣẹ́ wọ́n á tún ní opportunity láti ní àwọn nǹkan tá àwọn òyìnbó lóyìnbó ń pè ní mẹ́ńtò ìyẹn jẹ́ pé tó bá ti kọ́ iṣẹ́ yìí tán wọ́n á láwọn èèyàn tó máa ṣì máa tán wọn sọ́nà tó ṣì máa máa kọ́ lọ pẹ̀lú wọn pé òkè o iṣẹ́ tó kọ́ yìí o báyìí ni ó ṣe lè fi dá òwò sílẹ̀ tó sì máa láwọn èèyàn tó sì máa máa tán wọn sọ́nà after tó bá parí training náà.
1: Ọ̀dàmà ẹ ṣe mo dúpẹ́ arábìnrin ọmọ tayo akínwùmí ọmọ tayo akínwùmí tẹ̀ ń gbé wọn iṣẹ́ tiwọn ni business and project support officer ohun tó bá jọ mọ́ ìṣòwò àti àwọn iṣẹ́ tí wọ́n bá gùnlé ní lstf àwọn tiwọn ni káwọn máa mójútó àwọn ni wọ́n wà pẹ̀lú wa lórí ètò lónìí mo sì dúpẹ́ gidi gan lọ́wọ́ wọn àmọ́ mò ń láti béèrè béèrè lè ká fi ká ẹsẹ̀ ńlẹ̀ máa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbọ́ wa tó jẹ́ oníṣòwò tí wọ́n ń gbọ́ wa àtàwọn tí wọ́n fẹ́ kọ́ iṣẹ́ lọ́dọ̀ yín ni wọ́n ní ká bèrè pé ìgbà ó ní gbogbo à ń fi orúkọ sílẹ̀ ló máa wá sí òpin mà pàápàá jùlọ àwọn tó fẹ́ tajà àtàwọn tó fẹ́ kọ́ṣẹ́ ṣàmọ́ pé nǹkan méjìlá gbé dání lẹ́ni báyìí àwọn tó fẹ́ wá síbi ìpàtẹ ọjà ní ọjọ́bọ̀ thursday friday àti saturday tó ń bọ̀ ìgbà ó ní káwọn ṣe kí ni ló máa àǹfààní yẹn máa dópin láti forúkọ sílẹ̀ ẹni kọ́ forúkọ sílẹ̀ àbí àtàwọn tó yẹ kó wọ́n fẹ́ ṣètò ẹ̀kọ́ṣẹ́ yẹn ìgbà mo bèrè lọ́yìn lẹ́gùn mo nígbà training yẹn máa bẹ̀rẹ̀ ìgbà ló máa parí.
0: Lọ́wọ́ báyìí àǹtí àwọn ará Èkó náà la dúró dé kí wọ́n rí àfẹ́ èyí tó yẹ pé a máa ti bẹ̀rẹ̀ fún àwọn kan táwọn kan wà ní bẹ̀rẹ̀ papọ̀ so à ń dúró dé káwọn ará Èkó náà kí wọ́n forúkọ sílẹ̀ so bá a ṣe ń forúkọ sílẹ̀ a máa kàn sí wọn so that everybody a lè bẹ̀rẹ̀ training wọn ní ìgbà kan náà gbogbo ìgbà tí training náà bá máa bẹ̀rẹ̀ àti ìgbà tó bá máa parí gbogbo ìlú a máa fi tó wọn létí tí a bá ti kàn sí wọn.
1: Ó ṣe mo dúpẹ́ mà arábìnrin ọmọ tayo akínwùmí business and project support officer Lagos State Employment Trust Fund adúpẹ́ gígan lọ́wọ́ yín mà kẹ́ ẹ tó lọ àmọ̀ràn wo ni ẹ ní fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń gbọ́ wa pàápàá jùlọ àwọn tí wọ́n nígbà tó pé lstf ń ṣe bẹ́bẹ́ àmọ̀ràn lẹ ní fún wọn ọ̀nà wo la fi lè bá yín dọ̀rẹ́ lórí social media facebook ni x ni o linkedin ni o snapchat ni o tàbí youtube ni o nọ́mbà wo la lè pè sí fún gbogbo àwọn ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ni odo yi LSTF ori ero ayi lu jara na ta bi kon si ta fi mari gugu ego o ya ma
0: fun awon ti fun awon ti won gbo bonde fama ni pe ko si ma gbo bonde fe tori orisirisi eto ni won ni fun awon to de wa pe ah se tori igba mi a ma gbo pe awon to ma mi ah iko to ba ti je iko ijoba o gbodo mo yin abi o gbodo ni connection ko to le ji anfani o se be ni LSTF ni LSTF to ba ti ni gbogbo document e to bi pe o si pe o mo yin abi o need lati mo ti document e ba ti pe o ni opportunity lati ja anfani ni atori odo LSTF number to de le kan si fun awon customer care wa won le pe won si ori 0817770874 mo to ba fe mo npa awon other program ta ni NSTF won le pe won sori number na mo ma tun pe 0817770874 won de le kan si wa lori
1: Instagram,
0: lori Facebook, lori LinkedIn, lori X won le kan si wa ni Lagos State Employment Trust Fund oruko wa ni ni ori social media
1: oruko yin le nkan si ma
0: oruko mi ni Omotayo Akinwumi emi ni business and project support officer ni Lagos State Employment Trust Fund
1: eba ki executive secretary o
0: gbogbo awon osise Lagos State ọna lọrọ wa ṣe ọna lọrọ ọsẹ ndi gbadun
1: ọsẹ ẹ ṣe ma ẹ ṣe o ẹ ma gbogbo awon ọdẹjọ ṣe mẹ ẹna ẹ ṣe adupe o ẹ ṣe ma ẹ ṣe ma ọpẹ pàtàkì lọ sọdọ gbogbo èyí tẹ ti lórí ọfẹ àti àǹfààní àti bá wa parí lórí ètò yìí ọsẹ tó ń bọ ẹ má gbàgbé ẹ jẹ ká lọ forúkọ sílẹ fún ìpàdé ọjà tí ìjọba ìpínlẹ èkó fẹ gbé kalẹ ní aláùsá gbogbo ẹ tẹ mọ pé ẹ ní nǹkan tẹ ń ṣe kí agédè gbúgbàjẹ gbogbo ẹ fáta ni kẹ ẹ rí dájú pé ẹ lọ pàtó ọjà yín bẹ káwọn èèyàn lè máa ń bo orí tuntun ara nǹkan tá a fẹ kí gàgbà kó lè bá bá ọrọ̀ ajé kí àti san owó orí kó lè bá rọrùn fún yín ní ìjọba ìpínlẹ̀ èkó ní adéolúwa adéfọláyàn òkàyẹ lórúkọ tèmi latif ogunsọyà ọpẹ pàtàkì lọ sọdọ ẹ bákan náà lakí tọpẹ àgùrọ àti yínká nígboyà tá a jọ wà nílé agbára ẹ ṣe sá o ẹ ṣe máa pàdé lọsẹ tó ń bọ.

0: iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
1: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe. Tó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọrin nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe. Ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí i. Ó máa ń jẹ́ kí èèyàn dùn ún wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe. Ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọ nínú ilé. Ìkẹrin nínú egbòogi wa tá a ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Genemas Investor ṣe. Ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. NAFDAC ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹ lè rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹ lè rí rà ní Bisilọlá Pharmacy. Wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunọlá. Ẹ lè rí rà ní Ojes Pharmacy Ẹgbẹ́dá bákan náà. Ẹ lè rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹ lè rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Iroko Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹ lè rí rà ní B Emmanuel Pharmacy ní Alásàlátù Road ní Mushin. Ẹ lè rí rà ní Zin Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Vinpoor Pharmacy. Vinpoor Pharmacy wà ní Mushin. Ẹ lè rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹ lè rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹ lè rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹ lè rí rà ní Satchmore Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní STB Pharmacy. Wọ́n wà ní Badagry. Ẹ lè rí rà ní Great Lord Pharmacy, Ajayi Road, Ọgbà. Ẹ lè rí rà ní Esteem Pharmacy, Ọgbà Bus Stop. Ẹ lè rí rà ní NEB Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road, Agege. Ẹ lè rí rà ní Bruno and Matt Pharmacy, Nepa Bus Stop, Ejigbo. Ẹ lè rí rà ní Ben Eze Pharmacy, Number 1, Demoring Street, Ketu. Ó wà ní Nesco Pharmacy ní Ketu. Ẹ lè rí rà ní Promino Healthcare, Jumafac Bus Stop, Ikorodu. Ẹ lè rí rà ní Lux Pharmacy ní Ikorodu, opposite UBA and Ikorodu Garage. Ẹ lè rí rà ní Gabi's Pharmacy, Ìdúgọ̀rọ̀, Ìdúmọ̀ta. Ẹ lè rí rà ní Pharmacare Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹ lè rí rà ní Ox Pharmacy, wọ́n wà ní Festac àti Satellite. Ẹ lè rí rà ní Omega Pharmacy, wọ́n wà ní Church Street, Akeogun ní Ìpájà, lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Ìpájà. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103, 0703-039-8601 or 01-45087-2. Address ọ́fíìsì wa: Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fa àìsàn ṣe wá o.
2: Body gidigidi, body gidigidi, na stress dey full body. Royal Rest, make you stress you waka go.
3: Oh, Janet, what are you buying there?
4: It's oil for cooking.
3: Unbranded oil in a bottle?
4: It's something affordable and it works just fine for me.
3: You should buy Devon King's oil. It's a good quality vegetable oil fortified with vitamin A.
4: That sounds like a choice.
3: You can buy according to your budget and still enjoy delicious meals.
4: That's true. I will make sure to tell everyone I know.
3: That's right, my dear friend.
5: Devon King's. Taste that binds. Available in all stores nationwide.
6: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School set holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/nbacademy.ng. Announcer, the management.
7: E tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ọ̀nà téèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kéèyàn ó ṣàwárí ẹ̀ o solution bus stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ ara ilé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo wọn ń wá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o ojúlówó ìwòsàn pọ́n gbélé tẹ fẹ torí ẹ tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè India, China, Britain, America, France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbá àti nílùú Ìkòròdú ń bí ẹ jẹ́ kí n ta ni ó jọ wá lójú ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sunmoney Street High School Junction Sagamu Ikorodu Road Ikorodu telephone 0816-585-8582
8: 0816-585-8582 IA&S Uri of Fe Olorun ni o Appreciation Mo dupe Oni mu ore baba gbo pe mi

ṣe jẹ́ gangan nìyẹn ní Bálárò jinlẹ̀ nìkan ló máa mọpẹ́ dá àwa gbé ọgá wọ Ọlọ́run ọba Elédùmarè ọba láàánú àti ni lẹ́yìn tí kìí jẹ́ kójú ó ti ní paríparí ọlá paríparí ohun gbogbo ìbẹ̀rẹ̀ tí ò lópin kábíyèsí rẹ ọba Elédùmarè ọba tó fún wa níṣẹ́ ètò níṣe oní tí ń ṣọjọ́bọ ọjọ́ kọtàlélógún oṣù keje ọdún 2026 àdúpẹ́ torí pé ẹ ti wà lẹ́yìn ẹ jẹ́ kó ohun gbogbo ṣeé ṣe fún wa nígbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí àdúpẹ́ o lórí gbogbo wa nílé iṣẹ́ wa ní bond fm 92.9 tá a kalẹ̀ sí number 1a àdẹkùnlé ẹ̀jẹ̀ rẹ̀ lórí gbòǹgbò níbí la wà àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ń tẹ́tí sí wa náà ojú òní tì yín láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti gbọ́ polówó ọjà wa ẹ̀yìn tẹ́ ẹ ti ṣètò láṣẹ Elédùmarè ọba gbogbo a máa ta warawara nítorí wọ́n ní pé ọmọ ẹ̀ta báyìí ní tà kí gbogbo ẹranko tó kù kó tó tà àṣẹ ọlọ́run ọba ní iṣẹ́ wa ò ní dojúrú àlùbáríkà wa máa wọṣẹ́ gbogbo wa ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nílé náà àlùbáríkà máa wọṣẹ́ yín o lágbára lójú òní tì wá tó ẹnìkan ìjẹ kí ni ò fẹ́ àwọ máa fi lè ṣe lọ níkànnì lónìí ní wákàtí níṣẹ́jú yìí nítorí pé àwọn ẹ̀ka èdè ìdìgbò wọ́n ti wọnú ilé pẹ̀lú wa níbi táwọn náà máa tẹ̀síwájú látago méjìlá àbọ̀ títí dìgbà tí àwọn náà máa ṣẹnu bó ṣe wà ṣùgbọ́n ẹ jẹ́ máa sọ fún yín pé ẹ má gbàgbé tó bá di láago mẹ́rin àbọ̀ kẹ tún pàdé ẹ̀ka èdè ọmọ yorùbá lórí ètò yín ètò wa ètò àdélé bárẹ̀ ẹ má gbàgbé ìpolówó ọjà làgúnmu owó ṣe pàtàkì ẹ má gbé polówó yín bọ̀ nílé iṣẹ́ wa bond fm 92.9 àdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ àti àpàṣẹ ilé iṣẹ́ bond fm 92.9 ni mo fi ń kíyín aláàjì wahab akọ́ṣílẹ̀ ni mo ń kíyín àti màmá wa ọmọọba adẹnìkẹ wúrọ́lá tó àwa tá a jọ jákèdè ètò lónìí àtọ́pẹ́ àgòrò àti èmi princess ọláyínká nígboyà mo dúpẹ́ lọ́wọ́ alàgbà tó jẹ́ ọlálẹ́kan náà gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ lónìí pilot ni abiodun ni ganiat gbogbo yín pátápátá ni mo kí àti ọ̀rẹ́ olúwa ògùn náìkì àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba a tún máa pàdé lọ́jọ́ mi o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa ó dàbọ̀ lápá bíi.

Nine, Edge Nakanina, and you were a good guy.

Amalitere.

Thank you.

Where would Taragi even remind?

and 92.9.

כולם ביחד.

Thank you.

Say you want it.

0: Dédé àsìkò yìí ní gbogbo ibi tí a fẹ́ fẹ́ ètò yìí ń fẹ́ dé tọ̀rọ̀ tó rí lẹ́tọ̀.
1: Ètò ní tọ̀rọ̀ tó rí.
0: Lórí ìkànnì Bond FM 92.9.
1: Ilé alálùbáríkà.
0: Ọ̀rẹ́ aráàlú.
1: Àbẹ́ẹ̀rí.
0: Àwọn àgbábọ̀ wọn ni ọpẹ́ ní pẹ́ni sáyé àwọ̀ ìsálú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyìnní fúnni ní ìyàwó ẹ̀wí.
1: Bọ́ ṣe wí
0: gan-an. Adífá fún ọmọràn jọ̀jàn tó jẹ́ wípé ojoojúmọ́ ló fi ń tọrọ nǹkan tí ò dọ̀jọ́ ọpẹ́. Torí náà làwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ́ Bond FM 92.9 àti gbogbo àwọn olólùfẹ́ ètò tọ̀rọ̀ tó rin ni pé ẹ kú gbogbo ìgbà wa. Ẹ lọ wá nǹkan fìdílé. Kẹ fìdílé nǹkan àkọ̀tún ètò tọ̀rọ̀ tó rin tó ti gborí afẹ́fẹ́. Ẹ mọ̀ pé gbogbo ọjọ́ Thursday láago márùn-ún ìrọ̀lẹ́. Àwọn ti wà fi ń ṣe rárá wọn kì í mí sí ẹ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà rèé Prince Olúgbẹ́ngà Àdùbí ẹni tí gbogbo èèyàn mọ̀ sí MC Ìtànṣán Ìmọ́lẹ̀. Èmi lọ́wọ́ ọ̀gẹ̀ Àdùbí akẹ́yẹ rokun anumọ bí ẹyẹ mánùmí ọwọ́ mi tẹ́nu mi ẹ̀yẹ ńlá ti numọ rẹ̀ nú àrà. Iná bàbá àti wa ní Róṣọmọ́dì gbàbọn lọ́wọ́ ọmọ òjò. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Èmi ni wọ́n bá mú wà lórí ètò lọ́jọ́ tèmi o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ẹyẹ tèmi kì í papá kan fò. Àjàdí jálẹ̀ kẹwà ń bí àjàdí bò ni lónìí.
1: Ire ni o torí wípé ìrè lójú owó rí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣe òjò tó jẹ́ pé òjò alálùbáríkà. Ọwọ́ ẹ̀rọ ló bá dé lágbọ́dọ̀ Ọlọ́run. A ò ní rogun ògbóná o. Àìtilétilé tẹ̀bí wa lágbọ́dọ̀ Ọlọ́run. Ayọ̀ àmàrí àtúrà lójú eléyìí máa jẹ́. A kí gbogbo yín pátá níbi tí ẹ ti ń gbọ́ wa lórí ètò tọ̀rọ̀ tó ní lónìí. Àtúndé lákọ̀tún ẹ̀yìn ti Káyọ̀dé Adébíyí ẹ̀yìn ti Bàríga ẹ̀yìn ti Lagos Island. Mo mọ̀ pé ẹ ti wà
0: nídìí
1: rédíò. Eléyìí tó ródùn
0: ọlọ́run
1: ṣe. Ó tẹ̀lé òye padà wá bọ̀mọ Sàláùdín rí ti gbogbo ayé mọ̀ sí MC Àjàdí Jálẹ̀kẹ̀.
0: Ọlọ́run a kú máa ṣe pẹ̀lú lẹ́kẹ̀ tó ń já káàkiri.
1: Kọ́lọ́n ṣe
0: àgbáyé tọ̀rọ̀ tó rí lẹ́tọ̀.
1: Ètò ní tọ̀rọ̀ tó rí.
0: Gbogbo àwọn abala tá a máa ń mú gbogbo ẹ̀ náà la máa mú lọ́jọ́ tèmi Bolúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ sì ń bẹ. Gbọ́ kó tiẹ̀ tó di pé a máa tẹ̀síwájú ẹjẹ́ tún dé yàrá agbára lókè lọ́run ká tiẹ̀ tún jẹ music díẹ̀. Ẹ mọ bá a ṣe máa ń ṣe nà nítorí wọn tá a fi ń pè ń tọ̀rọ̀ torí
1: náà. Òun ni o.
0: Mo ń bọ̀ mi ò ti dé.
1: Ẹ ń padà bọ̀.

0: àwọn ìbò lẹ ti ń pè mà kí lorúkọ yín mà ẹ ṣe tẹ bá wà
1: dáwà bẹ́lò
0: mo ní àwọn ọmọ òde ìsìn wọ́n máa ń sọ wípé yorùbá ò lọ́bẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mà
1: ẹ ṣe ìyá wa ẹ ṣe ṣe
0: ọbẹ̀ ẹ ṣe ìyá mi ojú òní tí yín
1: ẹkù ọbẹ̀nu
0: ọbẹ̀ ẹkù
1: ọbẹ̀nu
0: èmi kéde
1: àgbà onítọ́ orílẹ̀ àgbà onítọ́
0: orílẹ̀ ìta máa ń kàrà àti lọ́bẹ̀ ní mẹ́wàá lẹ́ba ẹ̀ àwa ọ̀dẹ̀ tí ìrántí àwọn kan kí lẹ wí mà
1: gbọ̀ọ̀rọ̀
0: gbàgànà ta ló sọ pé yorùbá ò lọ́bẹ̀ ó tún lọ́bẹ̀ kan báyìí tó jẹ́ pé wọ́n máa ń gé kinní yẹn bí ìgbà báyìí amúnútutù ẹ ṣe ìyá mi ojú òní tí inú ọba àwọn bẹ̀rẹ̀ kalẹ̀ ewé lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù ewé du aláṣepọ̀ àbí ìtàn máa bu atalé lórí
1: kò ṣá ti jẹ́wé du ẹ ṣe ìyá
0: wa ọmọ yorùbá tàtà ní ìmọ̀ ọmọ ọdún òní ìmọ̀ ìwò olódù ọba
1: ọmọ atẹ́nigbọ́lẹ́ ọmọ atẹ́nigbọ́rẹ́
0: ìwò tí ò nílẹ̀
1: ìwò ònílẹ̀kùn àbẹ́ rí wọ́n gbàlejò
0: ojú òní tí yín máa ń bẹ ẹ máa bá wa bé tò bọ̀
1: ẹ ṣe mà
0: ẹ ló ẹ kúrò lẹ́mà kí lorúkọ yín níbo lẹ ti ń pè látòrílé mo ní kí lẹ́yìn bẹ́ẹ̀ bá wa sọ sọ́rọ̀ tó wà ńlẹ̀ ṣé lóòótọ́ ni pé yorùbá ò lọ́bẹ̀
1: ẹ ṣe ìyá wa lúrú bẹ́ẹ̀ni lárọ̀ bẹ́ yorùbá ni
0: bẹ́ẹ̀ni ìsìn mọ́mí báwo ni wọ́n máa ń ṣe ìsìn ẹ̀ mà
1: máa mi tún kà á mọ̀ ẹ̀ pẹ́ fún wa ìyá wa
0: bẹ́ẹ̀ni olú olùsà mi gan confam ẹ̀ ṣe ti dolórí ẹ ti dolórí ṣe gbọ́ wọ́n lè dá ọ́n tó máa ń jẹ olú ó máa ń dàbí ẹdì ẹlẹ́nu ni wọ́n ló máa ń dàbí ẹdì ẹlẹ́nu
1: èèyàn
0: dolú dáadáa o àwọn olùkọ́ wà tó jẹ́ pé inú ògì ló ti máa ọgbọ̀ngbọ̀n àwọn ọmọ ẹ̀yìn náà mọ nǹkan o ọmọ olúwo ni yín mà
1: ẹ̀yìn ìyá wa àwọn ìyá mi rèé o
0: ara àléwájà ni
1: àwọn ìyá mi rèé o ẹ̀yìn ìyá mi ń kọ́.

0: Boom, boom, boom.
1: Ah, hey, I'm going to go.

0: ọwọ́ olúwo ni ma.
1: Àwọn ìyá wa àwọn ìyá mi rè o.
0: Ara àlè wa jà ni.
1: Àwọn ìyá mi rè o. Ẹyin ìyá mi ń kọ́. O da ka.
0: Ani ó wọlé.
1: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Mi ò ní wá yín tí bàá mi ojú
1: ọ̀rọ̀ lọ́hùn. Lágbọ̀rọ̀ lọ́hùn.
0: Yá tọrọ tó rí lẹ́tọ̀.
1: Ètò ní tọrọ tó rí.
0: Yorùbá ò lọ́bẹ̀ kẹ̀. Ẹ jẹ́ ká máa jẹ́ àwọn iṣẹ́ tí a ní fún wa lọ́jọ́ tìní. Ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi eléyìí ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká máa fi eléyìí ká máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn. Ìjọ Evangelical Apostolic Church International Mercy Hall tí wọ́n wà ní number 9 Ọláoluwa Okeyode Street Muritala Bus Stop Bariga lábẹ́sẹ̀ ìránṣẹ́ bàbá wa Pastor Okeyode Samuel Ọláyinka bàbá Côte d'Ivoire. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn fún àdúró tì lórí program tí wọ́n ṣe kọjá tí wọ́n parí ní ìjẹta yìí. In fact gbogbo àwọn tó wá sí program
1: 21 days program
0: gbogbo àwọn tó wá sí program yẹn gbogbo wọn ni wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkórí program yẹn la pè ní Everlasting Blessing.
1: Ìbùkún ayérayé.
0: Àwọn èèyàn tán bá fẹ́ pè tán tó fẹ́ kí bàbá gbàdúrà fún àwọn tó wá sínú pàdé àdúrà gbogbo wọn náà dúpẹ́ lọ́dọ̀
1: Ọlọ́run.
0: Gbogbo wọn náà ń jẹ́rìí. Nígbà tí mo ṣì wà lọ́dọ̀ wọn lánàá wọ́n sì ròyìn fún mi pé Ọlọ́run àdúrà ń gbà. Ta ló sọ pé àdúrà ò gbà? Àdúrà ló ń gbà.
1: Agbára kọ́.
0: Fún gbogbo èèyàn tó bá nílò àdúrà tíwọ náà nígbàgbọ́ wípé àdúrà ò ní ṣe ti ẹ ti. Ẹ pé bàbá wa Pastor Okeyode Samuel Ọláyinka bàbá Côte d'Ivoire. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08130649027 lẹ́ẹ̀kan sí 08130649027 lágbára Ọlọ́run àdúrà ò ní ṣe tiwa tí o. Ẹ jẹ́ kí wá lọ máa fi èyí kí máa fi lọ kí àwọn ọmọ ọlọ́jọ́ òbí ìyá rẹ̀ ẹ bá ń wá orin àwọn ọlọ́jọ́ òbí sí tòsí. Mò ń bọ̀ mi ò tí ì dé.
2: Too much music at gofreshnow.com.

0: ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́sà tó kó ni lẹ́rù lọ ni gbogbo èèyàn bá dẹ̀ láwọn ò ní dúpẹ́ lójúmọ́ àwọn ọmọ ọlọ́jọ́
1: ọ̀ní dákẹ́
0: ọ̀ní gbà èyí la fi ń kí bàbá wa special apostle samson ọlátúndé ìdòwú bàbá ìyábọ̀ bàbá lẹ́kan bàbá dayo bàbá comfort kíkú oríire ọjọ́ òbí wọn tí wọ́n ṣe ní 20th of july akinye
1: o larinrin
0: emi aṣọ ọpọlọpọ ọdún láyé bàbá at 70
1: kò easy
0: tẹ bá sì rí bàbá bàbá sì dúró dáadáa
1: lọ́jọ́ tí mò ń wí àwọn èèyàn jankan-jankan wà níbẹ̀ gbogbo ìtẹ̀síwájú cda gbogbo wọn ni wọ́n present gbogbo can association of bari of nigeria ti bariga chapter gbogbo wọn ni wọ́n wà bẹ̀ àwọn oaic ti ìlú bariga àwọn náà wọ́n wà gbogbo ìdòwú family adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín pátá gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ ògúnkọ̀yà family gbogbo yín pátá la kí wípé ẹ̀kú dìde lágbọ́dọ̀ ọlọ́run oríire báyìí lájọ máa bára wa ṣe kọ́láwọlé family gbogbo wọn náà ni wọ́n present síbẹ̀ gbogbo member of cross and crown only mission gbogbo wọn pátá ni wọ́n wà pàápàá jùlọ àwọn ccc tọ̀sán mọ́lẹ̀ nílùú bàríkà gbogbo wọn lọ́dúró tán torí pé bàbá yìí kò ń ṣe ohun ṣe ẹlẹ́yàmẹyà bíi ti elédèmédè wọ́n bá yíbò ṣe gbogbo àwọn yíbò gbogbo àwọn ọdọ́mà nílùú bàríkà gbogbo àwọn ghana gbogbo wọn pátá wọn wá ni wọn yọjú agbáládùúrà wípé lágbára ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé o nínú owó ọláńlá ẹ̀kú bá lè ọ̀rọ̀ bàbá ẹ̀dà bàbá ìyábọ̀ agbára ọlọ́run
0: bẹ́ẹ̀ náà ni ká máa fìyẹn kí barrister ọlọ́ládé àjíbádé

0: aláṣẹ Opera Tune Media, Opera Tune TV, Opera Tune Radio ni
1: Abeokuta.
0: Àwọn náà ṣọjọ́ bí every 21st of July. Òun làwọn máa ń ṣọjọ́ bí. Owó bàbá àbejì. Happy birthday to you. Èmi á ṣọpọ̀ lọ́pọ̀ ọdún láyé. Bẹ́ẹ̀ ní fikú lókìkí o. Gbogbo àrídunnú yín kò ní dàrí sọ fún.
2: Ó
0: rí bẹ́ẹ̀.
2: Kò yí padà. Jésù Olúwa wa. Àmì.
0: Ó tún wá kù kọ́ o. Ẹ jẹ́ ìwọ̀n ajíṣẹ́ bàbá wa yìí. Nǹkan bí oríire lọ́lọ́run
1: tó ló ń wọlé wá lágbára ọlọ́run kò kú ní dáwọ́ dúró.
0: Kí máa fi kí chairman wa world chairman ti Bariga World F ta ni mò ń sọ̀rọ̀ nípa bí kò ṣe bàbá wa comrade Razak
1: Ọlọ́kọ̀ tí a ò tí a
0: mọ̀ sí energy
1: energy
0: fún ti oríire oyè tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi wọ́n jẹ tí wọ́n fi dá wọn lọ́lá
1: energy yóò kú
0: gẹ́gẹ́ bí ex official fún gbogbo Lagos State World chairman forum congratulations baba
1: congratulations
0: ni aṣọpọ lọpọ ọdún láyé aṣọpọ ẹgbà oyè yìí lágbára ọlọrun ìjọ a máa bíjó fún yín ayọ a máa bí ayọ fún
1: yín
0: gbogbo ẹgbẹ Lagos State World chairman náà kò dẹ̀ ní bàjẹ́ o
1: agbọ̀rọ̀ ọlọrun
0: ó ti rí bẹ́ẹ̀
1: òyípadà
0: lọ́la yín àti lọ́la àwọn àná bí lọ́dọ̀
2: ọlọrun
0: jésù olúwa wa
2: àmì
0: mò ń bọ̀ tọrọ tó rí lẹ́tọ̀
2: ètò ní tọrọ tó rí
0: ẹjẹ ń dé yàrá agbára lókè náà.

0: Oun le ti gbọ yen gbogbo eyin te ma so bi pe Yoruba o lo be leyin ka je wedu ka je la ka je fo ka je nkan kan be o ni Yoruba tun ni oun le ti gbọ lataro itawa o ti eran ti
1: o po
0: itawa o ti eran ti awon iya wa awon baba wa
1: nle
0: awon gan tun gbe wa de be e producer mi gan tun gbe mi de be o be gbo igbo da en be like o be gbo yen gan
1: o be iya wa fe ran to ba ri yan di mu
0: abi isapa omo osin me lo le mo be ton pe ni sapa
1: osumi o
0: eh gbugbo awon be ikele le gbugbo e ni won je ni ilu oke
1: won
0: je o
1: won bi ndo lawo ti
0: la won baba yan awon iya e won se
1: duro re ni won se duro re
0: nigba ta wa kekere ti omo kekere ba sick imu ko jagba lagba lo fe te die won ni e lo se marugbo fun
1: be
0: ton ba se marugbo fun en ti o je ntele to ba je marugbo won o ma ro fi die to o fúnra ẹ ló máa ní ẹbà ẹ ò tó àmàlà ẹ ò tó
1: ẹbà ń gbẹ bà wá
0: wọn tó ṣẹjú pẹ báyìí
1: òde parí ẹbà kí ọjà
0: a ti bọ ta a ti ń gbà bọ ogun ni gbogbo àwọn ọbẹ tá à ń sọ yẹn ogun ni
1: ewé gidi
0: gbogbo ẹkọ ni pé ẹlọra aláwá ẹlọra ewé dúwà lóòótọ àwọn ọbẹ náà ṣiṣẹ bọ àwọn kan wà tá àti ẹ kì í rántí irú ìsapá gbàgànná amúnútutù lúrú ọbẹ kan náà wà ìlàsà ọmọ mẹ́rin ló lè mọbẹ tí wọ́n pè ìlàsà àwọn gen z yan
1: ìlàsà
0: tó bá dẹ̀ jẹ ìlàsà gan wàá sọ pé ò jẹ lámú àbójọ ọ̀run ńlá
1: ọbẹ tó dùn
0: ọ̀run ńlá gbogbo ara ilá ẹni tí ilá gbogbo ara ẹ ọbẹ ni
1: gbogbo ẹ ló máa lọ
0: la ni bó dé wédú bó dé ẹ jẹ́ àwọn adúgbò lọ́wọ́ ọlọ́run ká máa bí ṣe lọ lórí ètò tọ̀rọ̀ torin lọ́jọ́ ọ̀sẹ̀ ni wọ́n lówó ni ká jẹran pẹ́lẹ́bùn òfòlò fún ni òjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá wa níléeṣẹ́ bond fm 92.9 látorí gm wa alhaji akọsílẹ̀ àti ọlọ́wọ́ bọ́tìnì mi ìyáláyà mi orí tó kẹ́ mámádì máma ẹni tọkùnrin kò lọ́nà tó bú ẹkún pé ọmọ ló sọ báyìí you look takeaway bẹ́ẹ̀ ni orúkọ tèmi ò tí ìyípadà prince olúgbẹ̀ngà àdùbí òun lorúkọ tèmi ẹ bá fẹ́ pè wá lẹ́yìn ètò ẹ bá pè wá fún mc káwá darí ayẹyẹ yín àbẹ fẹ́ gbé advert wá àbẹ lọ́rọ̀ pàtàkì kan tó ṣe pàtàkì tẹ́fẹ́ bá wa sọ lẹ́yìn ètò ẹ lè pé èmi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08035178876 lẹ́ẹ̀kan sí 08035178876 ẹ jẹ́ kí n máa kí ọlọ́wọ́ bọ́tìn mi náà yáàfin blessing àlùkò mi ò ní wá yín tí ọmọ ò ní
1: kú mi lọ́wọ́
0: ẹsẹ̀ yín ò ní kan lọ́jọ́ final
1: ọ̀rọ̀
0: wá jáde lónìí ẹ̀
1: nírànwìrì lẹ́wà
0: àmì orí bẹ́ẹ̀
1: kò yí padà jésù olúwa wa
0: àmì kálẹ̀ kó yá máa dágbére
1: ẹ fẹ́ ìṣèlọ lágbọ́rọ̀ ọlọ́run àwa là ń lọ ayé wa ò ní lọ a tún máa padà wá lákọ̀tún lọ́dún ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò tọ̀rọ̀ tóní náà ni ẹ̀yìn àwa la máa wá ẹ̀yìn náà la máa
0: bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè ẹ́ sílẹ̀
1: ètò ẹ̀yìn máa pé mi mc àjàdí jálẹ̀ kẹ̀ẹ́sẹ̀ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08086 0677 lẹ́ẹ̀kan sí 08086 0677 èmi ni máa gbé
0: ká máa sọ wípé ó jàbọ̀.
2: Èmi lọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ kọ́ ẹ. Èmi lọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ kọ́.

I need the magic. It is a go. Ilé-iṣẹ́ Bọ́lú FM náà lọ́wọ́ 9210 lórí gbọ́wọ́ sáwọn rọlẹ̀ tèmi tí í ṣẹjọ́ kẹtàlélógún oṣù keje ọdún 2026. Ṣé dáadáa náà ni ọ̀dẹ ọdún bí lórí ọ̀rọ̀ Kylian Mbappe ọ̀rọ̀ mà ti ń jà ìrìnrìn lórí ẹ̀ pé ó tọ́ sí kan gbé fún world best ṣùgbọ́n àwọn kan ní ṣọ́rọ̀ lélẹ̀ ń gbòòrò ẹnu àbí nǹkan míì wọ́n ní ẹkọ́là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ṣùgbọ́n wọ́n lókèrè náà ni ẹlẹ́kùn jíjì tí olójú jíjì ti mú ẹkùn ti ẹ̀ sun tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ bá sì gbàgbé ni ẹ jẹ́ ká rán yín létí o ní pápá pa yí pé Kylian Mbappe dá ń wò dá ń sọ gangan bí ọdún mẹ́fà léraléra kí agbábọ́ọ̀lù tó fi ìtàn balẹ̀ láti jẹ́ pé ó jẹ́ agbábọ́ọ̀lù tó gbábọ́ọ̀lù sáwọn ìjọ tá a mọ̀ sí highest goal scorer fún ikọ̀ wo ni ikọ̀ Paris Saint-Germain ó wá ń ṣe bẹ́ẹ̀ ó ń dàgbà yọ̀yọ̀ bẹ́ẹ̀ látọdún wo ni 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026 ó ṣe bẹ́ẹ̀ léraléra ó sì gba bàtà olówó oyebíye bàtà wúrà golden boot lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹjọ tí n bá ṣe mistake ó gbà bẹ́ẹ̀ léraléra ẹ sì ní agbábọ́ọ̀lù yóò da tó ṣé kò wá jẹ́ kí wọ́n ṣe kó tiẹ̀ bójú wò pé tó yẹn wá lè wà consistency ẹ̀yọ́ àjẹ́ iléèbó tó ń ṣeun gbogbo nímẹ̀lọ́mẹ̀lọ́ léraléra bẹ́ẹ̀ láì jára ẹ̀ ń tẹ̀mọ́ láì já yẹn ń kùn náà ó yẹ ká gbórí ìfún ká sì ṣe bẹ́ẹ̀ ká lù lọ́gọ̀ ẹnu làwọn èèyàn ṣe ń sọ pé làwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń sọ pé ó tọ́ kí wọ́n fún un ní ballon d'or ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹni bá yẹ lóye náà ni ẹ gbáre fún o ọmọ oyè tó bá gba kọ́ fún un nílẹ̀kẹ̀ ẹ fi ìlẹ̀kẹ̀ sí lọ́wọ́ ẹ má dẹ̀ má ṣe fi ìlẹ̀kẹ̀ sí ọwọ́ ẹlòmíì bí ẹ sì jẹ́ nìyẹn labalábẹ̀ yẹn lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n dè sáà fún ẹ̀ àníkàwò náà àríkè náà ṣe bẹ́ẹ̀ tẹ́ pé òun náà ti fi ìtàn balẹ̀ tẹ́ pé mẹ́rìírí ni sùkú gbọ́dọ̀ kó yan yàmá náà kẹ́rẹ́ torí pé òun náà ṣe dáadáa ní sáà tá a wà yìí ó tún wá gba ife ẹ̀yẹ́ tó lọ́rìn jùlọ lọ́mọ kéré jùlọ world cup yàmá gbà fún ikọ̀ spain torí pé wọ́n jọ parapọ̀ iṣẹ́ yìí náà ni ọ̀pọ̀ ọ̀kan máa sọ pé kí ni yàmá náà ṣe bọ́ọ̀lù mélòó gbá sínú àwọn bíi ti bẹ́ẹ̀ kọ́ ó ṣáà kópa ń bẹ̀ ṣóun nìkan ló kọ́ lọ ni ó kópa ń bẹ̀ a sì rí pé ìgbìyànjú tiẹ̀ náà ó jẹ́ ká mọ̀ pé ó dì sáàfù ẹ̀ ní líìgì wọn náà wọ́n gba ife ẹ̀yẹ tó làmìlàkà wọ́n sì tún gba kọ́pá dí rè àgbẹ̀gbàgbé ìhun náà bẹ́ẹ̀ labalábẹ́ ẹni yóò nǹkan márùn-ún gbé fún láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kọ́ kà yìí wọ́n dì sáàfù ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ tèmi lábala àwọn afàṣẹ kú àfàṣẹ yà parí read one oyekola scorpion nílé olùbàdàn olúyọ̀lé lọ́hùn ọmọ yìí náà níjà tí ó já o ní august 8 òun àti excel escobar justin yóò kọjá bẹ́ẹ̀ torí pé ó ti ń ṣe bẹ́ẹ̀ dáadáa ní òkè òkun lọ́hùn tó sì ń ṣe dáa ní mexico níbi tó ti ń fi ẹ̀ṣẹ́ dá pátánì sí àwọn alátakò rẹ̀ lára lọ́pọ̀lọpọ̀ tí ó wà ní august 8 lọ́jọ́ sátidé yóò tún jàjà míì tó lọ́ọ̀rìn red one scorpion

0: Good time moments. It's Kivo Creamer. Kivo Creamer.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Ọ̀rọ̀ orí ìṣègùn ni fẹ́ràn jù lọ. Òun náà bú tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wá rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pé ìfà máa fani lápò ìyá o. Ọ̀rọ̀ náà ló wá fẹ́ kí n rà báyìí. Òwúrò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìṣègùn tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Ọ̀rọ̀ ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣègùn Devon Kings ni ọ̀rọ̀ ìṣègùn tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Èké àbọ̀ padà sórí èso gbọ́dọ̀ sáwọn iléeṣẹ́ World FM Nasu dot nine kí n sọ fún yín pé ìfẹsẹ̀wọnsẹ̀ Bọ́lá Akíndélé under 15 football tournament ní ti ẹ pé yóò gbìnà yá lóòjọ́ Sátidé yìí náà ní ká máa nígbà ààyè fún un torí ọ̀pọ̀lọpọ̀ àmójútó tó péye náà ni wọ́n ti ṣe fún àwọn ìwé láwọn tí ó gbà ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ́kùnrin àti lóbìnrin ìfẹsẹ̀wọnsẹ̀ yìí bẹ̀rẹ̀ lọ́ bí ọdún mẹ́wàá sẹ́yìn bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹsàn rú ẹ̀ náà ni yóò tún gbìnà yá yìí ojú Sátidé náà ni ó wáyé pẹ̀lú àṣọ náà bá mi Èdùmarè wọ́n sì ní wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba náà láti gbárùkù tí wọ́n fún ìfẹsẹ̀wọnsẹ̀ kùkú yìí láwọn ọmọ kéékèèké lọ́kùnrin àti lóbìnrin under 15 boys and girls 32 teams fáwọn ọkùnrin wọn 24 teams láwọn obìnrin bó ṣe jẹ́ ní alábàrà mi ẹ̀yà dánú dúró ká máa fẹ́lẹ́ ṣe lọ ọ̀pọ̀ta kìlọ̀ iléeṣẹ́ bs media broadcast one number 6 everett way aláṣẹ abọ́ sọ́bù ládìpọ̀ lẹ́kọ̀ọ́ ókè ókè náà lẹ́mọ̀ọ́lọ́wọ́ kan náà ọlọ́wọ́ tì ní mi blessing àlòkù ẹ̀ṣẹ̀hun akọ̀dọ̀ onímú yín lọ́wọ́ láṣẹ ọ̀nàbà mi èkì èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nurudin sọlá udin lẹ́jí tì ní gẹ́gẹ́ bí àṣà mi ká tún fi lè pàdé lọ́la bye for now.

0: gbogbo ọpẹ kí gbogbo ìyìn kí gbogbo ipá àti gbogbo agbára kó máa jẹ ti ọlọrun ọba tó pọn wá mọ láti ọsẹ tó kọjá tó tún fún aláǹfààní láti wà ní orí ìtọ ọmọ tòní mo kára alé mo kí ìrọ ọnà mo kí gbogbo etí tó ń gbọ mi káàbọ sórí ìtọ ọmọ èmi ọmọ yí ọrẹ yí àbúrò yí mo dúpẹ olúwa dédèjì náà ló ń kí yí káàbọ sí orí ìtọ ọmọ tòní a kó ìgbìyànjú a kó iṣẹ a sì kó ọrọ ọmọ à ní ṣe lásán. Àwa tá a ṣọ̀rọ̀ ọmọ náà la máa jẹ wọn ọmọ ní agbára ọlọ́run iṣu ọmọ àjìnà jẹ fún wa nígbà tí iṣu ọmọ bá wá jiná tán fún wa láti jẹ kò ní bá wa lórí ìbùsùn àìsàn bẹ́ẹ̀ ni kò ní bá wa nínú sàárè ní agbára ọba òkè gbogbo wa pátápátá la máa jèrè àwọn ọmọ tí ọlọ́run fi fún wa. A fi àkókò yìí gbàdúrà fún àwọn tó diwọ́ disẹ̀ sínú àwọn aláboyún wa wípé lágbára ọlọ́run wọ́n á rù láyọ̀ wọ́n á sọ̀ láyọ̀ a gbóhùn ìyá a gbóhùn ọmọ ní agbára ọlọ́run. A gbàdúrà fún gbogbo àwa tó jẹ́ pé à ń wojú olúwa fún ẹ̀bùn ọmọ níní wípé ọba òkè a ṣí ojú àánú wò wá a fún àwa náà ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti fi mú ṣoyún láti fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n láti fi ọwọ́ wa gbọ́mọ jó àwa náà a bá ọlọ́mọ pé ní agbára ọlọ́run.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣọ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lóbì mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ọ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmísì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ó máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ọ má wà rárá.
2: Maggi star yóò sọ bí oúnjẹ tá a ṣe gbóhùn ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mímu gbàgbé.
0: Tó a kọ ọ̀rọ̀ mọ̀ lọ́sẹ̀ tó kọjá a ṣe àjọyọ̀ a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run lónìí náà pẹ̀lú à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti ìlú ògbómọ̀ṣọ́ àti àwọn olùkọ́ wọn tó jẹ́ wípé ọba òkè tú sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé a fi ti wọn tọrọ fún gbogbo àwọn ọmọ tàbí ẹnikẹ́ni tó bá jẹ́ pé wọ́n ṣì wà ní abẹ́ àwọn ajínigbé wípé kí ọba òkè kó dákundábọ̀ kó bojú àánú wo àwọn náà kó tún wọn kalẹ̀. A tún fi àkókò yìí gbàdúrà fún àwọn ọmọdé tó jẹ́ wípé bóyá wọ́n ń la ìṣòro kan tàbí mìíràn kọjá bóyá nípa àìnítọ́jú tó tàbí nípa ìpàdánù olùfẹ́ kan tàbí mìíràn wípé ọba òkè kó dákundábọ̀ kó tù wọ́n nínú kó sì bá wọn gbọ́ gbogbo ẹ̀dùn ọkàn wọn kó sọ di ayọ̀ fún wọn. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa tó wọ́n ti ń gbáradì láti lọ fún ọlùdé gbogboro àti máa ń sọ ní orí ìtọ̀rọ̀mọ̀ wípé ní àkókò ọlùdé kò kí ń ṣe àkókò tó yẹ ká tún máa wá kí ìwé bọ àwọn ọmọ wọ̀nyí lórí. Àwọn òyìnbó tó ṣe àkókò ọlùdé nígbà tí a bá ń kàwé tí wọ́n ní pé ó yẹ kí ìdádúró kó wà láti fi sinmi láti fi rí pé kí ọpọlọ náà kó ní kó náà kó sinmi kúrò nínú ẹ̀kọ́ kíkọ́ ẹ̀yin wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Tó bá fi yàtọ̀ sí àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n nílò extra touching bóyá olùkọ́ ti kọ́ wọn títí wọ́n ṣì nílò wípé kí wọ́n tún yìgbà ẹ̀kọ́ sí tàbí bóyá wọ́n fà sẹ́yìn tàbí eré pa àṣejù wọ́n nílò àmójútó nípa ti ẹ̀kọ́. Yàtọ̀ sí àwọn nǹkan wọ̀nyí ó máa ń dára lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ọmọ bá wà ní ẹnu ọlùdé wípé kí wọ́n ṣe àwọn nǹkan tó yàtọ̀ sí ìwé kíkà tàbí ìwé ká máa kọ̀wé ká máa kàwé ó máa ń darí pé kí ọpọlọ wọn kó tún mọ ohun tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe ní classroom ní yàrá ẹ̀kọ́ kíkọ́ ohun tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe ní yàrá ẹ̀kọ́ kíkọ́ ó máa ń darí pé káwọn ọmọ wọ̀nyí kí wọ́n tún kọ́ àwọn nǹkan mìíràn yàtọ̀ sí ìwé kíkọ́ ìwé kíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ohun tí wọ́n lè máa ṣe kódà àwọn iléèwé kan tó jẹ́ wípé wọ́n máa ń organize àwọn extra curriculum activities àwọn iṣẹ́ ṣíṣe tó yàtọ̀ sí ìwé kíkà ìwé kíkọ àwọn bí iṣẹ́ ọwọ́ wọ́n máa ń ṣe fún wọn nírò àkókò ọlọ́dẹ gbogboro báyìí ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ tó bá ṣeéṣe ẹ jẹ́ káwọn ọmọ yìí mọ àwọn nǹkan tí wọn ò tí ì mọ̀ tó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń kọ́ ní class àwọn bí iṣẹ́ ọwọ́ àwọn bí àwòrán yíyà tàbí àwọn bí àdìrẹ bí a ṣe ń ṣe kampala bá ṣe ń ní aṣọ òkè tàbí bí a ṣe ń fi òwú bá ṣe fi ń ṣe fìlà bá ṣe fi ń rin fìlà àti bẹ́ẹ̀ lọ tàbí bóyá àwọn oúnjẹ sísè lóríṣiríṣi bí ọjọ́ orí wọn bá ṣe tó sí tó jẹ́ pé a kì í fi bẹ́ẹ̀ rí ààyè tó fún wọn nígbà tí wọ́n yìn lọ sí èyí tí wọ́n wà ní ẹnu ẹ̀kọ́ kíkà kó tó di pé wọ́n gbòlódé àwọn oríṣiríṣi oúnjẹ tó yẹ kí wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn bó bá ṣe rí ẹ já fi ààyè lẹ̀ ní irú àkókò ọlọ́dẹ gbọgbọrọ yìí láti kọ́ wọn láti jẹ́ káwọn náà mọ̀ ọ́n ṣe àwọn ibo ni ó tún yẹ kí wọ́n lọ tí wọn ò tí ì lọ bóyá wọ́n fẹ́ lọ ṣọlódé níbì kan ni o tó jẹ́ wípé ọlọ́dẹ wọn yẹ tán bá lọ síbẹ̀ wọ́n máa tó rí ọgbọ́n kọ́ sí àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹ kó má tó jẹ́ wípé ṣe láti máa tún kó ìwé bọ̀ wọ́n ní ọpọlọ kó má wá sí ààyè látẹ̀tí wípé kọ́pọlọ náà kó nísinmi rárá ẹ jẹ́ kí wọ́n mọ nǹkan tó yàtọ̀ sí ti class ẹ jẹ́ kí wọ́n ní òye nípa àwọn nǹkan oríṣiríṣi tó wà níta tó yàtọ̀ sí nǹkan tó wà ní yàrá ẹ̀kọ́ kíkà ẹ jẹ́ kí wọ́n mọ sí nípa bí a ti ń ránṣọ ni o bóyá bá a ti ń gẹrun ni o tàbí bá a ṣe ń dirun àti bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣọ́lá ọmọpanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà lóbi mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, àrùn yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tash látara ọ̀wà súyà, àlùbọ́sà adé chili àti kòmọ́tìmù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mímu gbàgbé.
0: Àwọn kan tẹ ẹ̀wà tó jẹ́ wípé nígbà tí wọ́n bá dé láti iléèwé ní ọ̀sán tàbí rọ̀lẹ́ wọ́n tẹ̀ ti níṣẹ́ tí wọ́n ń kọ́ irú àwọn yẹn wọ́n á kúkú wulẹ̀ gbájúmọ̀ dáadáa wọ́n á gbájúmọ̀ dáadáa nírú àkókò ọlọ́dẹ gbọgbọrọ yìí àmọ́ tó bá wá jẹ́ wípé olùkọ́ ti wá kọ̀wé sí òbí tàbí alágbàtọ́ wípé ọmọ yìí ó nílò extra class o wípé èsì ìdánwò ẹ kò wúni lórí tó tàbí ó ṣáà nílò kó má ṣerépá kó má ṣe sí ààyè fún erépá tó àwa lè fi sin a lè sọ wípé kan máa lọ fún lesson èyí tí wọ́n máa ń sábà ń ṣe ní àsìkò ọlọ́dẹ gbọgbọrọ ṣùgbọ́n yàtọ̀ sí irú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n nílò extra class ẹ jẹ́ kí wọ́n tún kọ́ nǹkan míì ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n kọ́ nǹkan míì tó yàtọ̀ sí ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ní class wọn ọbọ̀ òkè á ran gbogbo wa lọ́wọ́ fáwọn tó jẹ́ pé a fẹ́ kí wọ́n lọ ṣọlódé ẹ jẹ́ á mọ ibi tí wọ́n lọ dáadáa àyíká bẹ̀ bóyá gbà táwa fi débẹ̀ kẹ́yìn bóyá àwọn kan tí ò tí ì kó wá síbẹ̀ wọ́n ti wá kó wá síbẹ̀ báyìí ẹ jẹ́ ká rí dájú wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká ibi ká ti fẹ́ ní kọ́mọ yẹn lọ ṣọlódé lámọ̀ ládẹmọ̀ nípẹ̀ ẹ má jẹ́ kákọ̀ lọ sọ wọ́n síbì kan wípé lọ́ba lágbájá ṣe ọlọ́dẹ ó lè ṣe grandma ó lè ṣe grandpa ó lè jẹ́ àǹtí ó lè jẹ́ broda ó lè jẹ́ uncle ṣùgbọ́n ẹ jẹ́ ká rí dájú wípé àwọn àyíká ibi táwọn ọmọ yìí ti fẹ́ lọ ṣọlódé ibi tí ó ṣe fọkàn tán ni ibi tó yẹ kó ọmọdé kó máa jẹ sí ni kó má jẹ́ wípé ibi tí wọ́n á ti máa kọ́ wọn ní ohun tí ò yẹ kọ́mọdé kó mọ̀ tàbí kọ́mọdé kọ́ ẹ jẹ́ ká rí dájú wípé a mọ̀ ohun to nsele ni ayika ibi ti won ti fe lo solude ye eje ka se ka se wadi ka de farabale ko to di wi pe amu won lo si ibi ti won ti fe lo solude se won fe eja di won abi ko ti won rara e ma je ka kan nipa fun won so ni gbogbo akoko olude yi eja kiesi ibi ti won je si e mo pe opo wa a ma lo bi se a de le di won mo bag lo bi se sugbon e ma wa je ka lo lai boju weyin to ba pe won ma lo sile won a se lesin yi na dodan ni ti won ba de kini ohun ti won tun ma se eja re daju pe ati fi gbogbo e aye gbogbo e sile a de ti se eto ye ki o ba le to debi wi pe okan awa na abale nibi kibi ti aba wa a da wa loju wi pe ohun gbogbo ni o wa bo ti ye ko ri o bo ki a duro ti lo ati ona wa a ni se lasan pe awon omo won yi a ki gbogbo awon oluko wi pe won ku ise a de ki awon akeko wa na eni to ba wa mu result dele eja farabale eyi to ba nilo ohun pe ka gboriyin fun eja gboriyin fun e to ba nilo ohun pe ki a ba wi boya fun esi idanwo to mu wale awon ise ti won ti n se bo eja ba wi pelu alaye ati itumo alaye ko ye idi ta se n bo wi e to ba wa nilo wi pe to olukan ni wi pe o ma tun klasi ye lo ni ko ki n dara n pe ti oluko ba ti ileiwe ba ti so pe omo yi o ye ko tun klasi yi ka e ma je ka wa titori emu kuro ni skul ye ko wa lo si ileiwe bomi lati tesiwaju e ja soro ye nitobi nibi pelu awon ileiwe amidi ti won se ni ko tun ka so obo ke a ma fun gbogbo awon omo wa ni ọgbọ́n ìmọ̀ àti òye láti jáfáfá lẹ́nu nǹkan wọn.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣọ́ aláìmọ̀pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtàkùrọ̀sọ onílàmù lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó ní òní àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmẹ́sìlì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ó máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ bí oúnjẹ tá a ṣe gbóhùn ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mẹ́lì gbàgbé.
0: Ọkọ pàtàkì lọ́wọ́ Ọlọ́run, ọba tó mú kéètò tó ní kó ṣeé ṣe. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yí olùgbọ́ wa pátápátá. Ọba òkè a fún wa ní àǹfààní láti tọ́ àwọn ọmọ yìí lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ àádẹ́jẹ̀rẹ̀ wọn ní agbára Ọlọ́run. A ké gbogbo àwa tó jẹ́ wípé ọba òkè lò láti mú kí ètò tó ní kó ṣeé ṣe. Títí dìgbà tá a tún máa pàdé èmi ni ti ní tòótọ́ mo dúpẹ́ Olúwa dídíjì. Aya wọn nílò làǹlá tẹ̀. Afa yo pade.

Application.

Titi.

0: orílẹ̀-èdè míì fún ayédèrú iṣẹ́ lórí ayélujára tí wọ́n bá ti wá kó wọn débẹ̀ tán nígbà tí wọ́n bá ti gba gbogbo ìwé ìrìnnà wọn ó ní níṣe ni wọ́n mọ́ fi wọ́n ṣe iṣẹ́ jìbìtì lórí ayélujára abilékọ bello ní iṣẹ́ jìbìtì orí ayélujára yìí ó ti fẹjú sí kọjá bẹ́ẹ̀ tó sì ní àjọ naptip kò ní fi àyè gbà á mọ́ bó ti wù kó mọ́ torí àwọn ti ṣetán báyìí láti gbé pẹrẹgì kaná pẹ̀lú àwọn ọ̀daràn tí wọ́n sọ iṣẹ́ burúkú dìṣẹ́ ajé wọn nílẹ̀ òkèèrè àwọn ọmọ orílẹ̀-èdè russia méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ẹjọ́ kan tó fìdí kalẹ̀ sí luanda tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè angola ti dálẹ̀bi ìwà ìgbésùnmọ̀mí oṣù kẹjọ ọdún tó kọjá ní ọwọ́ ti àwọn méjèèjì ọ̀hún lórí wípé wọ́n ń ṣe àgbékalẹ̀ àwọn ìfẹ̀hónúhàn tako ìjọba orílẹ̀-èdè angola tí wọ́n sì ń gbé àwọn ìròyìn àìtọ́ jáde lọ́nà àti bojú wo ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè náà eléyìí tí yóò wáyé lọ́dún tó ń bọ̀ ẹni àkọ́kọ́ ni igor ratchin ti ilé ẹjọ́ rán ní ẹ̀wọ̀n ọdún mọ́kànlá nígbà tí ẹnì kejì rẹ̀ tó ń jẹ́ òǹgbùfọ́ rẹ̀ lev lakshtanov tóun tiẹ̀ tó tẹ́wọ́ gba ẹ̀wọ̀n ọdún mẹ́jọ nílé ẹjọ́ bó tilẹ̀ jẹ́ wípé agbẹjọ́rò ọmọ orílẹ̀-èdè russia kan ó ti kọ́kọ́ béèrè fún kí wọ́n gbé ìgbẹ́jọ́ náà padà sí orílẹ̀-èdè russia kí ìgbẹ́jọ́ sì wáyé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn orílẹ̀-èdè méjèèjì ṣùgbọ́n tí orílẹ̀-èdè angola kọ̀ tó sì gbé ẹjọ́ kalẹ̀ ní tiẹ̀ ìmọ́tótó borí àrùn bọ́yẹ ti ń borí ooru lóòótọ́ kágbálé kágbàtà ṣùgbọ́n ẹ mọ́ jẹ́ àdá sójúṣàn omi tàbí sójú àgbàrá torí ìkún omi omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù lásìkò tí òjò ṣẹlùlẹ̀ yìí a ní ṣòfò ẹ̀mí a sì ní ṣòfò dúkìá ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ ṣùgbọ́n ká tó mu wá sópin ẹ jẹ́ á gbọ́ àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i amúwá fún yín pé iná ṣẹyọ ní ilé ìtajà ìgbàlódé shop just right tó wà ní ẹgbẹ́dá ní ẹ̀ka ọjà ọ̀hún níbi tí wọ́n ti ń ta àwọn ohun èlò ilé tó ń loná tó sì jóná ráúráú àjọ nafdac ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àṣẹ fífi òfin de ọtí inú ọ̀rá pélébé nípa wíwọ inú àwọn ọjà ilé ìtajà àti ilé ọtí gbogbo jákèjádò orílẹ̀-èdè nàìjíríà bákan náà la mú wá fún yín wípé àjọ naptip ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú sí pẹ̀lú bó ti ṣe bẹ̀rẹ̀ sí ní gbógun ti ìwà jìbìtì orí ayélujára nílẹ̀ òkèèrè amúwáṣe ti gbọ́yìn wípé ilé ẹjọ́ kan tó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè angola ti rán àwọn ọmọ orílẹ̀-èdè russia méjì lẹ́wọ̀n lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí àti àmì ṣíṣe ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ láṣàlẹ̀ tòní títí ìgbà míì tẹ́tù láǹfààní láti mọ pàdé wa olóòtú ìròyìn òun ni frank ọlọ́run ní ṣọlá àdúrà mọ́ mi balógun ló kọ́ mi ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti gbọ́ wa.
1: ìdìmọ̀ lọ́dí rí ẹwà fákùkọ ohun.
2: ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ.
1: ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ ohun.
2: ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ. níbi ká fẹ̀jẹ̀ àtìpọ̀ lọ́wọ́ wọ́n ṣèròyìn.

àwa ẹ̀dá wá ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ òru ayé ta ni jẹ́ ọmọ ọlọ́run ta ni jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyéso níbi tí a ti ń yànnà náà ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gradley láti ọwọ́ abdulrasheed lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rùú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyéso aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rùú wednesday láti aago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ́ o.

0: John Vance, 3-in-1 chocolate. Enjoy in
1: Fẹ́lá ni kẹ́ẹ̀ play.
2: Ó ti àṣẹ la fẹ́. Hip hop ni kẹ́ẹ̀ play yọ.
1: Ṣé ilé ìjó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ. Èmi ti fọ̀kánu, ijó alẹ́ òní. Ẹ dá yànmọ́.
3: Ẹ bẹ̀lẹ́ o, kí ló fa tó tó lù?
1: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
3: Bàbá àgbà tẹnu dẹgi lójú ṣe o, mo ní ògbógi bàbá àgbàdúrà nígbà. Mo sọ̀pálù.
2: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Ewé ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgbúra lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Daily Ara Bus Stop, off Abarajẹru, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
4: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì, ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹníbẹ́gi lójú ìlú Màká oníṣègùn.

0: ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀ sì dárúkọ yín.
1: Orúkọ mi ni Bàbá Àgbàtẹ́ ní Bẹ́gi Lójù, ìlú Màká, Oníṣègùn.

0: ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọ́n ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kẹ̀ sì dárúkọ yín.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú. Ìlú Màká Oníṣègùn tí ṣe gbégbá ṣe bí àwọn náà nìyẹn. Ìwọ tọ́wọ́ ẹ̀ kú abẹ́gbẹ́ kara kú tọ́ tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
2: Ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Gerol Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye. Ọ̀rìn ìwọ̀n kú wọ́gú, ọ̀rìn ọ̀rìn tẹ́kùnùbà àti ìrìn di ọ̀rà fún wọn. Ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú. Bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ títí ó di bẹ́ẹ̀. Tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Gerol Ikotun.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí lètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni. Ìtẹ́lọ̀ mi ti máa bọ́ lọ ṣàánú wa. Tó bá gbé wá ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́sẹ̀ ń gbọ́ mi pábẹ́lẹ́ mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀yìn lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí sáníkóra fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yìn dẹ́ rò pé bóyá ẹ mo fi lọlé kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sẹ́ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa ṣe kò sẹ́ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ á ti mọ̀ pé àdúrà ti gbà kówó tó gbéra lé ni tó bá ti rá pẹ̀rẹ̀ gbígbé ọ̀hún rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn gbogbo apá oromi ẹgbẹ́ kara oromi àti gbéra gan bá ní pàtí àyè òní lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bù òní járógun à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́ọ̀dẹ jẹkẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn ìjùká gbé ìgbésẹ̀ ẹ̀kọ́tọ̀
2: Délé Ara bus stop off Abara Gerol Ikotun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
1: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ́ ẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewétegbò tí ó mú kára yín ṣe kébékébé ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà lẹ́ni bẹ́ẹ̀gì lójú ìlú Màká Oníṣègùn ìbílẹ̀ tó ń gbé orí àtẹ̀gbò sọmara yín lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò mi tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbi tá a bá lọ tá a bá sáfíìsì ẹ̀nà pé lè takú gbogbo ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tọ́ tí ń jẹ tọ́ tí ń mu tọ́ ń gbádùn tọ́ ìjọ tọ́jú ara ẹni tọ́ máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ra wọn àwọn tiwọn jùdọ̀ irọ́ náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lé gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ kan mí ni ẹgbẹ́ kan ara mí ni tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
2: ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Gerol Ikotun.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
4: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ọ̀pọ̀ ló ti náwó tọwọ́ ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí ẹlòmíì máa sọ pé Ìkọ̀tún jìnà o.
5: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín mọ́. Kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú.
1: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ ti náwó gbáwó náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́run máa jẹ́ àárín. Ogun wàhálà yà ń lù pìpì. Àyìn tó ẹjọ́ bèrè ń létẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá. Àwọn alẹ́ àbí wo sọ̀rọ̀ gbọ́ obìnrin ni. Gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à sọ yẹn. Ṣùgbọ́n ìwọ tó bá wá wo ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tọ láìsàn kan sí kejì inú àgbára ìwọ kà sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe tọba ti dé lórí gbogbo nǹkan kọ́lá lè máa fẹnu bà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ń ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí. Màpá ìsàn àtàrùn tán àbá ti bí lọ máa bọ̀ sí.
2: Nọmba 20 Amoka Street, Délé Ara bus stop off Abara Gerol Ikotun.
1: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọlọ́run ò ní sọ wá bẹ́ẹ̀ tí ó máa tiro. A tó ń ṣe àfi wọ́n ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀. Téèyàn bá ti rí pápá ń kú ni, ẹsẹ̀ ń kú ni. Àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí. Ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi. Tíná ti di gbogbo ara. Ó máa ń fa kíṣà ara. Àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì. Ọjọ́ orí máa ń fà. Alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márúgbó ta kéde. Lọ́dọ̀ bàbá àgbà tẹni gbogbo tó bá ti dẹ́gbẹ̀ẹ́ wọn náà ni. Bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀. Kí n gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ.

ẹka bọ padà sórí ètò ẹmbà yìí jẹ lè ṣe bond fm 92.9 gẹgẹ bí mo ṣe ń sọ lọ ẹ jẹ ká kíyèsí ara ẹ jẹ ká ṣọra wa lásìkò tá a wà ẹ jẹ ká bá àwọn ọmọ wa sọrọ ká bá àwọn sọrọ ká sọ fún wọn tó ń lọ lọwọ tẹ ẹ bá ti ń lọ iléèwé yín ibi tẹ ẹ ń lọ gan ni kẹ kojú mọ àgbàlagbà gan ibi tó ń lọ ni kò kojú mọ máa wòran ẹlòmíì ìran bá jẹ kó má tí ì rí nǹkan kan báyìí yóò máa dúró yóò máa wòran ni ṣé yẹ kí èèyàn máa wòran ibi tó bá ti ń wòran ní tí ò yẹ kó ṣẹlẹ̀ wọ́n ṣẹlẹ̀ wọ́n lè mú fóònù ẹ lápò ẹ ibi tó o bá ń lọ máa lọ ọbẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ àní rárìn rà o ẹ jẹ́ ká kíyè sára àbàwọn psp lẹ́ẹ̀kan sí àwọn akólẹ̀ kó dọ̀tí kí wọ́n jọ wọn akólẹ̀ adéjùmọ̀ b street ní orílẹ̀ ní àfárí ogun ilẹ̀ pọ̀ ó pọ̀ ń bẹ̀ kí ló dé ẹ jọ nítorí ọlọ́ọ̀lọ́ la fi bẹ̀yìn ẹ jọ ànírógun àjàkálẹ̀ àrùn ẹ jẹ́ ká kíyè sára ẹ jẹ́ ká ṣọ́ra wa ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o lásìkò táwọn ọmọ wa tí wọ́n ti ẹ̀yìn ṣe tí wọ́n máa wà nílé fún ìsinmi ẹ jọ oníkálukú tọ́jú ọmọ oníkálukú kíyè sára ẹni tá a dágbére fún kò ní mo bẹ̀ta lọ. A ò nítorí àwùjáde kí tó tọ́ lẹ́nu ọpọlọwọ agbátẹrù ètò mi olóyè kẹ́hìndé kalẹ̀jáyé baálé otumara olótú ètò mi alàgbà túnjọ lálẹ́kan èmi ọmọ yín mojísọ́lá orítókẹ́ adéníjì ló ń kì í pé ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́ni gbogbo tẹ̀tí ń gbélé iṣẹ́ bond fm 92.9 ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti sí wa ó dàárọ̀ ẹ má báyé jẹ́ o ẹ má ṣàyé bẹ́ẹ̀ ti báyé o ẹ kíyè sára o ìwọ tó lè wòran bá wòran gbé ẹ lọ nìyẹn wọn ò ní gbé wa lọ lágbára ọlọ́run ó dàárọ̀.

ni àwa ìdá wá ṣe nílé ayé níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀ níbo la ń lọ ọ̀nà wo ni a fi ń gbà sí ẹlẹ́dàá tó dá wa sáyé kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀rọ̀ òun ayé ta ni jẹ́ ọmọ ọlọ́run ta ni jẹ́ ọmọ ènìyàn ẹ pàdé wa lórí ètò ọgbọ́n olúwa káyéso níbi tí a ti ń yànnà náà ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́ ìfiránṣẹ́ gradley láti ọwọ́ abdulshin lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá ààbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá àǹfààní wà láti bèrè ìbéèrè nípa ìyè àti ìṣẹ̀dá ẹ má gbàgbé ọgbọ́n olúwa káyéso aago mẹ́wàá ààbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá lórí ìkànnì bond fm 92.9 ní gbogbo ọjọ́rú wednesday láti aago mẹ́wàá ààbọ̀ àṣálẹ́ títí di aago mọ́kànlá ẹ kú ìkàlẹ̀ o.

bọ̀ yóò bá yìí bọ̀ bá wúsá kí ni yóò tẹ́ bẹ́ẹ̀ bọ̀.

0: 71143 abi 08022613442 08022613442.
1: Nlẹ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà. Ohun tí ò bá tí ṣe ni rí kí a wò sàn. A ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Nlẹ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyìn ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyìn náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òyìn nípa àìsàn oníbẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
0: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́jú pé ní yóò lè ṣe ń dòde bó ṣe yẹ kó sí ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú rántí tiẹ̀ ará ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìgbélẹ̀kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè òyìn láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó gbá bẹ́gbẹ́ bàbá òkè òyìn ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọdún sì bá wa sí.
1: Bàbá òkè òyìn ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ yìí pé ní iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ tí kwárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgbòmọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gbòrògbò ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì ń bẹ́ nǹkan ó máa rìn káàkiri inú ara títí ẹ̀mí àbí kí inú ara bẹ̀rẹ̀ sí táyàn ẹlòmíì ń bẹ́ òtí ẹ̀ nílé rórun sùn déédéé kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì òtí ẹ̀ ní rí gbọ́sẹ̀ ṣe déédéé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìsáfá kó máa fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o ìdòrí bàbá òkè o mọ nǹkan méjì bú iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ tí kò ní jẹ́ kéèyàn rìn déédéé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédéé kí sàlẹ̀nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí rẹ ẹlòmíì ẹlòmíì ń bẹ sójà sí ìgbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rorun sùn déédéé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ ìgbọ́ máa rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí táyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbókè o ìwọ náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o. Bàbókè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbókè o wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
1: O lágbára o ohun tẹ́dọ̀ ò bá máa ṣàgbára o inú ìmọ̀ wípé àìsàn inú ṣara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àti bẹ́ẹ̀ ṣe ń là yé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa kásẹ̀ ètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jọ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyà tó ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
0: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọkùn púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ̀rọ̀ nípa bàbá tó bí bàbá bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n àná ni ajẹ́gùn àdáyébá yìí nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé nipa ti won wa ba pade won ti saso tole pe ti omo omo mi ba ti bi mo okunrin ni ke gbe le lowo o ni won ti wa ku pe baba ofin o abi chu to nbe ni ma je gun daye ba ti wa o ti ya to bi je pe ni ade gun daye ba o ni won pe nu
1: ka bi se le ni mari
0: bo bi ja se pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baba ofin o awon na ma ri pe olodum be lodo baba ofin o to olodum ba wa se
1: I do pe fun Olorun yi pe o n ba yin lowo ti be se n ta bayi te n to Olorun je ko di eran ni di mo lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa farabalẹ pe tori awon elomi ti won tete ri nkan
0: baba oke o ti wa ni shop number 10 e Oyekola Plaza ni waju Odipala Church ni Jakande Gate ni Sono o ti be ni baba oke wa ero ibanisoro ti ele pe baba oke ozi 080-944-71143 Lekazi 080-944-71143 Abi 080-226-1-3442 080-226-1-3442 Afi ni ero igbalode yita ma fi ti awo se o fa won ni ti won o ma foju ri gbogbo n to sele ninu ara o si ma ri awon ipenija to baba isan kokan pelu ase lodo olorun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro se baba oge ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deepa Life Club ni Jakande Gate ti Sono ibe ni baba oge wa
1: o le ti gbo yen gbogbo eniyan ni wa fu ya ko koja si shop number 10A to ba tin bo lati solo bayi bi eni pe o lo si ikotun to ba ti de Jakande Gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deepa Life Church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baba oke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi agbo ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baba oke o o digba kana
2: kere o a ri te ri te e ni mo ti o roju koko bayi
3: oju mo si ri ti awon ti won bo je
2: ah o mo le se
3: eni ba ye bo se ni fi koko fi koko bi eni bi le so kidi le ka to wo bu fi yo be ni se ti ni lo ko lo se de re lanu beke o ke pe o ni ti to sa de da je ona ti o ti kari wo ni bi ko lo to fe nu ko o
2: ah aisan ta ni mo se ko ibi wa ni si se bayi ni mi fe ni
3: se emi ni ma se so fun pe ka le mu ji to ara yin bere ba o fe ga ma kari o o le mo ji baba oke o
2: wọ́lẹ̀ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ màláyé tó gbé ìjà ilé rẹ̀ fún gbòjẹ́ ọ̀pẹ́ ìdóre gbòrògbò ara títa jẹ ara títa ara yíyí tó ń bàtà ó máa bẹ́lẹ́ sọ̀rọ̀ ènìyàn kò fún ọ kọ́dọ̀ máa ṣẹlẹ̀ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbin ṣe bàbá òkè o ní gbòjẹ́ àtúrà lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dáni bílẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deepa Life Church Jakande Gate Egbero Isolo Ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 080-944-71143 Baba Oke o, emi ko bi gbogbo ibeere bẹ.
4: Bond FM 92.9
5: fọ́nrán abita ní gbígbà aládùúrà fún gbogbo apẹ́kẹ́ ọba ọba mímọ́ sọ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ lálẹ́ tòní. Fọ́nrán abita ní gbígbà aládùúrà fún gbogbo apẹ́kẹ́ ọba mímọ́ sọ ọ̀rọ̀ wa dayọ̀. Ẹyin èèyàn mi ò ṣe wà pa bó ni fọ́nrán abita mà ló tún rán mi sí yín o. Wọ́n ní kéèyàn àti wá sọ ọ̀rọ̀ ọmọlúàbí ká wá sọ ọ̀rọ̀ papọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn. Fọ́nrán abita àwọn ni wọ́n ní bó ni o ṣe ògbẹ́ ń lọ déédé ọlọ́run ní fi wá sílẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì bá tilẹ̀ kò tí wọ́n bára wọn sọ tí wọ́n rojú. Òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá bára wọn sọ tí wọ́n rẹ́ni jáde irọ́ bẹ́ẹ̀ ni o. Fọ́nrán abita wọn láwọn olóòótọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ bá wa sọ lálẹ́ tòní. Fọ́nrán abita tó gba la mọ ọtí tá à ń sọ yìí pé ọtí gbogbo òru ti gbà báyìí pé òní baba ńlá baba tú baba baba bita. Fọ́nrán abita wọ́n wá ní kí n rán jẹ́ iṣẹ́ yìí fún gbogbo ẹ̀yin oníbàárà wọn. Atọ́kùnrin àtobìnrin tó mú fọ́nrán abita pàápàá jùlọ láti a mọ̀ pé ó pọn dandan kí a pé ọdún 18 sókè ká tó fẹnu kan fọ́nrán abita. Ìwọ́n tó ń ta má ta fún ẹni tí ò bá tí ì pé 10 years sókè. Ìwọ́n tó ò bá tí ì pé 10 years ìkìlọ̀ pàtàkì rèé lati ile ise to pon foran habitat ma mu tori olohun ko ba ofin won foran habitat won wa ni nje o je mo pe foran habitat ki se osi to je pe o wa lati pa awon eyan lara idi niyan ta fi pon lona igba lode lona to to to fele lenu ifele re lenu ko wa tumo si pe ko mu mukumu ko mu amupara foran habitat ko fe ki iwo to mu ohun ko wa di idakuda tori pe ohun foran habitat igbadun ni foran habitat wa bon koda ani foran habitat ko di gba to ba mu foran habitat to wa di to wa se kini to wa soju balabala to nbiju to nlaju to wa ntaki don subu to wa so fun awon eyan pe edakun eh ta lo je bata ni eh moto mi kilo te je mi awon obere odi ibere ti o ba gba mu ibere ti o bori pipegbe ti o bori pipe mu foran habitat iwo to ba mu o mo pe o godo ba de bi pe ojo ola re tin poluku musu rara o foran habitat sa se lue foran habitat wa fun awon to mo itumo ka gbadun ara wa ka saye ka se faaji ka tira wa si afefe to gbadun afefe igbadun tumo si pe se faaji mo ni won wo won na mo ti mo so o lolufe foran habitat to je en olumu foran habitat o gboro mo ku gboro mo foran habitat pelu ila kayi ni o gboro mo gba to ti ba e lara mu de ibi to ti ko igba to n ba lati dawo duro e wa foran habitat ni pe ko mu ko lo sile gbose ko se gbose worowo ko jeun daada ko sun bolo n fe ba wa to si lai fi pa mu ke sere fe ko gbadun e ko se kini e keje keta e keta e kerin e karun e kefa e keje foran habitat ni eni ba mu foran habitat ko ye ko ma wa so pe mo lana yen e moto fe gba ohun toro won ti dada foran habitat o si fun yen o foran habitat o gboro mu foran habitat won ba enu ko to da mi ni gota rara o ki se eni to je ololufe foran habitat ni rara o foran habitat ko gba ki o mu oti ton ko wa de ni to nse leya tawo ni wa wo lawo re awosukun to ra lawo re ni won wo da mi enu rara o tori no foran habitat ji oti to rewa awon arewa okunrin atobirin lo si mu ona ti won gba gbe kale sinu igo enu ike e mo ko foran habitat oti awon to ya yi o ma je ki opolo re pe alafia re a munodoko opa yin a na dada okunrin a duro gbe bi okunrin obirin a duro gbe bi okunrin bi ni wa ronu tarata sona to to four habitat ku ma be ti ta lo ya mi ni bata ba o mo se de bi adakun ta lo wa orule yi ta lo wa sile yi rara o ti koja iye niyan four habitat so bebe four habitat se ko mu ohun ni won ko mu lasiko to to mo mu four habitat to ba ma wa ko yi wa ko fe amojuto to peye foran habitat o faye gba se ko mu ohun to ba ma wa ko to ba ti mu foran habitat ma wa ko to ba ma wa ko ma mu foran habitat tori pe foran habitat fe igboya foran habitat fe alafia foran habitat fe abo foran habitat won fe iwa nipo to da papa yes class lawon eyan gidi foran habitat ni jo ni fi olorun ba be iwo to ba mu foran habitat fi lakayi mu o fi opolo mu mu mo ni won ko le ba ri tola mu mu ti ni mo ni won ko ma ba te ko le ba mu tola ninu iyan gan ninu yin foran habitat en to ba mu ko ni lo so mo opona o tabi ero amunawa transformer o apolo nbe foran habitat o fe o a fe ni ti o ma du bi ure kiri o rara foran habitat ko fe ejo en foran habitat mo ni won mo pelu la kayi mo pelu ifokanbale mo ni di to je pe iwo gan le mu yogan pe mo mu foran habitat o se to da lapo ara mi lara mi tori na foran habitat ni gbogbo ti tori na foran habitat ni aye fe mo se fe ko ma mu foran habitat ni ko ri wa ile itaja kaakiri ti o ba ti pe odun mejidinlogun ma mu foran habitat ko si si fun alaboyun tori foran habitat o ni oti ninu àmọ́ gbogbo ọkùnrin àtòbìnrin tó fẹ́ ìsìnkíni tó fẹ́ dúró dédé four habitat ló dára jù kẹ́ máa mọ̀ four habitat.
4: mú pẹ̀lú ọpọlọ mú mọ níwọ̀n kò sì mú pẹ̀lú làákàyè pẹ̀lú.
6: Point FM 92.9 Point FM 92.9 Point FM 92.9

0: mo kí pé ẹkú àsìkò yìí mo gbé àlejò ìka bi tiwa ní ilé agbára wọn gbẹ pẹlú mi mo ti yóò sì ṣe wá láǹfààní òun náà wọn mú wa fún wa káàbọ̀ sà.
1: Ẹkú dédé àsìkò gbogbo tí ń tó ń gbọ́ mi o. Orúkọ ẹ̀mí tá ń gbọ́ ẹ̀ ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbèmí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
0: Bàbá ewégbèmí, bàbá ewégbèmí, orúkọ yín ó gbalẹ̀ ó gbàgbòrò nípa lílo ewé àti egbò fi ṣe tọwara ilé orí. Ọ̀nà wo ni iṣan ara ń gbà ṣe àkóbá fún àgọ́ ara?
1: Ẹsẹ̀ àtọkùn, iṣan ara dàbí òpó tó gbé ilé dúró. Tí òpó yìí ò bá ti dúró dáadáa, ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró ń bẹ̀ dáadáa, ara náà ò ní àlàáfíà.
0: Kàbíyèsí ara ò lálàáfíà. Irú àìsàn míì wo ni ó lè máa ṣe èèyàn tó lè mú àkóbá wá fún iṣan ara?
1: Ẹsẹ̀ àtọkùn, ẹni tó bá ti ní àìsàn tí a ń pè ní ìtọ̀ ṣúgà.
0: Ìtọ̀ ṣúgà.
1: Bẹ́ẹ̀ni, ó ṣe ṣe kó ṣe àkóbá fún iṣan ara.
0: Lágbára.
1: Àbí tí èèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́, elétan bàbá wa ń pè ní òkú àtọ̀sí. Àbí kòkòrò àìfojúrí.
0: Kí ni a tún ń pè ní kòkòrò àìfojúrí?
1: Bẹ́ẹ̀ni, kòkòrò yìí ó máa ń kóbá iṣan ara ni. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé inú iṣan ni ẹ̀jẹ̀ àti omi ń gbà kọjá. Tí àwọn kòkòrò yìí bá ti wá lè kọlu iṣan yìí, ó ṣeéṣe kí ẹ̀jẹ̀ má lè kọjá, kòmẹ́ra má lè kọjá nínú iṣan yìí, bó sì tó àti kò ṣe yẹ.
0: Bàbá ewé gbè mí, kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ pé nípa iṣan ara òun ni ẹ mọ̀ jù. Ẹ sì kọ́ṣẹ́ ẹ mọṣẹ́ ẹ tún gba nlé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ lọ sókè òkun ẹ tún mọ̀ pa dáadáa. Irú àpẹẹrẹ wa ni èèyàn lè máa rí lágọ̀ọ́ ara.
1: Ìwọ tó ń gbọ́ mi nílé, tó bá ti di pé àti gbé apá di ogun àti gbé ẹsẹ̀ ó di ogun. Tí ọwọ́ bá ti ń kú tàìtàì, tẹ́sẹ̀ ń kú tàìtàì, láti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ó lágbára. Àbí ìwọ tó ọba jí láàárọ̀ tó jẹ́ pé gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ro ẹ́, ó yẹ kó ti mọ̀ pé iṣan ara rẹ ti ní pè ní dání.
0: Ṣé àwọn tó máa ń bẹ̀rẹ̀ rìn tí wọ́n rìn dé lórí bíi àmà rìn ṣóṣòṣó ṣé ká ní pé iṣan ara tún dà nílàmù?
1: Ẹsẹ̀ àtọkùn, ìwọ tó ọba ti ń bẹ̀rẹ̀ rìn tó jẹ́ pé ò lè nàró láti rìn dáadáa. Àbí ìwọ tó jẹ́ pé tọ́ba rin òpó iná méjì sí mẹ́ta wá ti máa mí kúlekúle, ẹlòmíì a máa pariwo bàdílé ni, a máa pariwo ìtìkálọ́la, a máa pariwo ẹsẹ̀
0: lọ. Ẹlòmíì a máa jókòó díẹ̀.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, ẹlòmíì a rìn bí àjókòó díẹ̀, ẹlòmíì a rìn a máa mí kúlekúle. Bàbá iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
0: ni. Ṣọ́jọ́ orí ní nǹkan ṣe pẹ̀lú iṣan ara yìí?
1: Ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara, ṣùgbọ́n gbogbo àwọn tí iṣan ara yín dà láàmú náà kọ́ lọ́jọ́ orí, ẹlòmíì àìkí iṣan ara ni.
0: Ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí gangan.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rẹ̀ 08062729575. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. Ọ́fíìsì bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ park K2 nílùú Èkó.
0: Àwọn míì wọ́n máa ń sọ wípé àwọn ò rí oorun sùn, orun wọn máa lago, ara máa ta wọ́n fò bí ẹni pé wọ́n fi àtàpàrà àbí ara máa ru wọ́n. Ṣé lè náà ṣe ní nǹkan ṣe pẹ̀lú iṣan ara?
1: Ìwọ tó bá ti ń rírú àpẹẹrẹ tí ẹ dárúkọ yìí náà, iṣan ara ẹ ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn. Eléyìí tó tún wá fara pẹ́ ni pé ọfà ara, ọfà ara wà lọ́tọ̀, iṣan ara wà lọ́tọ̀. Àwọn míì máa ń fi oògùn ọfà láti fi wo iṣan ara. Àmì a máa fi oògùn iṣan ara wo ọfà ara. Àmọ́ nílé-iṣẹ́ bàbá ewégbèmí, a ti ní ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò.
0: Tá
1: a fi mọ̀ pé nǹkan báyìí ní ń ṣe yín. Tá a fi ní máa fi oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá.
0: Orí ẹ̀rọ fi ní ẹ̀mọ́ pa ẹ̀ dáadáa.
1: Bẹ́ẹ̀ ni àtọkùn.
0: Ṣé iṣan ara yìí, òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọ ọkùnrin tí òfin lè ṣe déédé?
1: Ẹsẹ̀ àtọkùn, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nǹkan pè ní ọlọ́mọkùnrin gan, iṣan ló gbé dúró. Tí àwọn nǹkankan bá ti wá lè kọlu iṣan yìí, ó ṣeé ṣe kọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ.
0: Ẹ̀mí àwọn ṣe ẹ̀kọ́ adákú.
1: Bẹ́ẹ̀ni, ẹlòmíì tó bá tẹ̀ ti gbèrò pé kó o ṣe bẹ́ẹ̀ tó bá yìí débẹ̀ láàárọ̀ kan wà lẹ́wọ̀ ẹ̀sìn. Àdúgbò tó ti ń ṣe bíi ẹ̀mẹta bíi ẹ̀mẹrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àti ṣe ẹ̀kan ní ìsìn ó dogun fún ẹ̀. Àbí ìwọ ọlọ́mọkùnrin tó jẹ́ pé nǹkan tiẹ̀ kéré sọ́jú orí ẹ̀.
0: Ojú a máa jẹ́ àti
1: ẹ̀rọ ìgbà ìgbà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Kò sí ní ti ṣe ni tí ò ṣe wòsàn àtọkùn. Àmọ́ mò ń fi àsìkò yìí sọ pé tí ó ń gbọ́ mi nílé pé tẹ́ ẹ bá dọ̀dọ̀ bàbá ewégbè mi ẹ̀ ní kábàámọ̀ pé ẹ̀sìn wà. Gbogbo wa la mọ bí ìlú ṣe rí àfi ara nìyẹn. Tẹ́ ẹ bá kọ́ délé iṣẹ́ wa ẹ kọ́kọ́ di àǹfààní ẹ̀dínwó. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575. Ilé-iṣẹ́ bàbá ewégbèmí wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.
2: Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti ilé-iṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bàdẹ̀ ṣe rìn láńkó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always. We must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, gold earring and the like fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórìíra ẹ̀. Please don't try to look like anyone, but create your own fashion style. Àwọn jewelry wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lò wọ́n lọ church àsálà tù fatí àwọn wà ń bẹ̀ ẹ lè lò wọ́n lọ sọ́fíìs ẹ lè lò wọ́n lọ sọ́jà ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yìí àwọn store ẹ lè lò wọ́n kẹ look good kẹ ma dazzle ẹ lè pe Andy Jewelries and Accessories sórí 08023496546 08023496546 e de le tuba so lori whatsapp bakana lori number 08023496546 and our jewelry's running gold replica to pe e ma lo la lope to wo de tu gara e ma re won lori shirishi ni ambi jewelry's and accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Andy Jewelry and Accessories sorry 08023496546 08023496546 e de le tuba so lori whatsapp bakana lori number 08023496546 e se gan

lọ́wọ́ ọlọ́run ọba mi yègbé nìkẹ́ awúwọ mọ́sẹ̀ ẹgbẹ́ àríró àlá ọlọ́run àríranjù lọ gbẹngbẹlẹ kú tí ò ṣe dá méjì ọ̀pátẹ́rẹ́ tó kẹlẹ̀ tó kọrùn aláàfin àjọbọ ìwọ ni mo ṣèbà fún lálẹ́ yìí àtúnṣèbà àwọn èèyàn bábà mi ò ìbàrẹ́ o torí ìbàbà bẹ́ẹ̀ ni là á kọ́kọ́ jú ẹ̀kú lé o ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní gbogbo ilẹ̀kílẹ̀ ẹ̀káàbọ̀ sórí ètò ìtọ́wọ́ ètò yín ètò ọlọ́run ọba mi èdùmọ̀yé àràgbélayé pátápátá ọgbọ́n mo dúpẹ́ fún o porogodo ìmọ̀ ẹ kú àtàárọ̀ o sálàáfíà lábáyé o ẹ kú iṣẹ́ òní ẹ dẹ̀ kú àfọmọ́nìyàn ṣe porogodo ayé òní lù fún ijó taiwo salami lórúkọ mi hajj bẹ́ńtọ́ làwọn kan ń pè mí àpọ́sù rẹ o lórí ẹ̀rọ agbágbé bond fm la wà lálẹ́ tòní 92.9 gbúdugbe ọjà lálẹ́ òní o àràgbélayé ìta àmùsọ lónìí yóò lágbára o ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ èjìká tí ọ̀jẹ́ kẹ́wù ọ̀bọ́ iléeṣẹ́ anímọ̀káyé bàbá tápà àwọn ní sọ nípò owó ètò yìí number 62 santos avenue abúlé ìgbani kalẹ̀ sí ẹ̀yìn kọ́ yìí gbúdugbe ọjà lálẹ́ òní o ẹjẹ́ ìdílé iṣẹ́ wọn pa ìpadàbọ̀ ẹkú kalẹ̀.

0: fọlọwọ ilẹ ìlú ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹni kẹjẹ nǹkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nínú ewé àtẹgbò tí ọlọrun fún ṣe ni bàbá tápà anímọkàyé ọkàn pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọrun fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojúkọ ayé ìwọ sátìkọ sí bàbá tápà anímọkàyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹja lẹgà tàbí kẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kansi 08033735570 anímọkàyé bàbá tápà òpè méjì ọ̀hún.
1: Kí ni mo mú wá fún yín lálẹ́ tòní? Ó ní mo pàkó rí ẹ̀ ní ọgbẹ́ àmì. Kí ni àmì? Níbo ló ti wá? A nífàmì sí ni lára. Àkọ́kọ́ èèyàn tó lè fàmì sí ni lára. Àwọn nìkà bẹ́ẹ̀ ni sà, wọ́n bá ní gbé. Wọ́n bá ní sùn, wọ́n bá ní jí, wọ́n bá ní jẹ, wọ́n bá ní mu. Ìkà ò ṣe é tù lójú. Àmì, kí ni iṣẹ́ àmì? Àmì a mọ́ dáni dúró. Àmì a mọ́ fàkókò ẹni ṣòfò. Àmì a mọ́ pa àràmọ́ni nínú. Àmì a mọ́ bá ọjọ́ ọ̀lájà. Àmì, kí ni àmì? Orúkọ mélòó ló gbé wá? Wọ́n sọ, wọ́n sì yànnàná ẹ̀. A wà á sọ iṣẹ́ tí àmì ń ṣe àti àwọn àpẹẹrẹ àmì àlá tó máa mú wá. Ìyẹn ló fi mọ̀ wípé àlá ò bọ̀, àlá gorin. Bẹ́ẹ̀ ni sà, àlá ò bọ̀, àlá a máa ṣàpèjúwe àti àpẹẹrẹ ohun tí ó ṣẹlẹ̀. Àlá, àmì ni. Àmì wo àmì ìkórira iṣẹ́ tiẹ̀ yàtọ̀ àmì àtakò ọ̀tọ̀ lórí ní tiẹ̀ àmì ìjákulẹ̀ nítorí bá dé ọ̀tọ̀ ní àmì èmi ni mo ní nǹkan mi èyí ń pẹ̀ka odidi ètò ni àmì èmi ni mo ní nǹkan mi. Àmọ́ ètí mo fẹ́ lọ lórí ẹ̀ lálẹ́ yìí ni mo pè ní àmì ìkórira. Ẹ̀kẹ́ sí wọn lákẹ́, ẹ̀kẹ́ sí wọn lókòó, ẹ̀kẹ́ sí wọn lọ́wọ́ rọ̀gùn àga. Ẹni wọ́n wá gbọ́ àmì ìkórira. Àmọ́ wọ́n wọnú ẹ̀ pọ̀ pẹ̀lú àmì àtakò àti àmì èmi ni mo ní nǹkan mi lálẹ́ tòní. Anímọ̀kàyé bàbá tàpà ló so onígbọ̀wọ́ ètò ẹ ṣe o nọmba 62 santos avenue ilé iṣẹ́ wọn wà ẹkọ nọmba wọn lẹ ọ̀la ìfì tá a bá bá wọn sọ̀rọ̀ àáfàá ńlá ni wọn torí inú tó tún ròde àti ń bá ní àáfàá ríran ẹgbà tí mo bá sọ fún yín ẹkọ nọmba wọn lẹ 08033735570 08033735570 àáfàá ńlá ni wọn o wọn a mọ tú nǹkan o kí ni iṣẹ́ àmì ìkórira kí ni iṣẹ́ àmì àtakò ẹjẹ́ mú níbi àpẹẹrẹ àlá ẹjẹ́ mú níbi àpẹẹrẹ ìwọ tí ò ń lálàá ìbálòpọ̀ lójú oorun. O ti rí àpẹẹrẹ àtakò. Ìwọ tí ò lálàá. Oúnjẹ jíjẹ lójú oorun. O ti ní àmì àìsàn ọjọ́ pípẹ́ poison. Bẹ́ẹ̀ ni. Torí oúnjẹ orí ìta ni oúnjẹ ojú oorun ẹbọ ni. Ọwọ́ tí sì gbé e wá ọwọ́ ọ̀ta ni. Àmì ìdánidúró ni. Àmì àfògbósòfò ni. Àmì àpẹẹrẹ ojú kan ni. Ẹ̀jẹ̀ wa lọ sínú ẹ̀ tààrà. Kí ni iṣẹ́ àmì ìkórira? Eléyìí le ami korira ko se foju la sanwo ko ba nikan ko mo ba ko mo juye amo gba ku oba lowo eni korira amo gba ipoke ikorira amo sise ninu igbeyawo ikorira amo sise lori ara elomi le mo se se ko si bo se se da to won ni fini tori kini oni ikorira elomi o gudu ni se ka serun sugbon ami orun ni be lara re ikorira ni ogbe ami o lagbara amo dani duo ale olore jina agbe awo mi woni ibi kan ni mo mu wa lo lale yi amo ki n to lo be e je n fun yin number afa nla o ani mo kaye baba tapa 08033735570 08033735570 eyin ko yi baba pe won kon life nti mba fi soro lori eyan a je pe alagbede mi tin lurin loju kan oni n to fe mu jade nbe ni eyin ko yi oluyege ma gbo mi afa la ni o ani mo kaye baba tapa ibi ti mo n lo lale toni ni mo pe ni ogbe ami omobirin ti mo wu yi arewa omobirin omobirin to kawe to ni imo ase ami ki pe eyan mo kawe ase yori lo mo n taku ami ki pe eyan mo ki pe eyan mo mowe ojo ola ni mo n taku kini be ninu ojo ola ayeye kini be ninu ojo ola eku orire won taku eku orire opo won de opo mole inu ola ni won de mo ki se omo ni won baja won ba ogo oja won ba ayemo ja won be ni obi ni ja ko mo ba lojo ayeye abi ko mo ba lojo ayeye ami ikorira oni won fi sara omobirin yi lati kekere ni lati gba ibi ta ti bi eyin ko yi omobirin je omo to ni ewa o si mowe o sharp gan baba ri lo kan ani eleyi o to ra legberu oke amo be ba ti sumo ni kere kere ni kere kere ni kere kere oju wo la ri loju e ah ami ami ani mo kaye ku se o baba tapa to mo ye 08033735570 08033735570 baba ni mo kaye baba tapa afa ariran afa lanu e ku kale

Tayo ninu egbe pelu emi gigun alaafia la o fi lo gba o ami

0: àwọn ìlú kọ̀ọ̀kan àwọn ìlú kọ̀ọ̀kan ni bí wọ́n máa wá wá àwọn òòsà tí wọ́n takú títí wọ́n ń sin kódà tó fi jẹ́ pé modern òòsà ni wọ́n ni fanti carnival àwọn tí ẹrú náà lọ ṣẹrú ní brazil ní south america àwọn brazil ló ni carnival ọ̀nà wa mo wá sí pópó àgùdà tó bá ń gbọ́ pópó àgùdà pọ́ọ̀pù catholic ni nítorí pé ìjọ catholic làwọn yorùbá ń pè ní àgùdà pópó àgùdà pópó àgùdà pópó àgùdà ìyẹn pọ́ọ̀pù kìtù yẹ lọ síbòmíì tí wọ́n bá ń gbà tán wá padà wá pín táwọn protestant tí wọ́n kò lábẹ́ catholic náà pé àgùdà ò jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì gbogbo ìlà nítàn ẹ̀ lọ́wọ́ ìwọ bàbá a pẹ̀lú ọ̀rọ̀ yìí dáadáa a tún tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ tó máa kọ́ sọ fún ọmọ rẹ ni pé ìwọ ọmọ mi ò láàtúnṣe rí kìdí wa.
1: iná ṣìrìkà làwọn mọ́nà
0: ọ̀hìn. àbòsí ni kéèyàn máa tún sí nǹkan mi lẹ́yìn ọlọ́run. ẹ ṣàbòsí fún mi ẹ ṣàbòsí fún mi rárá o àwọn ẹlẹ́bọ gan náà ń pè ní alábòsí ká tó dúró ọjọ́ tèmi. Àdébò wa Bàhágbà.
1: Sọlọ lọ ọ̀lẹ̀ wa ọ̀lẹ̀
0: ọ̀sẹ̀ lọ. Onímọ̀ máa ṣàmá àzọ́ lè. Bí mo kọ̀ wíyàwó, wàá wàyà lámú ànàwó.

0: Ọlọ́run bá nílé kúrò ní Islam.
1: Amen.
0: Kò má bà kúrò ní Islam láti dé tó wọlé ọlá kalẹ̀. O lè pè wá lórí 0800 233 64 653. Ká fẹ́ ní àdílà, ká tọ́ fún ní ìṣára. Gbogbo ta sọ yìí ìtàn tó fẹsẹ̀ rinlẹ̀ ni. Bí o ti ẹ̀ mọ̀, lọ wá ìwé ìtàn Rev. Samuel Johnson, o mọ kọ́kọ́ kọ ìtàn Yorùbá pẹ̀lú àwọn òòṣà. Má ṣe bọ́ o, kò sí lọ. Ìwọ òbí ló gbọdọ̀ kọ́kọ́ kọ́ ọmọ yẹn, ìyẹn kì í sọ̀rọ̀ títà, kì í sọ̀rọ̀ àfà. Ẹni kọ́ ọmọ yín lọ kí ó lásán ni ẹni kan lọ kọ́ ẹ̀sìn nítorí ìdílé lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀. Àtẹ̀síwájú. Ẹ má gbàgbé wọlé ọlá lẹ́tọ̀ ètò ní wọlé ọlá. Tá a gbọ́dọ̀ sọ náà ni pé ojúṣe òbí ni o láti kọ́ ọmọ pé ìwọ ọmọ mi bàbá wọn sí òòṣà. Subhanaka Allahumma bihamdika wa nashhadu an la ilaha anta wa astaghfiruka wa atubu
2: ilayk. Ọlọ́run ọba ẹ̀lá ó tó ṣe wá sí ní ìrọ̀rùn fún wa kọ́lọ́run kójé jèrè jẹ́ fún wa láyé àtúgbò rẹ̀ lókè àmọ́ ẹni ọlọ́run mọ̀ lọ wá ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́run bá wa dúpẹ́ fún ọ kọ́lọ́run má jẹ́wọ́ ọmọ ìnira aṣọ àṣírígbò náà kò ní dúró lórí tiwọn nítorí dórí ọmọ ọmọọmọ àti àrọmọdọmọ ṣé tiẹ ṣe tèmi ọlọ́run fi sí àárín àwọn ọmọ wọn aláwọ àmì gbé wọn sí Salahuddin lọ́rọ̀ orúkọ tó ń jẹ́ Masalam wa illa liqa.
3: Ìrìn àjò lọ́sílẹ̀ mímọ́ Hajj kì í ṣe fún fàájì àbí afẹ́fẹ́ ayé bí kì í ṣe fún ìdáhùn sí òpó ẹ̀sìn Islam. Tá a bá fẹ́ wá rìnrìn àjò náà, o

0871 7963535353 Alikuburo International Services Limited. Awon la ba lo.

0: 22.9. Pulse FM, 92.9.
1: Liverpool's Master Blaster.
2: DJ Gary Tussle.

Superman. Mama, baby, baby.

Correct answer, Baba Sulia. No adjustment. Correct answer.

Tim Roman. I'm going to go to the hospital.

Ajo sheriff, ami ko sheriff, alori ti mo ba

I'm not sure if you're a child.

Yahoo, that's the man of the day.

0: Baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofo ala to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
1: Baba igba te ni begi loju se o, mo ni egbogi baba igba du ami gba, mo so panu.
2: To je pa lohun lo yo mi, lo wa nte koluba. Mo bo lo wa ara tita, oro si so mi ja gara bayi. Atelese to wa mi le mo, iyen ti da ti seyin. Ewo ni keyan ma ta gege bi keke Mario, Olorun gba wa. Lo wa isan fini pamo, awa finish esin, ide mi ja, oju to ba fakoko eni sofo. Aje egun wa lodo baba igba. Baba igba wa ni number 20, Amoka Street, Dele Ara Bus Stop. Off Abarojeru, Ikotun, Lagos State. Ero bani soro won 08068216859. Lekan si 08068216859. Doronke o si legbon re lowo ko mu dodo baba agba ko na le so panu.
3: Gbogbo apata la mo wi pe alaafia o ni se pataki ni se koko eda ti wa laye ti o ni alaafia ara bi eni ti o si laye na ni. Alejo pataki won ti wa lori eto leni baba wa. Eba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
4: oruko mi ni baba agba te ni begi loju ilu maka onisegun bile to nfe wi ati gbo somara ilore mo ki gbogbo awon baba mama atawon aburu wa pe a o ni faisan lugba
5: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
4: lori awon aisan kan si keji ta ma soro nipa eni aisan mu isan tabi wo to ni awo kabe aromolegun mo ni ki lopolopo to ma nfa tori gba lomi o ma to ma nfa mo se rin ta ti rin dogun oni pe opolopo mi to ti suburi abe to ti ni jamba moto ri abe to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon kan lo le se okufa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sadua ko di ona mo ni to ba tin ni apere pe boya ara nro mi apariro ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese to fe jabo to ba tin lawon apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati ni o dogun ibadi ko ma bo so ni gbogbo igba ka ti ni o dogun ke ti o ma pariro ka ya o ma lu pipipi elomi aya do ma ja ni elomi apakara lati oke de sale ni okuta itai elomi gan gbogbo kan ni mama ti pipipi nu agbo are to ba tin lawon kan bayi
5: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout ewo marwa to lo si Abarajeru tabi te ba gbo ko bo Abarajeru ni ke bere e bo le ni Dele Ara Bus Stop apo to yen le ya si number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru ni Ikotun
4: baba agba te nibe bi loju ni ke ma so pe ikotun jina irewesi okan ni won gbe be e kokko toju irewesi okan yin na ke gbera fayo bayi pe ikotun ya lodo baba agba te nibe bi loju ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru ni Ikotun e ba ti de ikotun
6: ero banisho hotel fi pe mi
1: 08068216859 08068216859
4: eyin na ma bo gan ni abiji iroyin ta foju ba awon mi o ti e lawo fe logun bi le ma ma so be e ma so be owo ti won fi gba le omo ye owo to nsan lodo ti ile to gba to dress inu e idagun ara re nje o toju e te ba wa de ma ni na lai na ma ba so pe na lai baba agba te ni be lo to ba ti de nta ko ma fun e to ba ti lonu agbo ara mo lo ogun ti je o si nbe iwo na dawo ko ma bo
5: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru Ikotun mo ni ero ibanisoro wa ni
4: 08068216859 bo se se ya were were to fi ndi onu yen ki se pe ba se bi awon lani yen iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewe tegbo
5: ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abarajeru Ikotun
4: lodo baba agba te ni begi loju wa fun itoju to peye orin won ku won gu orin on te koluba ati ni bi ora fun wo iwo gan gbogbo badi gbogbo eyin lo ti bi wahala elomi ma nbo lo ko ma bo se nbere ni o ma kuru bo se nbere ni mo ma je ki ti o di be to ba ti lapere kekeke tete gbera bayi
5: ma bo so be baba agba a wa ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
7: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
4: Gbogbo adugo to ba tin gbo wa bayi, de te ma bo lodo baba agba lori ati idogun ni ati se igbanse ndoran ni. E tele mi ti ba gbo lo nsanu wa, to ba gbo wa gbo ka to se igbanse ni, be se ngbo mi. Ba bele mechanic ni elomi e le ba soro. Nítorí bẹ́lò mí ò lè náwó ságọ̀ rẹ̀ àfi oríṣi kò sí ìdánigọ́ra fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kí n máa bọ̀. Gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀. Gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́nà ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó o tó gbéra lé ni tọba ti rá pẹ̀rẹ̀ pé bóyá òun rìn bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ àìsẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìròyìn gbogbo apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patíyà ìwé ò lè lọ ogun lónìí ogun la ọmọ ní ọlọ́ọ̀bọ òní já rógun à ń gbé ní ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmì rí o à ń dì mágídì mọ́pẹ̀ ká tó rìn ọlọ́run lè jẹ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ẹ̀ẹ́dọ̀tọ̀
5: Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
4: No, no, Baba Agba, tell me that you.
7: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
4: E titi kole, te ba gbo lale e jide bendaji, te ba gbo losan, e ma ti je pari ke ti ma bo, ke ma bo, e wa fun imona atalaye ati ona abayo. Lori tewe tebo ti o mu kara yin se kebe kebe sagbadere marugo takebe lodo baba agba teni be gileju ilu maka oni se de bile to n gori ati gbe somara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ti a ba gbe mato so na ta ba lo pada bi bi ta ba lo ta ba service e mo pe le ta ku sojo ona odun wo ni won ti wa laye to ti n je to ti mu fọ́n gbádùn tó ìjọ tọ́jú ara ẹni tán mọ́ wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́ra àwọn àhó tí wọ́n dìgbọ́ irọ́ náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ́ni bẹ́ẹ̀ gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ kan mí ni ẹgbẹ́ kara ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
5: ẹni. Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
8: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí ẹlòmí máa sọ pé Ìkọ̀tún jìnà o.
9: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín náà. Kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ ní bẹ́gi lójú.
4: Kí ló ń bẹ̀ ọ́ láàmú? Kí ni ìwọ ti náwó náwó náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́run máa jẹ́ àárí. Ogun wàhálà yà ń lù pìpìpì. Àyin tó ẹjọ́ bèrè létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá. Wa ni àbí wo sọ̀rọ̀ gbọ́ obìnrin ni? Gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá à ń sọ yìí o. Ṣùgbọ́n ìwọ tó bá wá wo ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹ́ni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ṣe ọba ti dé lórí gbogbo kagọ́lá lè má fẹnu bà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọdí pé ń ṣe ọ lọ́wọ́ lọ́wọ́ báyìí. Màpá àìsàn àtàrùn tán àbá ti bímọ máa bọ̀ sí.
5: Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
4: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọlọ́ọ̀bẹ ò ní sọ wá dẹni tí ó máa tiro. Àtó ń ṣe àfihàn ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀. Téèyàn bá ti rí pápá ń kú ni, ẹsẹ̀ ń kú ni. Àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí. Ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi. Tíná ti gbogbo ara ó máa ń fa kíṣa ara àgbé ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì. Ọjọ́ orí máa ń fà á. Alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdo ìwé márùgbó takele. Lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gẹ̀ wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀. Àkì ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí. Tó bá ń gbẹ̀lú Èkó àbí Ìbàdàn ńjọ́ kejì yóò hàn máa lọ pé ọlọ́ba ara wa tó bá ti dá ni. Eléyìí wá ti fowó rẹ̀ òyẹ̀ kò kọ̀ lójú ẹ̀yìn ẹ̀ gbìyànjú. Mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ̀ dìde fíá ẹ̀ máa bọ̀ pé ó bẹ̀ jẹ́ ti ẹ̀ wá. Ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.
5: Ní Number 20 Amoka Street Daily Arab bus stop off Abara Jerol Ikotun.
4: Ẹ wá kẹ́ wá jàǹfààní ìwé àti gbẹ́ni afíjí ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu? wahala ti da mo Oluwa nu agba re to ti fa isan boya ati ni dogun ati gbese bi wahala gbogbo egbe kara ku tai tai jeje nibi ni e le wo si bi ni olodun ni je ka wa rogun ofa ofa buruku ni ba wa fefe buruku ni fe luwa ori si si ona lo gba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko si da ti chairman to ba ti gbe eyin mo mo lori ba se bi ati ayewa tin to ba e ka si pe kilo fa ti le so ju orun lo ti sele ni abi ngba te lo ni kan kan ba e pi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa to je pe ma n bara je were were were ti mo ba ni ara ni eje ni egugun olodun je kari sugbon de ba ti wa ri eje ka tete gbe nse ka mo pe odo baba gba se be di loju
5: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun
10: me ma ba gba te ni be di loju wa
5: ero ibanisoro wa
4: 0806821685 ama oka ama rika imi wa to je pe ki le to se to ba nu to le je pe ofa o le je talafefe afefe buku ni feluwa
5: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koto roundabout ewo maruwa to lo se Abara Jerol tabi te ba n gboko bo Abara Jerol ni ke bere e bo le ni Dele Ara bus stop apa to yen le yasi number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni Ikotun Leko
4: ibe baba gba wa ero banisho hotel fi pe mi
5: 0806821685 0806821685
10: e le wa so pe ko to ni nkan to ni na awon do wa wa laja awon do wa ka ki do wa nbe mure to nbe ra to yoju ni iko to ibi na la fi so so pe e mo gbe ka fi akoko yin da ola e dide nle bayi e mo abo ninu iko to mu bi aba gba te do se nle number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jerol ni iko to iko to jina o Abara Jerol
11: ha ra jero wa wa ra ni e
12: am e born a profession
11: o da se won le ori bo se rin ni ori ton te koloba o tun rin won kun won kun
12: ijo ni ma da bayi ah nkan kan ma n bayi ni yi fa
13: ma je ki ofo jo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese odi ni rada owo le ori keri ki ara re ni abo nwu ara tita ara n jani je kori o ma gba ye o le ruku ati bere mu nkan nile di ni ra bo si se eyin didun abi egbe kara re kuta ita ida to ki dele ke yo ma ri ko da bi pe nkan ora lese bata ti bo lese lomi ko ni mo elomi a ma rin a ma ta gege bi keke mario a lo ra isan ti gbọn ni lowo tin dani wole ti finish ese baba gba te ni begi loju ero ba ni soro won 080

0: 5-9.
1: Wákà dọ̀ fojú inú wò.
0: Kásì fi tìta wò.
1: Bàbá ìgbà tẹni bẹ́ẹ̀ ló kò ṣe o. Ó lé gbogi bàbá ìgbà bí àmúgbà.
2: Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Bàdẹ̀ ṣe rìn là ń kó ni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin. We have to look good always. We must dazzle. Either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church, àsàlà two, party, àwọn wà ń bẹ̀. Ẹ lè lo wọn lọ sọ fees, ẹ lè lo wọn lọ sọ jà. Ẹ lè lo wọn lọ sí àwọn shops yín, àwọn store. Ẹ lè lo wọn kẹ look good, kẹ ma dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. And our jewelries wa ni gold replica to pe e ma lo la lope to wo de tu gara e ma re won lorisirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó gbọ́ kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kí á kú àbíríro. Gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́. Ó léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Wá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. Ó máa rìn ká máa mí gúlegúle. Bẹ bí ìtàtijọ́ ègbò náà dàbí ti gbà ni. Àbẹ ewé gbè mí. 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Ó náà sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kíkú táìta iláàyè. Wá sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀ o. Òrò àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbádùn. Orí àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Àbẹ ewé gbè mí sì mọ́ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewé gbè mí wà ní K2 bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní K2.
0: 08062 72 95 75. Lápẹ́ àrẹ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹkún ilé làtara lé o. Mo ní ẹrù ìwọ́ láti rún ọ̀nà kábíyèsí láti ọba aláǹdà ọ̀tún. Mo ní àlejò kan ní agbára òbí ni wọ́n èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó ti pé mo gbé ọwọ́ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Bẹ́ẹ̀ pèmí ní Olúmáìtì. Omi ẹ̀fọ́ ẹ̀fọ́ ni. Bàbá ewé gbè mí. Bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilé oore. Ó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sí mi tó bá fi lè pè wọ́n àbí ọ̀pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀hún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́ pọ̀ wọ́n ẹni ọlọ́kànnà ti ń gbọ́ mọ̀tá. Bàbá ewé gbè mí. Kò bá mi gbà.
1: Ẹ̀gbà.
2: Ẹ fi ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewé gbè mí tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kẹlẹ̀ oyún rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 níbi iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewé gbè mí ẹ máa ń sọ fún mi pé àwọn èèyàn sì mọ̀ yín. Bóyá ẹ ti wá yí padà àbí ó ṣì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá ń lé ẹ tún kọ ẹ tún lọ òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sàn.
1: Ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbẹ̀rẹ̀.
2: Nípa iṣan ara yìí sà kí wọ́n ń fa gan-an àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Èyí tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ipò bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ń iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fọ́lóbìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewé gbè mí ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹsẹ̀ atọ́kùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá wá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo nìyẹn ti lè mọ̀ pé mo mà ti ń mú kùdìẹ̀kùdìẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹsẹ̀ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ẹrù ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú táìtáì ẹsẹ̀ rẹ ń kú táìtáì.
2: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti ẹnu òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gúlegúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ odògùn fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú soni. Ẹlòmíì á ní ìbádí gbùn so. Ẹlòmíì á ní ẹ̀wá àdílé méjì báyìí ń ro òun.
2: Ọ̀pá ẹgbẹ́ mi ẹ máa ń sọ. Ṣé àwọn tó bá ń rìn tó ń fọ́ mú bàbá àjí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó yẹ pé ó ń pa gbèrègbèrègbè ṣé ká tún ní pé iṣan ara náà ló ń sún
1: pọ̀. Ẹsẹ̀ atọ́kùn ìsan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sà pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kán ṣe.
1: Ìwọ tó bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewé gbè mí adosoro ti e ba ti koko de ile ise ti wa leyin ti e ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gba lode ati ti ibile ta fi mo kini se yin gan igba wo ni kini yi ti bere ibo lo degbo ka to ma ogun ta wa fi se wo san fun
2: ṣugbọn mi n gbọdọ ma n sọ fun mi pe ofe le n se ayewo
1: bẹẹni ofe layewo amọ te ba ti di e gba card 1000
2: Àwọn ẹgbẹ̀rẹ̀ kó tó di pé ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yà ti ibi tí olùlẹ̀ṣẹ̀ ní ọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òwúrò orísun orí a máa lágbó. Ẹlòmíràn máa ní ara máa ń rò ó orí orísun tí gbogbo eléyìí náà ní í ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni, ó ní ṣe pẹ̀lú iṣan ara. Ṣùgbọ́n ètò tó fara pẹ́, kinní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀dí ọ̀fà kan wà tán pè ní ọ̀fà sàkàtú. Tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni so tí ọfà yìí bá ti wá pẹ́ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbà sásùn ó ṣeéṣe kó má jẹsan ara ni kó jẹ́ ọfà ara ọlọ́run ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dé wa mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò níwó sàn orí ni kó gbé wa pàdé aláwo rẹ̀ àmọ́ téèyàn bá dé ọ̀dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí owó sàn. àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n a fi tọlọ́run síwájú ọlọ́run lè fún wa sí.
0: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bọ́ kúrò lọ́wọ́ kò ní kúfọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀. orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. ti dákú àbí ríro. gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kí lè òun tó mọ́ léwu díẹ̀. a ò sì gbọ́dọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. nípa rìn ká máa mí gúlegúle. bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà dàbí ti gbá ni. àbẹ́wẹ́ gbèmí. 0862 72

0: Tu pongo así de día a día, pata, pata. Entonces, aquí te va a poner un mono lento, vale, bien, la tiene el ocean. A un mono le va a ir a ti, da, da. Para el bien, si te anime, hizo a la y un dolor golpe en el boom.
1: Ese es la gagalan que ni dominia. O no guiara a duro, si sale batinia, cuide. Ara o nem duro você ia com duro. Ele é lume. Tu vai ver e vai. É nhado. Tá. E sara tem da se silenia. Tu bate de pé de oribi lobo se ia colo. O mi oribi lobo se ia colo lori insa. É nhenha o mi pelida. E o loma com neto um bom menele. Tu de pé a te seu do sirene no li. O bebo fio. E sara tem da se silenia. Gege ba se mati. Intan pe ni o loma com nega. E salo bebo. Se wari atoku. Awon kan kan mi wa to le se akoba fun isara iwo lo mo kun to ba ti ni ese ba lo po lojo to ti pe mi kan ba wa npe ni oku atosi o se se ko se akoba fun olomo kun ni na to ba ti pe lara ni o ti ko ba isan o wa ni de ki san ni agbara ti gbe ta npe ni olomo kun le duro
0: awon olomo kun bi pe nkan mo kun wo pe jojo ori won lonko
1: isan kan wa ni bi nkan olomo kun to je pe ori e ni e de ngba akoda te je o ba si lo bo si ye ko lo ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin
0: ó
1: máa máa sókè ni ilé na bàbá wa ń pè ní àsókè.
0: ṣùgbọ́n tó bá ti ń délé ṣe bàbá ó ń dè mí àyẹ̀wò fínífíní ń bẹ̀tẹ̀ sí fún un.
1: bàbá àyẹ̀wò fínífíní wà á ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe àyẹ̀wò tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń láyè dán. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rè 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. Iléeṣẹ́ bàbá ewégbèmí wà ní ketu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbèmí rè lẹ́ẹ̀kan sí 08062729575.
0: Bàbá ewégbèmí àṣìwà pẹ̀lú wọn ní ilé agbára lórí iṣan ara ọlọ́mọkùnrin la sì ń sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọkùnrin tó wà ń ta ẹ̀ sìn wọ́n fún ọmọkùnrin torí ó lè ṣe déédéé lọ́dọ̀ wọn. Mo sọ fún un lẹ́ẹ̀kan ní àwọn tó mọ̀ ń pa dáadáa tí wọ́n fiṣẹ́ yìí rán rèé wọ́n sì wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ní Ọ̀ṣun State. Bàbá ewégbèmí kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣedéédé ọmọkùnrin.
1: Ẹ̀ṣẹ̀ àtọkùn ìwọ tó ń gbọ́ mi nílé eléyìí kọ́mọ̀ láàrin àwọn bàbá mi tí wọ́n ń gbọ́ mi nílé ọkùnrin tó bá ti ní ìtọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé tó ń tọ̀ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin ilẹ̀ tó mọ yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ nínú ilé. Àkọ́kọ́ nìyẹn ẹ̀yìn tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta kí ilẹ̀ tó mọ ó ti ń tọ̀ àlàáfíà ara dànù bá a ṣe ń tọ̀ yìí ni san ara máa máa daṣẹ́ sílẹ̀ àwọn míì tí wọ́n bá jí làárọ̀ atọ́kùn ẹsẹ̀ wọn á wú tẹ bá fọwọ́ dì mẹ́ á jì lọ́nà àìsàn kan nìyẹn àbí ẹ̀yìn ìyá mi tẹ́ ń gbọ́ mi nílé àti bàbá mi tó gbẹ́ pé ọdún orí ló fa iṣan ara ti yín àti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà
0: gbogbo
1: ẹni bá ti lárúgbó nílé.
0: Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
1: Bẹ́ẹ̀ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara torí bàbá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa dàṣẹ́ sílẹ̀ sí ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpèníjà báyìí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ àwo ọtí lọ kókó bàbá sásùn àìsàn níbòmí mọ́ra kí n pa lórúkọ tó ń jẹ tó mi síta kí n fi ẹ sílẹ̀ gbogbo wa lamọ bí mo ṣe rí atọ́kùn níléeṣẹ́ bàbá ewégbèmí àfi ara nìyàn tẹ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní ẹ̀kọ́ jẹ ni pé ẹ kọ́kọ́ jẹ àǹfààní ẹ̀kọ́
0: discount wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn.
1: Nílànà ti bàbá wa àti ti.
0: Bàbá ewégbèmí mo sọ́lẹ̀ kan mo ní àkínyìn àti ìlọ́mọ ní wọ́n mọ̀ ń pa ìdáadáa òwúrọ̀ rẹ̀ ti ń gbọ́n kìtẹ́ ni kò mọ́ra bí àṣọbì ṣé tí wọ́n bá ti délé iṣẹ́ yìí ẹ̀ ń sọ fún mi náà ẹ̀ ń fọ ọgbọ́n àpé gbogbo ohun tó ṣe wọn lágbára.
1: Atọ́kùn pẹ̀lú ògbọ́lọ̀ tẹ bá ti

0: opolopo oro ti ma so fun yin ti o di loju orun ti o yi wa yin pada determinationally ti e le ma se nkan to da te le party awon nkan ti nko ba yin se mo kuku ti so fun yin ti pe pe ki se gbogbo ogun ti nbeda ilogun oso ki se gbogbo ogun ti nja eda ilogun aje inu won kan ika ati abinuku o po ninu itin je ki ogun ja opolopo eda sugbon ti o ro pe oso ni tabi ti o ro pe aje ni tabi seda tabi adabi tabi epo ati yo tabi inu kan ti o enikeyin ba nlo ti wo se to yato mo fi do loju wi pe o beru re ni bode lale yi mo soro nipa eye kan eyi to lagbara sugbon to ma ra aye foju commonize sugbon ti awon alagbara aye ti hijack ti awon alagbara aye ti capture ti won lo ni ona to lagbara ti won si yi gbesi aye yan pada si ti eye yi ti won si so eye di spirit ti yo wonu igba yo me ni ele rara lo ti yo si ma lo operate nbe ti eyin si ma se bi igba aye eye yi ti opolopo nkan kuku ni mo ti so fun yin latẹyin wa nipa nti awon alagbara aye yi pada lati eranko si eyan ti won ma lo igbesi aye eranko ati lati orisirisi nkan abami bi oga bi aya bi edun ati bebe lo lale yi o ti kan ti eye ga eye ti ma pariwo lekule eye ti nbe lori odo ojude eye ti o je orisi meji abo won gbogbara won ma yellow ni nigbati ako won ma ja lara yellow sugbon ti o lori dudu aye ko to saje wa ma o
1: adupe ki le fe wo le fe gara o
0: e je ma binu baba kan ni mo bere baba aye
1: baba aye ko to le nso pe yen obodo mi tutu
0: exactly awon gbogbo ni
1: oju ni won won isa imo foloko
0: e je madam e le so die nipa baba yen fun mi
1: oji se eledumare ni won lana tese ibile nijo ti denu ru eledumare ti gbowo won sise iyanu fun gbogbo ara ilu
0: yin lati bi ba enisin bawo so wa to dilo do
1: e wa wo lokara to to so ko yin e ko mo ko lara won ko saju mo to ni
2: abule mi ti de si ni gbafun tori meta ni de mi dupe fele du mari o se ya to gbo baba yi ko to se gbo ojo abe meta saturday atojo aipi sunday ni baba wa moraki yu akan ni abule mi ti ja so to fun gbo ni to ba fe ri won laarin ago mewa ro si mefa irole 10 a.m. to 6 p.m.
1: e ma gba kaadi
2: fun ba koko te ba wa ile adura moraki olomi tutu traditional prayer temple international ibadu branch so wa ni
3: number 7a oba olomi tutu house
2: so ja so pe totoro street off toyin street ore meji bus stop lagos ibadan express way ibafo ni to logo 0803 914 7266 ati 0807 877 4484 nílẹ̀ àdúrà Morocco lomi tutu traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà ńlá nkéèpé. Olonka olotọ lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to nise lo npo ni ro pade olotọ si nbe lori le sugbo so won ni dire ti gbogbo awon to ti foju gani baba aye ko to se fọ pe fele dubare oba deda toro mo raki yu akan ni obolo bi tutu si wa lasiko yi ni lana esin bile ni eju baba aye ko to wo ko wa fọ pe fele dubare to npo wo obolo bi tutu si se iyanu ni lana esin bile gbogbo aje monday isegun tuesday atojo wednesday le mo baba ba pade ni ilu ibadan ni obolo bi tutu compound kilometer 128 ibadan lagos expressway ladoju ko yanati flower mill boluwaji ibadan laarin ago mẹ́sàn-án ọ̀rọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. bákan náà ni gbogbo ọjọ́ àbámẹ́ta saturday àtọ́jú àìkú sunday ní ìbàfò branch
3: number 7a ọba olómi tutu house
2: ó jẹ́ sọ pé totoro street off toyin street ọ̀rẹ́ méjì bus stop lagos ibadan expressway ìbàfò láàrin ago mẹ́sàn-án ọ̀rọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. ìgbàgbọ́ ẹ̀dọ́dọ̀ bàbá yóò kò tán lónìí ó gbà pé olódùmarè ló ń rọ́bọ olómi tutu láti máa jíṣẹ́ nílànà ẹ̀sìn ìbílẹ̀ ẹ pè sórí nọ́mbà yìí 0803 914 7266 tàbí 0807 877 4484 nílé àdúrà Morocco olómi tutu traditional prayer temple international olódùmarè ọba dẹ́dà là ń ké pé.
4: Ayé kò tọ́, kò tilẹ̀ kọ̀rọ̀, òtítọ́ la sọ.
0: Ṣé olódùmarè ló kúkú dá ẹ̀gà? Ó sì dá ẹ̀gà nínú ẹyẹ. Ó fi wé ìṣẹ̀dá ti alákàn nínú nǹkan abẹ̀mí mi. Alákàn bò ti wò kéré tó yóò kọ́lé. Bẹ́ẹ̀ náà ni ti ẹyẹ ẹ̀gàrí. Bó ti wù kí ẹyẹ ẹ̀gàrí tó bá ti kú òtó ti lè dáfò. Nǹkan àkọ́kọ́ tí ó mú níbàdà ó ní láti kọ́lé. Ẹyẹ ẹ̀gà, ẹyẹ aláriwo, ẹyẹ olórin, ẹyẹ tó lẹ́wà tó sì rẹwà, ẹyẹ tí ìbàgbé rẹ̀ láàrin ìlú níbikíbi tí ó bá ń gbé tí máa bá aráàlú lára mu nítorí pé ẹ̀mọ wòran bí àwọn kan ṣe ń fò lọ làwọn kan mọ̀ fò bọ̀ pàápàá jùlọ ìgbà tí ẹyẹ ẹ̀gà bá ń kọ́lé yóò mọ lọ fẹnu gbé kókó wá láti ibi tó jìnà yóò lọ sí òkun eré mi yóò lọ mọ gbé kókó wá yóò sì mọ fẹnu kọ́lé ẹyẹ ẹ̀gà kọ́lé rẹ̀ yóò sì lẹ́wà yóò rí roboto tí ó gbà á tó jẹ́ wípé ìgbàkigbà tó bá wọlé yóò ní kọ́rọ̀ kékeré kan èyí yóò lọ fara pamọ́ sí kápò fẹ́ yé kápò fẹ́ sùn ẹyẹ ẹ̀gà ó mọ lẹ́kọ̀ọ́ gan o ẹnu ẹ náà ni sì fi máa ń kọ́lé ẹnu náà lọ fi gbé kókó wá ẹnu náà ni ó sì fi kọ́ yóò sì kọ́ ilé yóò gbà inú rẹ̀ ọdún ayọ̀ rẹ̀ ó kún ó náà wà láwùjọ àwọn yòókù tí wọ́n jẹ́ onílé rẹpẹtẹ lórí igi ṣùgbọ́n nígbà tí ẹyẹ ẹ̀gà ti ń dàgbà nígbà tí ẹyẹ ẹ̀gà ti ń gbọ́n ọmọ ìyá àti bàbá rẹ̀ ilé ẹyẹ ẹ̀gà ti rí wípé aláṣẹ jẹ ni àwọn òbí òun máa rórí wípé akọgbatúgbaká òun ni àwọn òbí òun mo lè fi ìgbésí ayé ẹyẹ ẹ̀gà wé bàbá àgbẹ̀ yẹn tá ń pè ní akọgbatúgbaká tí ó ti bẹ̀rẹ̀ ebè kíkọ láàárọ̀ tó sì ti kọ agolo àṣà rẹ̀ mébè tó bá fẹ́ mú sà nígbà tí ó kọ igba tí ń tú igba ebè tó fi ti dórí àkọ́kọ́ kó tó rí agolo àṣà rẹ̀ nítorí bí wàhálà ṣe pọ̀ tó fún ẹyẹ ẹ̀gà tó bá kọ́lé nígbà tó bá ti kọ́lé parí ọ̀sán kan orú kan ilé ẹ̀mí burúkú gbé ẹyẹ ẹ̀gà wọ̀ tí yóò sì gbégbèsè láti rí pé òun tún lè òun ka yóò sì tún jabọ́ ọmọ ṣe o nígbà tí ẹyẹ ẹ̀gà bá kọ́lé tán kò ní jọ pẹ́ yóò tún bẹ̀rẹ̀ sí fẹnu tu yóò tún yọ jabọ́ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìsìn ni àwọn èèyàn máa ń rí tí ìtẹ́ ẹyẹ ẹ̀gà tí ó wà nílẹ̀ láì ní nǹkan kan tí ń ṣe ó ṣe o nígbà tí àwọn alágbára ayé ti rí agbára tí ń bẹ lára ẹyẹ ẹ̀gà àwọn alágbára ayé ajáki spirit ẹyẹ ẹ̀gà wọ́n sì ń lò ó abájọ tí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn tí wọ́n fi máa ń lo ẹyẹ ẹ̀gà fún ìmùlẹ̀ àwọn àgbà ẹ̀yọ̀nú àwọn àgbà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá awọ́rò àti oríṣiríṣi nǹkan tí àwọn onóògùn àwọn bàbá ńlá wa tí wọ́n fi ṣe ṣùgbọ́n èmi ń sọ nípa ẹyẹ ẹ̀gà nínú ìgbésí ayé ẹ̀dá ni nígbà tí àwọn àgbà capture ẹyẹ ẹ̀gà wọ́n gbé wọnú ìgbésí ayé ọmọ èèyàn wọ́n á sì pẹ́ ẹlẹ́dàá èèyàn lọ́gàjọ́ nípàdé níbi agbára wọn ti ru gẹ́gẹ́ bí ọṣẹ wọn á ní ìwọ lágbájá àti ẹyẹ ẹ̀gà ẹdẹyọ kan lónìí o ẹyẹ ẹ̀gà yóò sì di spiriti yóò sì wọ igbá ẹni náà lọ ìyẹn ló fà tèmi fi ń bọ̀ wá sọ̀rọ̀ fún yín jọ báráyè lórí àwọn èèyàn táyé ń rí bí alágbára tí wọ́n ń jẹ ẹlẹ́yẹ kì í ṣe gbogbo ẹyẹ tí ń bẹ́ ń gbáyè èèyàn lẹ́yẹ àjẹ́ ẹyẹ míì bẹ́ ń gbáyè èèyàn tí ń dayé èèyàn rú bí ẹyẹ ẹ̀gà tó jẹ́ kan nínú wọn tó bá sì ti wọnú gbèsè ayé èèyàn àwọn nǹkan oríṣiríṣi tó tóbi tó jẹ́ abàmì yóò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ tí ayé bá ti gbé ẹyẹ ẹ̀gà sínú ìgbésí ayé èèyàn ohun tó kù tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe òun ni wípé ìṣe ni yóò bẹ̀rẹ̀ sí fọwọ́ ara rẹ̀ bá nǹkan ara rẹ̀ jẹ́ ìṣe ni yóò bẹ̀rẹ̀ sí fi ẹnu ara rẹ̀ bá nǹkan ara rẹ̀ jẹ́ yóò sì máa hùwà ńlá yóò máa gbégbèsè tó tóbi yóò máa ṣe nǹkan míì bí ìgbà tó ti mọ ògùn olóró yóò sì máa bá nǹkan ara rẹ̀ jẹ́ ẹyẹ ẹ̀gà ẹni tá a bá gbẹ̀yẹ ẹ̀gà sí nínú yóò jẹ́ ẹni tí ọmọ ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti lè build ilé láti lè lọ́kọ fẹ́ láti lè ráyà fẹ́ láti lè nísinmi láti lè níbùjòkó láti lè ní ṣọ́ọ̀bù yóò ṣe wàhálà láti lè mọ àwọn èèyàn ńlá ṣùgbọ́n àsẹ̀yìn wá sẹ̀yìn bọ̀ ọba ti ń ṣe àṣeyọrí ìtàn inú ìgbésí ayé ẹyẹ ẹ̀gà yóò bẹ̀rẹ̀ inú ayé ẹ̀ yóò sì tún kọ̀ fúnra rẹ̀ ẹlòmíì àti fọwọ́ ara rẹ̀ resign níbi iṣẹ́ ẹlòmíì ò sì kọ ìyàwó orí rẹ̀ lẹ̀ yóò bá di kólóbó ẹlòmíì ò sì kọ ọkọ orí rẹ̀ lẹ̀ yóò bá di kólóbó wàhálà ò wà dé wọn a ní kí ló fà á ó fà á nítorí tí wípé ayé sọ ìgbésí ayé rẹ̀ bíi ti ẹyẹ ẹ̀gà ẹyẹ ẹ̀gà máa ń dáni láraya ohun ẹyẹ ẹ̀gà máa ń dùn tí wọn bá ń ké ẹyẹ ẹ̀gà tí wọn bá ń ṣeré ní gbangba òde inú èèyàn máa ń dùn wọn sì máa ń wò wọn bẹ́ẹ̀ ni wọn náà ṣe rí tó o bá ń sọ̀rọ̀ láàrin àwùjọ wọn fẹ́ẹ́ máa pọn lẹ́nu la gbogbo ìwà dáadáa ló máa ń wù ó sì jẹ́ ń tó wà jovian ó jẹ́ ń tó fọ́nì tó o bá wà láàrin ibìkan ẹnìkan kan ò lè ráàyè ronú tọrọ mọ gbé àwọn ọ̀rọ̀ ńláńlá tó lè máa mú yàn rẹ́rìn àwọn àwàdà tó tóbi àwọn ọ̀rọ̀ àṣẹ tọ́jú àwọn ọ̀rọ̀ tí máa mú kí inú èyàn ò dúnkò gbàgbé ìbànújẹ́ ṣùgbọ́n tó bá so gbogbo nǹkan ijọ tán tí a wá fi nǹkan rẹ lọ bóyá tó rí aláàánú ńlá tàbí tí ó ń la ọ̀nà ńlá fún ọ ìṣe lọ́fọ̀ọ́ ara rẹ bàjẹ́ ńmọ̀ ṣe o ọ wà mọ́ rò pé kí lóore tí mo ṣe yìí ẹ sọ́ra fogba ayé ayé sọ ìgbésí ayé èèyàn di ayé ti ẹyẹ ẹ̀gà ẹyẹ tí ń fẹnu ara rẹ̀ kọ́lé tí sì tún fẹnu ara rẹ̀ túká ọmọ ara ayé ṣe nítorí tí àwọn àgbà lágbára láti ṣe tó wù wọ́n nínú ìgbésí ayé yẹn láti gbé síyàn lára ṣé akúkú ti fún ọ lágbára níbẹ̀rẹ̀ ìgbẹ̀pẹ̀ ayé láti ṣe tó bá wù wọ́n nínú ayé ṣùgbọ́n àbí wọ́n léèrè nígbà tí wọ́n bá dòdì ọ̀run nígbà tí ayé bá parẹ́ etí èmi àtẹ̀yẹ etí ìmọ̀gbà náà kílẹ̀ tó pọ̀ síkà mọ́ farabalẹ̀ mọ́ láti jẹ́ kó rere ó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ tí ohun rere bá bàjẹ́ a mọ́ dùn bàjẹ́ o kì í sábà dùn tó sọ̀rọ̀ rẹ ẹyẹ ẹ̀gà ẹyẹ ẹ̀gà jẹ́ ẹyẹ tí máa ń jẹ́ pé gbogbo ara rẹ̀ láyé bí máa ń fẹ́ hùwà bí aṣíwájú torí pé yọ̀fẹ̀ jẹ́ àti dalékọ ẹni tó dá gbélé ẹ̀ ẹni tó dá wà wọ́n sì jẹ ẹyẹ ẹlẹ́rìn bẹ́ẹ̀ náà nìgbésí ayé rẹ rí o ò fìgbà kankan sinmi láago márùn-ún àárọ̀ ò ti jáde ago mokanla le balu lo to wole o si mi ise kan le lomi nse ti o si mi elomi ise orisi meji ni elomi ise orisi meta ni loju me elomi ise orisi merin telomi ba ti bi ise osude yo to si sobu ti gbogbo re ki kan re le da ni to ba sa gbogbo ijo tan to kojo lati fi se nkan re fun re na ni otuka won si bere si ni wo pe pe lo de gbogbo wa lati lagbaja se ki lo de to fo wa ara re baje opo nkan lo ti fenu baje tan opo nkan lo ti soro buruku baje tan ko si to le so o le fi enu re ti o dibile aso baje ta ni o mu mi enu mi gba gbogbo oro lenu ti e gba ko si to le so fo mo ni keji eyi ni o ti je ko ra lanu o ta si ko fun o lati ronu pada ko gbegbe si aye to rorun ko fi agide ati adua ati iwure ati gbese ko fi legbe si aye eye ga ko ni gbese aye re aya dada yan ni oko on duro ti oko re simo sugbon gba to ba fe ba nkan ta nwi je enu ni o to ba binu seju marun nti oni tan la na odun marun o ti wi o ti so ti jimole pe oro ti won ni gbagbe ntenu re jade ti iwo otoko ba wa nrerin ijoba na ti nkan buruku to so yo si to change yo to wa wo pe ah lagbaga soro bayi si ni njo bayi o ni o je ko rere oko je sora soro soro tori awon soro soro wa soda fun to mo so o si gbodo mo be bi ko sese ki aye so re nu re bi igbesi aye ti eye ga eye to lewa ni eye to ndan lara ni awo to olodumare fun ti se yellow ni o lewa lara re ke si se jalajala o ri bo se lewa to sugbo oro kan fi o nigba ti wo okunrin ba date te kan se soro lo boyo ko run lo gbe si ola omo boya won alagbara ye won gbe si ola omo ijo tinu ba bi o o ba nkan je gbogbo ewa re yo useless nitori okun yo so wipe ah ben beti ti le yin ogbona nu timu kegbe danu lo berin yi yo mo wa do se fi ole to fi nle ti ka di ko mo lolo re bi ewa re se to bi te yega be na no re nu re nda ise re ru gbogbo ajodo ni o wa very caring o si je to nife ife to dodo nbe lokan re ke se ife afojise sugbon to ba ti soro bayi to le to ti le sepe lati win ni heart okunrin to ti win okunkunrin ninu ife oro eni lo fi ba gbogbo eje o si ba gbogbo eje tan patapata ife te fo su meta se to fi win ni heart okunrin in to wu lojo kan soso laarin odun meta tokunrin ba ranti yo mo hate re life foju kan omo eleyi se se ko pe ni oje ko niyawo nle eleyi se se ko pe ni ojo loko nle aye fe ye gada ni lamu mo be si mo ife ni keni to ba ti wa loke pe ninu aye in lo wa labe temptation awon alagbara agba o wa labe temptation awon alagbara aye o wa labe temptation awon egbe lile tin binu o wa labe temptation awon ologun tin sagun o wa labe temptation awon elesin tin lesin won lona to yato si bolodumare se so nitori eleyi o gbodo yera re wo o yere yera wo lale yi akani mo ra ke yo mo tun pariwo bo to ti bo saarin okun nibi ti bu omi tin pariwo ti o simi bo tin salaye jade mo nsoro to lorin fun ni pe yega eye tin fenu kole tin fenu ti mo fenu ara re bataye ara re jemo mo doro ara re rumo so mo toju re ri ko to romo bi o bi mo na tan epe ilo be si fun eye ga gbogbo to wu ke yega se eye ga ki se eya bija rara ko ni nkan kan ti fi ja sugbon enu ina ni enu eni o fi to nkan se enu ina ni enu ina fi lo gbe koko wa Eni na ni o si fi kole nigba ba si ko tan enu ina ni yo fi tuka njo mo bo se nse wa lato njo mo bo se je eyan ti gbogbo aye fe ri to elere ori itage ni aye fe ti e o ti e je korin ni ilana ti yoba tabi ilana hip hop gbogbo n to nso laye n fe gbo tabo ti e n korin ni ilana bile boyo ti e n kewi boyo n sise kan to ni se pelu ki o gba yomo fe teni bo ba se n fe ti e yo kan dijo na ni won ba gbegbe si aye eye igbade lo ba so lo le pi lo si soro eyo kan soso gbogbo wa la to ti fi opolopo do build fame to ti gbogbo opolopo do build gbogbo popularity to ti fi gbogbo opolopo do build gbogbo e yo se tan nitori oro kan soso sora soro ma rora lenu re ni ona to positive ma lenu re lenu to negative fun mo ma je ki enu re ko je ota fun ilosiwaju re mo ma lenu re lati ba ola re je mo gba ipe ipe ki ja lojo in to ba wi loni ayo le ro mo kese gbo ba to gbe wo tabi to to gbolugbohun kese gbo ba to sinbe sisalete kese gba na lo to le so pe bo ba soro o le se kese gba to ba fe to ba to towo boju ara fokunrin kese gba to ba fe to gba orimu kese gba to ba to ba ese da soro kese gba to ba to lo ata atepo ati yo ilo to le soro ko se tori awon alagbona do nbe ni koko won be laro giri ti wo ri won awon agbona do nbe nu ategun to le foju ri won ti won fa se sin kin to ba ti tenu re bode papa julo to ba je negative
4: aye mo to
0: saje wa ma o
1: adupe o ki le fe o wo le fe ba ara o
0: e je ma bi ni baba kan ni mo biere baba yo
1: baba aye ko to le nso pe yen
0: exactly awon de de ni
1: oju ni won won ise ina foloko
0: e je madam se le so die nipa baba yen fun
1: oji se eledumare ni won lana tese ibile nijo ti de nu bi eledumare tin gbowo won sise iyanu fun gbogbo ara ilu
0: eyin lati ri bayi nisin bawo so a fe dilo do
1: e wa won lokara to to se ko ni e ko mu ko lawon won ko sa ju mu te ni
0: abulo mi ti de fun ni gbafun to ni ta le je ni ti pe fele bi mari o se yan to gbo baba yen ko to se gbogbo ojo abun meta saturday atojo aiki sunday ni baba wa mora ki yo akan ni abulo mi ti ja so to fi ojo mi to ba fe ri won laarin ajo mewa aro si mepa irole Lonka, olo to lo so won gbogbo bi lo ti de gbogbo ona lo ti to bi se lo npo ni ro pade olo to si nbe lori le sugbo so won ni bi re ti gbogbo awon to ti foju gani baba aye ko to se tope pele ti bare oba deda to ro mo ra ki yo akani obo lo mi tutu fu wa lasiko yi ni lana esin bile ni eju baba aye ko to wo ko wa pope pele ti bare to gbo obo lo mi tutu sise iyanu ni lana esin bile gbogbo aje monday isegun tuesday atojo ru wednesday le mo baba pade ni ilu ibadan ni obo lo mi tutu compound kilometer 128 ibadan lagos expressway lado diko yana ti flower mill boluwaju ibadan laarin ago Nine AM to 6 PM. Back and then you go to Saturday. I don't like this Sunday. Me Baku branch. Number 7A of our long two house. Oh, just a better street. Off to your street. On a major bus stop, Lagos by the expressway in Baku. Now you have a mess out of the parole. 9 AM to 6 PM. Keep that boy, don't know about Yoko Tononi. Old Bape, a lot of my own. I'm going to Latin Man. This is an amazing deal. Episode number 0803-914-7266. Tabi 0807-74484. Milliard Ramu. Olomututu traditional prayer temple international olodu mari obadeda lan kete
4: aye mo to mo ti le poro o ti ta la so
0: eyega iwo lo foko re o si se igbiyanju lori sisi ngba ti o ni se lowo oko ti ni se lowo bayo aso baje ni ko soro tenu re oba lati so fokunrin okunrin o si sunkun ni waju re o foju re ri omi oju oko re nitori aso baje nitori on wi ku wi titi to fi le oko isita ti o fi white donut ayo lo si bomi awon omo re o ni soro leyin ore yin so mo be ni pe ni ta fe ja re lomo re wu ni to ba kuna lati establish iwa to da pelu oko re awon omo ri le ni soro lati be be ni en afe ya re lomo re wu ni ti bu ko fi re gbogbo igbesi aye to je mo ti ega ega fenu kole ega fenu tu ma ja lariwo lasan ma je ti kan gbadu alasan ma je ti kan ma soro lasan to ba n gbadu atomije tomeju lo fi n gbadu a o mo jan se mo le lo mo gbara re labara lo mo bolodu mai soro ninu ogbe okan o mo bolodu mai soro ninu okan to jin sugbo ore nu re o da ore nu re buru ore nu re loro ọrọ ẹnu rẹ náà ló fi ń ba ire rẹ jẹ gbogbo ibi táyé ti ń yàn ọ nítorí tó ṣe wàhálà ẹnu náà ló fi túka táyé sì tún bẹ̀rẹ̀ sí wí mí nípa rẹ ọdọ ọwọ yín gbogbo ẹyin olóṣèlú ọdọ ọwọ yín gbogbo ẹyin oníṣẹ̀jọba ọdọ ọwọ yín gbogbo ẹyin ṣòwòṣòwò gbogbo ẹyin ṣòwòṣòwò tẹ́ ń tajà tí wọ́n ń ná kì í ṣe gbogbo èèyàn tó bá nájà náà làbú olódùmarè alágbára ni òun lórí gbogbo wa àwọn ò lè rí ní tóun ń rí èèyàn míì bẹ́ẹ̀ ń wájú rẹ ẹranko ni ṣùgbọ́n gbáwó èèyàn wọ̀ èèyàn míì bẹ́ẹ̀ ń wájú rẹ iwin ni ṣùgbọ́n gbáwó èèyàn wọ̀ èèyàn míì lè wá rajà lọ́dọ̀ rẹ àlùjẹ̀nu ni ṣùgbọ́n gbáwó èèyàn wọ̀ èèyàn míì lè wá rajà wájú rẹ ṣùgbọ́n ọ̀rọ̀ gi ni ṣùgbọ́n gbáwó èèyàn wọ̀ iwo lè mọ nítorí eléyìí ọgbọ́dọ̀ rí wípé ẹnu rẹ ní control àkànní mọ́ra kí n yọ mo ń kọ́ yín lálẹ́ yìí o mo ń kọ́ yín kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ má bàa lọ kẹsẹ̀ bókun okun ti awon alagbara aye fi doju ma aye de lati kese bo fo ma ra aye ma mind the speech ma mind oro ti o tenu re jade ma nto mo wi to ba binu ma nto mo so to ba yonu gbogbo gba to ba ri nkan dunu ma nto de leje ma de nto se nigbati nu re dun gbogbo gba to ba ri nkan ibinu abi banuje ma nto tenu re jade ma ye ega fenu kole ega fenu tu igba ki to lo bi orere aye ki to lo bi opa bon ijo ti nkan ba bere lana pe o bere lana in lo ti din ojo kan ni jo ti o tan ko tin ti o ni expiring day bo lowo lowo o be lo ni ko mo expire bo ba lowo to tosi o mo pe njo kan o si o expire to do lowo igbesi aye ti o ngbe ki se igbesi aye to control fun rara re olodumare ni control re awon alagba aye ran si mo jagba ti won mo dari igbesi aye eyan ti eyan o damugbo ti won dari igbesi aye eyan te eyan o dole ti won dari igbesi aye eyan te eyan o da lai ronu ti won dari igbesi aye eyan te eyan o si didakuda te eyan gan mo po tin didakuda lo sora re lale yi ko bere si ni gbon ko gbe igbesi ko wure ko sadua gbogbo ilana esin to ba gbagbo fi gbe igbesi lati wure ta ko igbesi aye eye ega ega fenu kole ega fenu tu ega ma beautify waju ta ega ma beautify biti won gbe ega ma beautify biti won kole si ti won po won si wa nbe inu onile asimodun nigba ti gba ti ba n gbodundun won sugbon asen wa asen bo lo so kan oru kan awon ega ya to wa ma combinate won pawopo won tun wa koku o e kan ri ti gbogbo won lo lawo e si ri pe gbogbo won o si be mo ni bo letun ti gboro won e ti gboro won ninu igbo kan to jina e ti gboro won nibi kan to lagbara won tun ti lo kole jo be won si koko nbi kan won lo ko lo bo mi iyun lewu tin benbe lati lo eyi ite eye ga fun aworo tori bi to ti lo mu eye ite eye ga yi to ti lo mu fi sajo ti awon eye ga ba koko nbe ajo na ti sunko ko sise mo eyun ni ara ara nti nbe nnu e ti eyan fi mo pogun sise die ko sise mo tori nto lo ti o ba ti exist mo nti o fi se o se se ko mo exist mo oro jo mi ni sugbon lale mo ti wa jo loju orun re o mo ti salaye fun o mo ti wa si oju nu mo ti jo ko le ba ronu jile ko mo bo se lo irinse nla ni ti olorun olodumare fi fun gbogbo wa ti se enu re mo ja ega fenu kole ega fenu tu mo soro aso baje soko re mo mo soro aso baje saya re mo mo soro aso baje saburo re mo mo soro aso baje fegbon re mo tori pe ko lowo lowo mo soro aso baje fa awon megbe re mo mo o fori enikan kan run mu ko se nti o le sori re mo ya ye ega so mo wi pe olodumare lo kon eyan jo si odo re to fi ri won piranse olodun lo si ole nti gbogbo eyan mo da pawo jo ti won mo sin ti won mo yin olodumare na lo se be sugbon de ye ega o ni ko lo fenu kole o si ni ko lo fenu tu awon aye asimo lo lati tikini o lati so igbesi aye yan di teye ega nje mo nwure mo si nwure fun gbogbo yin nje ogbe to ti wa ninu ewon to ti wa ninu cage to ti wa ninu okun ti eye ega ti igbesi aye re yi o to fenu re to se wala ko to le ni nkan to si to fenu ara re baje mo tu ole lodo lomi nira patapata jade ku onu awon ti eye ega jade ku onu igbesi eye ega nje gbogbo nti ati so eye ega di spirit ti ngbenu gbaya re ti ngbenu aye ti fi fowo ara re sera re ti ti fowo ara re banka ara re je eyin eye ega eyin emi eye ega mo npa lase e jade nibi te wa yen ibe ki saye yin e je keni yi serere ko sorire yo dara fun yin yo ro yin lorun eyin le logo yin e rogolo e o ma se e jere omo e jere oko e jere aya okan yin yo si bale yo se be yo ri be lo lo lodumare oba lorun emi ni morakin yo akani oba olomi tutu oludari ijo morak olomi tutu traditional prayer temple international ni ipinle oyo ati ni ipinle eko enikeni to ba ni nkan to fe ba mi so o le pe mi sori ero ba ni soro yi 08039147266 08039147266 tabi 08078774484 00787744 esi le ba mi soro ni WhatsApp lori awon ero ba ni soro mejeji nje gbogbo nto ba ni fe keyan se sayere atomo re mo se si gbesi aye ni kankan titi ojo mejo ti a mo pade mi lori eto yin eto wa aye ko to ile ko ni le yin ona oni na yin e ni ri gbe sonu bi o se bi omo igbe aye eye ega mo pin yin ya e lo sorire o daro o
4: aye ko to o ti le poro o